0: eléyìí tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí. tó bá jẹ́ pé tútù ló ń fẹ́ lọ́dọ̀ tiyín yóò bá yín lára mu.
1: kò nìkan fún mi ìdùnnú lọ́rùkọ mi.
0: tó bá wá jẹ́ pé lábala ọ̀dọ̀ tiyín ó fẹ́ máa ṣe bí ooru yẹ́ nítorí àkókò tá a ti bọ́ sí yìí. ó di dandan dandan dé o pé yóò bá yín lára mu. ọpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ń fúnni ní ayọ̀ tó pọ̀ rẹpẹtẹ torí pé òun náà ni ọba ayọ̀ tó fúnni láyọ̀. ayọ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí kì í ṣe ayọ̀ kékeré o, ayọ̀ ànídalẹ́ òun náà ni. torí pé ní àkókò tá a wà yìí ayọ̀ kúnnú mi gidi gan-an ni o. mo sì mọ̀ pé bẹ́ẹ̀ ló rí lọ́dọ̀ tiyín náà. fún àpẹẹrẹ tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun lọ́wọ́lọ́wọ́ báyìí níṣẹ́ mọ̀ pé inú ayọ̀ tó pọ̀ rẹpẹtẹ lẹ máa wà. àbí a ṣẹ̀ṣẹ̀ fún ẹ̀yin ní ìró òdùnnú pé ọ̀nà ti ṣí láti gbéra lọ sílé òkèrè. níbi tí ẹ ti lọ kó ẹrú àtẹrù bẹ̀bọ̀ wálé ṣe mọ̀ pé inú ayọ̀ lè máa wà bẹ́ẹ̀ yẹn. àbí lọ́dọ̀ tiyín ẹ ti rí ìwé kan gbà eléyìí tó sọ fún yín pé ẹ ti rí iṣẹ́ tuntun. ẹ máa fòfáyọ̀ lórí oregbe gbogbo eléyìí tó ti di ayọ̀ lákàtà yín ẹ fòfáyọ̀. ẹ má pa á mọ́ra o, ẹ fi ìdùnnú yín hàn kẹ̀sì dúpẹ́ fún ọba tó ní yín. ṣé ẹ gbàgbé pé bí èèyàn bá dúpẹ́ orí àná yóò tún rí mi ìgbà sí ni o. tó bá wá jẹ́ pé ó ṣe apá kan jà mọ́ lọ́dọ̀ tiyín ń bẹ̀ òun tí gbogbo ń ta kà ṣáájú yìí kò tí ì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiyín. ẹ̀yin náà sì ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti sọ fún ọlọ́run pé ìgbà àti àkókò tẹ̀ ń là kọjá yìí ẹ fẹ́ kó yí padà fún yín ní ti rere. mo ní ìgbàgbọ́ pé yóò sì ṣe bẹ́ẹ̀.
1: olúwa o èmi aláyọ̀dé olúlọ́fàyọ̀ kúnnú mi olúlọ́hun pé káyọ̀ mi pọ̀.
0: pẹ̀lú eléyìí ni mo fi ń kí kàbọ̀ sórí ètò tá a pè ní àgọ́ láàjìn. ètò kan ètò kan tó máa ń jáde sí afẹ́fẹ́ láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ìyẹn ní ilé fún báláwú alágbàlá ọ̀kín nífẹ̀lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn.

0: ẹgbẹ́ mú kíkí òun láti ìlú Ìbàdàn ta wà ń bí kí mú káàkiri gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ kí mú kíkí mi o káàkiri gbogbo ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà kí wá tàn káàkiri gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà as a whole. ṣe ìwádìí gbogbo ẹ̀yìn ìyànkan lè tọ́jọ́ wípé ilé òkèèrè lẹ wà ṣùgbọ́n ṣá o kò sí òpinyà láàrin yín àti ìkànnì splash.
1: mo dúró lé ọ.
0: mo gbé e fún yín gidi gan ni.
1: mo dúró lé ọ.
0: mo sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tẹ̀ ń gbọ́ wa ní ìkànnì yìí.
1: bàbá mo dúró lé ọ.
0: ìfẹ́ wa lẹ ní bẹ́ẹ̀ tí nífẹ̀ẹ́ wa hùn ọba tó ni wá kò ní pé wa níyà.
1: ẹlẹ́rú ni màmá jẹ́ ìjà bọ̀.
0: ó yá gbogbo ẹ̀yìn tó jẹ́ wípé ní tiyín ìtàkùn ẹ̀já facebook lẹ ti máa ń wò wá ìyẹn splash fm 105.5 ìbàdàn òṣùbà yìí rèé o mo ti gbé e fún yín lákọ̀tún.

0: gbàdúrà tí mi. Bẹ́ẹ̀ náà láàsì mú dẹ́nu àwọn tó wà ní ẹnu lóru torí pé àwọn eléyìí òun náà ni wọ́n di ẹ̀ka ètò ààbò mú nìkan ni ọmọlúàbí.
1: Ó ṣe bàbá.
0: Lórúkọ gbogbo àwọn tí mo ti dárúkọ ṣáájú un.
1: Tọkọ jáde ọba tó ṣe bàbá. Mo fi yín fún ọ mẹ́ta lọ́kọ jáde ọba tó ṣe bàbá.
0: Ẹ ti máa wo pé ẹ kẹ́ ẹ ti máa gbóhùn rẹ̀ sisi ngo vara ok.
1: Ó ṣe bàbá ẹlẹ́gbùrú kẹ́.
0: Orí àgbà ìyanu lọ́lọ́run ṣe inú ayé ti ẹ̀.
1: Táyé ro tẹ́lẹ̀ pé n ò lè jẹ́ nǹkan kan.
0: Mariam Ọpẹyẹmí Ali ni mo ń sọ yẹn o. Ní báyìí èdè Èkìtì lókù tí ó mọ sọ báyìí.
1: Òkè tí mo gun wá ń jọ ju ọ̀tá mi o.
0: Torí pé ọ̀nà ti ṣí fún bẹ́ẹ̀ láti lọ rí tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀.
1: Bá mi tó sọ bànújẹ́ dẹ̀ rí. Ó ṣe bàbá ẹlẹ́kùn.
0: Ó ti wá di pé nílàrí nílàrí òun náà lẹ́mọ láǹfààní àti gbó Mariam Ọpẹyẹmí Ali o. Ìyún tó bá ti wálé láti ilé ìwé nù. Ó ṣeun bàbá ẹlẹ́bùrú kẹ́ ọba tó ń tìwá lẹ́yìn tí ò tìwá lójú àwa mọ́pẹ́ ẹ ti wá wá ò ní gbogbo bàbá yìí òun náà láti máa dúpẹ́. Ṣé wọ́n rí ètò àgọ́láàjì yìí kò kúrò ní abala eléyìí tá a pín sí abala ní fàájì ó dúró tán abala ongo vara náà yóò tẹ̀síwájú bẹ́ẹ̀ náà ni abala sọ̀rọ̀ sókè kò ní gbẹ̀yìn tó bá wá rí bẹ́ẹ̀. Aminat Adetun Badmus mọ́tàlá yín tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa tẹ́ ẹ̀ tún lè pè ní AAA alága mo ń kí káàbọ̀ lákọ̀tún sórí ètò tá a pè ní àgọ́láàjìn.

pẹ̀lú àwòrin yìí nǹkan ayé fẹ́lẹ́ tó jẹ́ pé ó ti ń de 19 tó ti pẹ́ yìí. Láàfin máa sún kẹrẹ fà kẹrẹ lọ sí agbolé Ongo Viral.

dúpẹ́ gbogbo ẹ̀yin àgbàlagbà gbogbo ẹ̀yin abiyamọ tó jẹ́ wípé ẹ máa ń fi ọmọ yín kéékèèké ṣọ́ àwọn eléyìí tó jù wọ́n lọ díẹ̀. Mo rí fọ́nrán kan eléyìí tó jẹ́ pé ó go viral gan ni o.

tó wà nínú fọ́rọ̀ yẹn mọ̀ ni agbára mọ̀ ni. Ìṣòwò àwa tá a máa ń fi àwọn ọmọ kéékèèké dára wọn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ ò. Torí pé n tó wà nínú fọ́nrán yìí àwọn ọmọ kéékèèké méjì kan ni. Ìkan ọjọ́ oríire ò tíì ju bí ọmọ ọdún márùn-ún lọ. Ṣé ẹ wá rí ìkejì ọjọ́ oríire ò tíì ju bí ọmọ ọdún méjì lọ.

aṣọ kankan náà ló wà lọ́rùn wọn àǹkó ni wọ́n jọ wọ̀. Fọ́nrán tí mo ń sọ nípa rẹ̀ yìí fídíò yẹn ó ń ṣàfihàn pé ẹ̀yìn kùlé ilé wọn òun ni wọ́n wà. Tàbá bọ́ sẹ́yìn ilé tá a wá wà níbi déédéé ibi tí ilé ìgbọ̀nsẹ̀ wà ṣe mọ̀ pé wọ́n máa ń rọ̀nù páìpù kan láti òkè ìdá sísàlẹ̀ tí ó wọ lọ́nù septic tank inú ilé yẹn ibẹ̀ làwọn ọmọ yẹn dúró sí. Ṣé wá rí àwọn ọmọ yìí bí wọ́n ṣe wà níbi tí mo ṣàpèjúwe pé wọ́n wà yìí. Èyí ọmọ ọdún márùn tó jẹ́ ẹ̀gbọ́n ó wá ń fi ìyá alágbára jẹ ilé tó jẹ ọmọ ọdún méjì. Ìyá tá ń wí pọ̀ o. Ó kọ́kọ́ da ìyá rẹ̀ délẹ̀. Ọmọ ọdún márùn-ún ó da ìyá àbúrò rẹ̀ ọmọ ọdún méjì ó dà á délẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀ mọ́lẹ̀ tó ń gún mọ́lẹ̀ gidi tó ń tẹ̀ mọ́lẹ̀ torítorí tayàtayà tẹ̀yìntẹ̀yìn. Nígbà tó túbù ṣe gàdà tó bù ṣe gèdè ó tún gbé ọmọ ń sókè ó wá fi ọwọ́ ó fi fún ọrùn rẹ̀ tẹ́tẹ́tẹ́ ó fún bí kó gbẹ̀mí lẹ́nu rẹ̀.

ọmọ ọdún méjì wá ń ké ìgbé yìí pọ̀ ó ń ké tó pọ̀ gidi gan ni o. Èyí tó wà yà ní lẹ́nu ni pé

0: ẹni tó mú ẹ̀rọ ọ̀léwọ́ tó ń ya àwọn ọmọ yìí ó kùnà láti ṣe páì sí èyí àgbà tó na àbúrò rẹ̀. Òun náà ló tún wáá ju fọ́nrán sí ìtàkọ̀ ayélujára fún àwọn èèyàn láti rí.
1: Rise up to dance to my new Fuji garbage. Rise up to dance to my new Fuji garbage.
0: Fọ́nrán tí mò ń sọ yìí ó lọ gan ni o, ó lọ gan púpọ̀ púpọ̀. Torí pé àwọn èèyàn tí wọ́n wo fọ́nrán wọ́n lé ní mílíọ̀nù mẹ́ta. Bẹ́ẹ̀ni wọ́n lé ní pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ ló kù kó pé mílíọ̀nù mẹ́rin. Èyí àgbà ọmọ yìí ó ń lu àbúrò rẹ̀ bíi kíkú bíi yíyẹ ni o, ó lù ú tó pọ̀. Ibi tí mo wá ń lọ leléyìí ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ kéékèèké kan ń bẹ tó jẹ́ wípé ẹ kàn déédé gbọ́ pé wọ́n jáde láyé, ẹ sì ní mọ pàtó ohun tó ṣe wọ́n tó fi rí bẹ́ẹ̀. Tó jẹ́ pé irú fọ́nrán tá à ń sọ yìí tí ò bá bóde tírú ọmọ bẹ́ẹ̀ bá padà jásẹ̀ wọn ní mọ tó ṣe. Àwa òbí tá a máa ń fi àwọn ọmọ dára wọn pé àbúrò rẹ rèé, ẹ̀gbọ́n rẹ rèé, ó yẹ dúró tira yín, mò ń bọ̀ o, ẹ mọ̀ bára yín ṣeré. Ǹjẹ́ tí ẹ̀ ń ṣèwádìí nígbà tẹ́ ẹ bá dé, ọmọ tẹ́ ẹ fi ti èyí àgbà bó o ló ṣe rí.

0: barista ló ní ẹ la lọ̀rọ̀ òun ní ká fakò mú òkun rẹ̀ yọ ọlọ́run ló jogún ẹ fún.
1: èjì ẹ lọ́ọ̀kẹ́ kí ló ń jẹ. gàbẹ́jì tẹ́mi ń sọ o.
0: ẹ jẹ́ máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ká máa lọ sí abala sọ̀rọ̀ sókè gẹ́gẹ́ bá a ti máa ṣe.
1: òtòun pẹ̀lú ẹ̀pẹ̀.
0: ṣùgbọ́n ká tó lọ gbogbo ẹ̀yìn èèyàn wa eléyìí tó jẹ́ pé ẹ̀ ń pè tẹ̀ ń béèrè fún ọ̀nà àti ní aya lọ́ọ̀dẹ̀.
1: ìpàkọ́ gbọ́sù tí orí ẹlẹ́kọ́ ló bá jẹ́ o.
0: ẹ jẹ́ kí n tún fi àkókò yìí sọ fún àwọn obìnrin eléyìí tó jẹ́ wípé ọjọ́ orí wọn ó ń bẹ láàrin ogójì ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún àádọ́ta ọdún. obìnrin tó bá ti wà ní abala àwọn ọjọ́ orí tá a pè kẹ́lù yóò ní ọmọ ìyẹn di dandan.
1: ogójì ọdún àìníye ọdún ebi ti ń bá kòkòrò.
0: ṣùgbọ́n ẹ̀yin ò sí lọ́ọ̀dẹ ẹnìkan ẹ sì fẹ́ ládé lórí.
1: àlàyé bá a bá rọ̀ o. gàbẹ̀ advance english.
0: ó wù yín kí wọ́n máa pè yín ní mrs lágbájá.
1: jẹ́ kájọ́jọ́ bá bè tásí tó já mi lìjì.
0: tàbí ẹ̀yin jẹ́ opó ẹ sì tún wá wò pé lẹ́yìn tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kò sí tó burú jù kéèyàn tún tẹ̀síwájú nínú ìrìn àjò ìfẹ́.
1: bó ṣe ṣe fún gábẹ́ bó ṣe california kò dà bó ṣe sọ fẹ́.
0: iṣẹ́ ọwọ́ lẹ́yìn ṣe ni àbí ẹ̀ ń ṣòwò àbí kó jẹ́ wípé ẹ̀ ń ṣiṣẹ́ ìjọba tàbí ta ládàáni.
1: gbẹdọdẹ ojú ó pọjù látijọ ojú kú pọjù látijọ.
0: tàbẹ́ yìí ń tajà bóyá wòsíwòsí ilẹ̀ yìí ń ta. tàbí ẹjẹ́ ẹlẹ́hàá ẹlẹ́hàá tẹ̀sífẹ́ ládé lórí.
2: ọmọ ìyá wa náà bí o pẹ̀lú tí wàá sáfẹ́. ìwọ ni mo fẹ́ ìwọ ni mo yọ.
0: tó bá ti di déédéé agogo mẹ́wàá òwúrọ̀ yìí òwúrọ̀ ọjọ́ ṣẹ́gun tuesday tá a ti wọnú ẹ̀ yìí ni o.
2: ìwọ ni mo fẹ́ ìwọ ni mo yọ tí ẹni mo bá o tẹ̀mí ni kò ṣe o.
0: ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08167782354 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08167782354.

ẹ wá já ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ká lọ sí agbolé sọ̀rọ̀ sókè báyìí torí pé ohun tá a fẹ́ sọ láàárọ̀ yìí kọlọ́run kójọ kó ṣàánú fún wa ni o torí pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin láàrin àwọn olólùfẹ́ méjì síra wọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o láàrin ibi tí ẹ bá ti lérò pé kẹ ẹ bá ọgbọ́n tí ẹ wá lọ padà bá aago ńbẹ tàbí kí n sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ o níbi tẹ́ ẹ ti rò wípé igi tẹ́ ẹ lè fẹ̀yìntì rèé tí ó gbà ń dúró tí igi ọ̀hún wá lọ jẹ́ ẹ̀gún furuufee ni bẹ́ẹ̀ ṣe rí pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́.

ó ní òwú òun ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kó mú àjò ojú ajá kò ní sọ òun fẹ́ mú ọ̀rọ̀ òun kóun là á mọ́lẹ̀ pẹ́rẹ́gẹ́rẹ́ òun wò ó láti gbé ìgbésẹ̀ kan eléyìí tí ó ya bálé tí ó sì ya ba oko. Gẹ́gẹ́ bí ìṣe mi àti ohun tí mo ti mú gẹ́gẹ́ bí àṣà mo bù ú ní sùúrù tó pọ̀ gan-an mo wá sọ fún un pé kó jẹ́ gbé ọ̀rọ̀ ọ̀hún lẹ́bẹ̀lẹ́bẹ̀ wá sórí ètò ààgò láàjẹ́ nítorí ẹ̀yin èèyàn kan lè tó jẹ́ wípé àtọ́gbọ́n ni o àtìmọ̀ ni o àtòyé ni o àti làákàyè ni o tó ń ti ìmọ̀ ọlọ́run lọ́ba jogún fún yín.

0: ẹ ti máa wò pé kí ni obìnrin yìí sọ gan ní pàtó tó fi fẹ́ fọ́gbà yín ga. N ta fi sọ̀rọ̀ tó wákàtí méjì. Nínú ọ̀rọ̀ wọn jẹ́ kó di mímọ̀ fún mi pé àwọn ti kọ́kọ́ ṣe ìgbéyàwó kan rí. Wọ́n nígbà tí ìgbéyàwó yẹn pé ọdún 18. Ọlọ́run wá mú ọkọ àwọn yẹn ó mú sọ́dọ̀.
1: Introduce myself, my name is Dirty Deity. Irúnmọ̀lẹ̀ tó máa ń kọ blues. See for the street, them no too.
0: Wọ́n ní lẹ́yìn tí ọkọ àwọn táwọn fẹ́ láàárọ̀ ọjọ́ àwọn kú tán. Àwọn wá wò pé kò sí nǹkan kan mọ́járe, kò sí ẹni tó lè nífẹ̀ẹ́ àwọn bí ọkọ tó ṣaláìsí yìí. Kò sí ẹni tó lè gbọ́ bùkátà wọn bí ọkọ tó ṣaláìsí yìí. Kò sí ẹni tó lè fi ìfẹ́ han àwọn bí ọkọ eléyìí tó kú yìí. Àwọn wá pa kétí mọ́lẹ̀ pé káwọn mọ ṣiṣẹ́ àwọn lọ, káwọn sì mọ tọ́jú àwọn ọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta èyí táwọn bí nínú ìgbéyàwó náà.

iṣẹ́, àwọn bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ o, àwọn sì bẹ̀rẹ̀ sí ní tọ́jú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta, eléyìí tí òkú fi ilẹ̀ fáwọn. Wọ́n ní lọ́rin ọdún kẹta tí ọkọ àwọn ti papòdà. Àwọn tó jẹ́ ẹbí àwọn, àwọn tó jẹ́ ọ̀rẹ́ àwọn. Kódà àwọn ẹbí ọkọ àwọn bá bẹ̀rẹ̀ sí ní pe àwọn pé àwọn sì kéré káwọn mọ̀ dádúró, káwọn lọ fẹ́ ọkọ míì, káwọn tún lè wà lábẹ́ òrùlé ọkùnrin kan lẹ́yìn táwọn mọ̀ jẹ́ Mrs. orúkọ tí onítọ̀hún bá ń jẹ́. Wọ́n láwọn tiẹ̀ kọ́kọ́ sọ fún gbogbo wọn pé ẹwọ ẹja lọ ní sùúrù o, ọ̀rọ̀ kọ́kọ́ ló kàn báyìí o. Bí àwọn ọmọ yìí bí wọn ó ṣe dìyàn, tí wọn ó yanjú, tí wọn ó ṣoríire, tí wọn ó di àmúyangàn tó jẹ́ pé bàbá wọn tó kó wọn lẹ̀ ní kékeré yìí, tó já wọn lẹ̀ ní yàjóyàjó, bàbá wọn tí ikú jágbà lọ́wọ́ òun, tó bá ń bojú wẹ̀yìn tó ń wonú ayé, tó rí pé àwọn ọmọ yìí dá inú rẹ̀ ó mọ dùn. Ṣé ẹ gbàgbé pé lẹ́yìn ọdún kẹta tí ọkọ rẹ̀ kú, òun lélẹ́yìí wáyé?

0: wọ́n ní nígbà táwọn fèsì bẹ́ẹ̀ tán fún àwọn tí wọ́n ń dà wọ́n láàmú pé àwọn sì kéré káwọn lọ lọ́kọ̀ míì wọ́n ní gbogbo wọn jára sinmi wọ́n fi àwọn lẹ̀ pé òótọ́ ni òótọ́ ni kò kú sẹ́ni tí ó bọ gbé bùkátà yìí ọlọ́run ó mọ ràn ọ́ lọ́wọ́ yóò mọ tì ọ́ lẹ́yìn kò ní tì ọ́ lójú.
1: Bí o bá sorí ẹni, ayé tótó, ayé tótó, ayé máa dé.
0: Wọ́n ní làwọn bá ń bá ìgbésí ayé àwọn lọ. Wọ́n ní ṣùgbọ́n ṣá bí gbogbo àwọn èèyàn tá à ń sọ yìí ṣe jára sinmi ìyá tó bí àwọn kò yé mọ́ kọrin sáwọn létí pé àní mo fi o lọ́kọ mi. Ìfẹ́ kó o dá wà mo fẹ́ kó o wà lábẹ́ òrùlé ẹnìkan.
1: Ayé gba jẹ́jẹ́ ẹ̀sùn pẹ̀lú ẹlú yẹ ká ṣe. Ayé gba jẹ́jẹ́ ilé ayé gba wáyé o.
0: Ìbéèrè wa ni pé àwọn ọmọ tẹ́ ẹ bí fún ọkọ yín tó ṣaláìsí mélòó ni wọ́n wọ́n dáhùn pé mẹ́ta ni ọkùnrin méjì obìnrin kan ṣẹ́ǹdé o.

0: wọn nígbà tó di ọdún karùn-ún tí ọkọ àwọn ti papòdà.
1: Bàbá ń pèrò lábẹ́lẹ̀ láti fọmọ ẹ̀ṣẹ́ sọ.
0: Ṣé ẹ gbàgbé pé mo ní ìyá tó bí wọn lọ́mọ ṣà ń dà wọ́n láàmú pé kí wọ́n padà lọ́kọ míì kán mọ́ dádúró.
2: Kí la ti máa ṣàyẹ̀yì sí ọkọ̀ yé mi?
0: Wọ́n ní ìyá àwọn òye mọ́ dà wọ́n láàmú o, ìdààmú yìí pọ̀ gan-an.
2: Kí la ti máa ṣàyẹ̀yì sí ọkọ̀ yé mi?
0: Màmú pè láàárọ̀, wọ́n tún pè lálẹ́. Wọ́n wá ní wọn ládùúà méjì o, tán bá ti pe àwọn báyìí. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣàdúà. Ọkàn rí ó balẹ̀, ojú ò ní tí ọ. Ọlọ́run wà àwọn ọmọ rẹ. Ọlọ́run bá ń jogún aláàánú, aláránṣe, alátìlẹyìn, aládùótì, onífẹ̀ẹ́. Yóò bá ń jogún ẹ̀fọ́. Ọlọ́run bá ń ṣe débi pé ó tún lọ́kọ míì. Ọkàn rí ó sì balẹ̀ lọ́ọ̀dẹ ọkùnrin ọ̀hún. Wọ́n ní àdúà tí ìyá àwọn máa ń ṣe fáwọn nìyẹn tó bá ti pè láàárọ̀ bí ó ṣe ṣàdúà nù. Tó bá tún di lálẹ́ káwọn tó sùn, ó di dandan màmá ti wá mu ní routine. Wọ́n ó tún pe àwọn, wọ́n ó tún ṣàdúà bẹ̀rẹ̀ bẹ̀bẹ̀.
2: Kí la ti máa ṣàyẹ̀yì sí ọkọ̀ yé mi?
0: Wọ́n ní lọ́jọ́ kan làwọn náà bá jókòó, làwọn náà bá dárò pé alágbẹ̀dẹ màmá àwọn tó ń lurin lójú kan yìí. Àmì lórí ń bẹ pé káwọn náà ó gbé ìgbésẹ̀ láti ní ẹnìkan èyí tí ó jí adé orí fún àwọn ṣe mọ̀ pé wọ́n ṣàṣìṣe báwọn.

wọ́n ní ṣe wá rí ibi tí àwọn ti ń ṣiṣẹ́. Iléeṣẹ́ aládàáni ni. Oríṣiríṣi àwọn èèyàn tọ́lọ̀ ń ṣẹ́gi ọlà fún òní wọ́n máa ń bá wọn dòwò pọ̀ níléeṣẹ́ yìí tó jẹ́ pé òṣìṣẹ́ làwọn jẹ́ ń bẹ̀ o. Ṣùgbọ́n ṣá àwọn náà ní ipò kan eléyìí tí ò fi bẹ́ẹ̀ jẹ́ ti ọ̀gá pátápátá. Wọ́n ní ọkùnrin tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n ní ló bá dé òun. Wọ́n ní ọkùnrin tá à ń sọ nípa rẹ̀ tí gbogbo àwọn èèyàn bá ń pe àwọn ní Mrs. Lágbájá orúkọ ọkọ wọn tó ṣaláìsí. Wọ́n ní ọkùnrin tá à ń sọ yìí wọ́n ní kò ní pe àwọn ní Mrs. Lágbájá o, orúkọ àwọn gangan ni ó dá. Wọ́n ní tó bá sì ti dé báyìí tó bá ti wọ ọ́fíìsì báyìí tó ti lọ kí àwọn èèyàn tó fẹ́ kí tàbó ti ṣe tó bá fẹ́ ṣe tán tàbí ọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ kí iṣẹ́ rẹ̀ ó gba orí tábìlì àwọn kọjá. Wọ́n tó bá ti jókòó báyìí yóò mọ wò mí símísí ni tí yóò mọ ṣojú yóò mọ díjú yóò mọ ṣojú ìfẹ́ yóò mọ ṣe gbogbo ẹ̀rù yóò mọ fojú sọ yóò mọ fara sọ.

nígbà táwọn wá rí bó ṣe ń ṣe sáwọn tó dẹ̀ ń fìfẹ́ yìí hàn lóòótọ́ làwọn bá gbà á láàyè kó wáá mọ ilé ibi táwọn ń gbé kì í ṣe ilé ọkọ àwọn o ibi tọkọ kú sí àwọn ti kúrò ńbẹ àwọn ti bọ sí ilé míì tó jẹ́ tọ̀dọ̀ tàwọn èyí táwọn ń gbé àwọn sì jẹ kó mọ àwọn ọmọ àwọn mẹtẹẹta èyí táwọn bí. wọ́n ní láti bẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣe àtìlẹyìn fún àwọn ọmọ ọ̀hún fún àpẹẹrẹ bíi kí owó iléèwé ó tó láti san elólowó yẹn á gbéwé ọ̀hún kalẹ̀ àwọn ó sì lọ san. wọ́n ní àwọn ọmọ àwọn òtí ẹ̀ kọ́kọ́ fẹ́ tẹ́wọ́ gbà á. wọ́n nígbà táwọn wá sọ fún ìyá àwọn táwọn sì sọ fáwọn èèyàn àwọn pé ọkùnrin kan mọ̀ ń wá o ṣùgbọ́n àwọn ọmọ yìí ó dàbí ẹni pé wọn ò fẹ́ gbà. wọ́n láwọn èèyàn bá kó gírí wọ́n bá pe àwọn ọmọ wọn bá bá wọn sọ̀rọ̀ pé ẹ wo ẹ jẹ́ kí ìyá yín náà wà nínú ẹni tí ó mọ dunni nínú ayé o ẹ jẹ́ kí ìyá yín náà máa wà happy now bàbá yín ti lọ ó ti lọnà ẹ nílò ẹlòmíì tí ó mọ ṣe bàbá fún yín ẹ mọ lé àwọn èèyàn kúrò lára ìyá yín ẹ jẹ́ kí ìyá yín náà bẹ̀rẹ̀ sí ní gbádùn ìrìn àjò ìfẹ́ míì kọ́kàn ẹ̀yìn ọmọ náà kó lè balẹ̀. wọ́n ní lẹ́yìn bíi oṣù díẹ̀ àwọn ọmọ àwọn náà bẹ̀rẹ̀ sí ní túraká sí arákùnrin yìí. débi pé ó padà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ọmọ àwọn lọ́wọ́ tí wọ́n jọ máa ń sọ̀rọ̀. àwọn wá rí i pé àwọn ọmọ àwọn ti túraká sí i wọ́n lè dé ní ìkín sí nǹkan sọ pé àdáàdì pé àwọn ohun àwọn jọ sọ̀rọ̀ o àwọn jọ ṣe o ẹ̀ẹ́dáàdì fáwọn ní nǹkan báyìí o dáàdì ṣe báyìí o dáàdì ṣe báyìí o inú àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní dùn pé ọlọ́run ti ṣeun àjẹ́ pé father figure táwọn fẹ́ fáwọn ọmọ yìí ó ti wọlé wánu kò sí méjì tó yẹ káwọn tún ṣe ju pé káwọn kúkú ṣílẹ̀kùn ọkàn àwọn tán fún arákùnrin yìí wọ́n làwọn sì bí léèrè pé kí ni nǹkan tó fẹ́ gan wọ́n ló dáhùn pé kóun gbà wọ́n láàyè láti fẹ́ àwọn níṣu lọ́kà káwọn máa jẹ́ orúkọ tòun náà kóun kúkú dí ìyàwó pátápátá wọ́n nígbà tó sọ bẹ́ẹ̀ gbogbo ìgbésẹ̀ tó yẹ káwọn ó gbé àwọn tó yẹ káwọn sọ fún àwọn sọ fún wọn arákùnrin yìí náà àwọn èèyàn tiẹ̀ náà tó yẹ kó sọ fún ó sọ fún wọn. ìbéèrè wá ni pé ṣé arákùnrin yìí ò níyàwó rárá ni wọ́n ní wọ́n níyàwó ṣùgbọ́n ilẹ̀ òkèrè òun ni ìyàwó wọn wà. wọ́n náà sọ pé tíyàwó tilẹ̀ òkèrè bá wà nílé òkèrè káwọn náà wà ń bí táwọn bá lọ sílé òkèrè àwọn mọ̀ pé àwọn rí ilé dé sí táwọn bá tún wà nílẹ̀ babalábaba àwọn náà kọ́kà àwọn balẹ̀ pé àwọn wà lọ́dọ̀ ìyàwó àwọn ṣe mọ̀ pé kò sí ní tó burú ń bẹ̀.

0: wá ní nǹkan tó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wọnú ẹ̀ yìí ó mọ̀ lágbára o.
1: Kọ́dáyé tán bá ti bímọ tuntun. Akewẹ́ kọ́dáyé.
0: Torí pé mo lè fi ọ̀rọ̀ náà wé ẹni agbójú okùn lé ò máa gbọ́dọ̀ kó máa padà jẹ́ ní agbá o. Ibi tí a rò pé a ó ti rí ìfẹ́ òótọ́ nǹkan míì padà jẹyọ ń bẹ o.
1: Tó bá ṣiṣẹ́ tó bá dàgbà.
0: Wọ́n ní lọ́jọ́ kan.
1: Kàkàkí kàkàkí.
0: Ọmọ àwọn obìnrin. Tó jẹ́ pé tẹ́ ẹ bá rí ọmọ bí ìgé méjì àwọn báyìí ńlórí. Gbogbo ẹwà tọ́lọ́run fún àwọn pátá ló fún ọmọ yìí.
1: Kàkàkí gbajúmọ̀ jálè ikú yájẹ̀ sí lọ.
0: Fún àpẹẹrẹ, ọmọ náà mọ́ra báwọn ṣe mọ́ra. Wọ́n ní imú rẹ̀ rí ṣọṣọrọ bí imú òyìnbó bí imú àwọn ṣe rí. Wọ́n ní kò ga púpọ̀ jù bí àwọn náà ṣe ga púpọ̀ jù. Wọ́n ní ọmọ náà rí rùmúrùmú báwọn ṣe rí gẹ́lẹ́ lọmọ náà rí ojú àwọn púpọ̀ jù.
1: Ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà jẹ́jẹ́ ló láyé.
0: Ọmọ tá a sì ń sọ yìí ló jẹ́ second born àwọn.
1: Ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwà jẹ́jẹ́ ló láyé.
2: Ẹjẹ́ ká sọmọ tó rà pé o.
0: Wọ́n ló ti lé ìwé dé. Ó bá bọ́ sínú yàrá rẹ̀ ó lọ sùn. Ó gbàgbé ẹ̀rọ ìléwọ́ rẹ̀ sórí tábìlì ìyẹn ní sitting room wọn.
1: Ẹ̀jẹ̀ ká sọmọ lu àbí òun wà jẹ́jẹ́ ló láyé.
2: Ẹ̀jẹ̀ ká sọmọ lu àbí òun.
0: Wọ́n ní làwọn bá wò pé ọwọ́ ba ọmọ yìí lónìí. Gbogbo tó tiẹ̀ máa ń dánwò lórí fóònù àwọn ò wò. Wọ́n ní làwọn bá mú ẹ̀rọ ìléwọ́ ọmọ yìí o. Làwọn bá ṣí i. Wọ́n ní tí àwọn bá ń bẹ̀. Eléyìí kọjá àlùbọ́sà tí wọ́n gé tó ń tani lójú o. Wọ́n ní atarodo ni tó ta àwọn lójú tó gba omi lójú àwọn gbèrégbèré. Ǹjẹ́ kí ni nǹkan tẹ́ ẹ rí? Kí ni nǹkan tẹ́ ẹ rí tó gbomi lójú yín? Wọ́n ní bẹ́ẹ̀ láàbì ni òun. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ọkọ kejì táwọn fẹ́ ó sì ń ṣe ọ̀rẹ́ ẹ̀kọ̀kọ̀ pẹ̀lú ọmọ bíbí inú àwọn. Mo ní no, that can't be possible. Wọ́n ní àǹtí Adétọ́hún máa fọwọ́dù evidences sí yín tó pọ̀ rẹpẹtẹ. Mo ní rárá ẹni tẹ́ ń sọ yìí ó fẹ́ yín níṣu lọ́kà ni wọ́n ní bẹ́ẹ̀ ni. Mo ní ẹjọ́ mà bó ẹ bá níbòmíì tẹ́ fẹ́ yà sí bóyá ẹ tún ti rí olówó kan tó lówó ju wọn lọ. Ẹ má parọ́ ọmọ wọn. Wọ́n ní àǹtí nǹkan tó ń dùn mí ni mò ń sọ fún yín. Mo bá ní ó dáa ẹ má fẹ́nu ara yín sọ. Àwọn evidences tẹ́ lẹ̀ ní o. Ẹ taari ẹ̀ sí mi nítàkùn ayélujára tọ̀dọ̀ tèmi. WhatsApp ẹ jẹ́ ń rí. Ó pọ̀ o, àwọn evidences yẹn pọ̀ o sà. Àwọn evidences yẹn pọ̀ mà. Brother and sisters, àwọn evidences yẹn pọ̀ o. Tó jẹ́ pé tí wọ́n bá padà fọ́gbà yẹn ga lórí ọ̀rọ̀ yìí nǹkan bàjẹ́ gan.
1: Ilé ayé ta wá o, ayé bá pẹ̀lẹ́.
0: Tá a bá sì ní ká fi dídá tèmi, tèmi ni mò ń sọ o. Mi ò tí ì sọ tẹ̀yìn èèyàn wa tẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí o. Èmi náà bá fara mọ́ ká ṣe ọ̀rọ̀ òun ní pátápátá là á fọ́jú kùnàkùnà là á dẹ́tẹ̀. Ojú àfọ̀ọ̀fọ́ tán ìjà ní í dálẹ̀. Torí pé lórí ẹ̀rọ ìléwọ́ tí wọ́n ti rí àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó tí wọ́n fi ṣọwọ́ sí mi. àwòrán kan bẹ níbi tí ọmọ yìí àti ọkọ ìyá rẹ torí n tá a pinnu tí wọn ti lọ ilé oúnjẹ ìgbàlódé tí wọn ń jẹ tí wọn ń mu tí wọn sì ń gbé ohun jíjẹ síra wọn lẹnu tí wọn sì padà wá ya fọnrán ọhún ṣùgbọn tó jẹ pé láàrin àwọn méjèèjì ni wọn ti ń wo àwọn àwòrán yẹn.

0: ìpàdé.
1: Ìtakùrọ̀sọ kan wáyé láàrin ọmọ arábìnrin yìí àti ọkọ tí arábìnrin yìí padà fẹ́ lẹ́yìn ikú ọkọ rẹ̀.

0: nínú àwọn ẹ̀rí máa jẹ́ mi ṣókan ṣáájú àwọn kankan pilẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ọmọ òun àti arákùnrin tó jẹ́ ọkọ ìyá ẹ̀ tá à ń sọ yìí. Gbogbo ẹ̀rí pátá ló ti wá wà lọ́wọ́ ìyá ọmọ yìí.
1: Bàbá ń gbèrò lábẹ́lẹ̀ láti fọmọ ẹ̀ṣẹ́ sọ. Bàbá ń gbèrò lábẹ́.
0: Ẹ gbọ́, arábìnrin yẹn bu sẹ́kún pẹrẹgẹdẹ, ẹkún ọ̀hún pọ̀
1: o. Ayé ta wá yìí o, ayé ayé ogun ni.
0: Mo wá bùn ní sùúrù tó pọ̀ gan-an, mo fún ní sùúrù tó pọ̀ gan-an.
2: Ìlà ti máa ṣayé yìí sí o.
0: Mo sì jẹ́ kó mọ̀ pé lórí ọmọ rẹ̀ tó bí orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ̀ wò.

mo wá sọ fún pé kó jẹ́ pàdé nínú ìpàdé mọ̀lẹ́bí eléyìí tá a máa ń ṣe lórí ètò àgọ́ láàjìn. Mo jẹ́ kó di mímọ̀ fún pé àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye, àwọn tí wọ́n ní làákàyè, àwọn àgbàlagbà tó jẹ́ pé bá a bá ń gègé ọ̀rọ̀ nígbó báyìí, wọ́n máa ń mọ ibi tí ọ̀rọ̀ ọ̀hún ò wò sí, tí wọ́n sì wá ojútùú sírúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n ń bẹ níkàlẹ̀, wọ́n wà ní tako ayélujára, wọ́n wà lórí ètò àgọ́ láàjìn. Mo ti wá gbèdé báyìí o. Ẹ gbọ́, ṣé kó ṣe ọ̀rọ̀ ọ̀hún ní pátápátá là á fọjú kùnàkùnà là á dẹ́tẹ̀, ojú àfọ̀ọ̀fọ̀ tán ìdàní dá sílẹ̀ ni, àbí kó pe ọmọ rẹ̀ lóhun kan, ọmọ kan, kó wá sọ fún pé gbogbo ohun tó ń dánwò pátá, òun ni mo ti rí o, jáwọ́ nínú rẹ̀, àbí atọ́kọ rẹ̀ tó fẹ́ àtọmọ rẹ̀ tí wọ́n ti jọ ń ṣe wọléwọ̀de yìí, kó mojú ajá kò ní sọ, kó sì ṣe ìpínyà láàrin arákùnrin tá à ń sọ nípa rẹ̀ yìí. Ọ̀nà àbáyọ ó wà lọ́wọ́ Ọlọ́run, ó wà lọ́wọ́ ẹ̀yin olùgbọ́. Ètò àgọ́ láàjìn.

0: bóyá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ ìkànnì ọmọlúàbí rẹ̀ o 070-6949-3000 àti 070-144-75770. Ṣé ẹ rí pé ọ̀rọ̀ ọ̀hún ó ti di ó só sí ni lẹ́nu? Ó tún wá buyọ̀ sí báyìí o, ìkíni ṣíṣe. Kókókó. Ẹ dá wa lóhùn pé ago láàjì.
1: Ago láàjì.
0: Ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀, mo fẹ́ gbé ìgbẹ́gbẹ́ pé fún àgbà kọ̀ọ̀kọ́.
0: Ẹ jẹ́ kí n pé ẹ káàbọ̀ lákọ̀tún. Ẹ ṣe tẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ gbọ́rọ̀ yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Kí wá ni ṣíṣe báyìí?
1: Ṣé rí nǹkan tí mi rò ní ṣíṣe ni pé inú màá kó fún ọmọ ẹ jókòó báyìí. Ó kọ́kọ́ mú tẹ́tí kò ní sọ fún ọmọ ẹ. Tẹ́tí sọ fún ọmọ ẹ. Ọmọ ẹ akọ kọ́ ṣàárẹ̀. Ó wá pé máa ń tọ́ fúnra rẹ̀. Ó bá kọ́ máa ń tọ́ fúnra rẹ̀. Ó bá fún máa ń tọ́ fúnra rẹ̀. Máa yẹ ìyẹn kí ló máa ń ní ìtumọ̀. Tí wọ́n sọ fún máa yẹn tó bá ń gbé mọ́ra nǹkan padà bàjẹ́ bí mo ṣe lérò lọ.
0: Kó mọ̀ jẹ́ ojú láàrin ọmọ àti ọkọ lọ, kó mọ̀ tí ìjọ di tí ó tàn kálẹ̀. Ṣé n tẹ́ ń sọ nìyẹn?
1: Kó kọ́kọ́ ṣe láàrin ọkọ àti ọmọ. Bá ti ṣe bẹ́ẹ̀ lọ, kó bá fámìlì náà jọ. Kó bá fi tó wọn létí. Torí tó bá ti bá jẹ́ láàrin ọkọ àti ọmọ nìkan.
0: Ó tún lè padà bẹ́yìn yọ.
1: Bẹ́ẹ̀ ni máa yẹn ó wà pàwáfù ó dẹ̀ ní àríkèrè tí ìdúró máa yẹn lọ. Ẹgbẹ́ ọkùnrin gbọ̀ngàn.
0: Bẹ́ẹ̀ni.
1: A ní ọgbọ́n gan.
0: Bẹ́ẹ̀ni a mọ ọgbọ́n ni tẹ̀yìn ọkùnrin, ète ni tàwa obìnrin.
1: Ọgbọ́n dẹ̀ lágbára gan. Ọgbọ́n lágbára gan.
0: Ẹ ṣeun gan ni. Kó kúkú ṣe ní pátápátá là fọ́jú. Ṣé kó wá tẹ̀síwájú nínú ìrìn àjò ìfẹ́ pẹ̀lú arákùnrin yìí ni?
1: Kó
0: kọ́ ti ẹ̀ pátápátá. Ẹ ṣe. Orúkọ yín bolẹ̀ ti pè wá sà. Abdulaziz láti Tipa Garage. Ẹ ṣeun gan ni sọ.
1: Abatẹnijẹni.
0: Ẹ ṣe gan ni. Oga o. Ìyẹn lágbára o. Ẹ ṣe gan ni sá. Kókókó. Hello, kókókó. Ìpele yìí orí bété. Kókókó. Orúkọ yín bolẹ̀ ti pè wá sà. Abdullahi. Láti Àpáta. Ọ̀rọ̀ rẹ o. Ó ga o, òpó olópó. Kí ó máa yẹ má fẹ́ máa yẹn mọ́. Kó jẹ́ ó di òpin báhun. Ẹ ṣeun gan ni, Ọ̀gbẹ́ni Abdullahi láti Àpáta. Ẹ ṣe. Ó ga o. Kókókó. Hello, kókókó, ẹ dá wa lóhùn pé ago láàjì. Ẹ sà, kí orúkọ yín bolẹ̀ ti pè wá sà.
2: Sunday lórúkọ mi láti pópó.
0: Sunday láti pópó. Ọ̀rọ̀ rè.
2: Ọ̀rọ̀ púpọ̀ láti sọ pé àdá ọ̀yẹ́ ti sọ ọ̀rọ̀ tán sẹ́nà
0: o le pada fi nkan se iya atomo gan
2: ya atomo
0: e seun.

kókókó. Ẹ káàárọ̀ sà, orúkọ yín bo lẹ ti pè wá sà o. Mi ò gbọ́ yín dada. Mr. Boy Y. Ẹ káàárọ̀ sà. Yes sir, àti bo lẹ ti pè wá yẹn ná. Olómi Ọlọ́run kẹ́mi. Pétò, ẹ̀yin ọmọ mi ọkùnrin méjèèjì, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ láàrin ọkọ mi tí mo fẹ́ àti àbúrò yín àtẹ̀gbọ́n yín o. Ọgbẹ́ni wáwá ẹ̀, ṣé kó wá tẹ̀síwájú nínú ìgbéyàwó yẹn ni? Àṣìṣe ni. Ok. Ẹ ṣé.

àtẹ̀jíṣẹ́ kan wọlé láti orí ìtàkùn ẹ̀já Facebook. Ọmọ ni Yìlátúndé, òun ló fi àtẹ̀jíṣẹ́ ẹ̀ ṣọwọ́. Ó ní, I'm listening from Lagos. The woman should scatter the whole issue by calling both the man and the daughter and let the man and the daughter continue their affairs and she should move on with life, with her life. Ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní àti Èkó làwọn ti ń tẹ́tí gbọ́ wa o. Ẹ ṣe ọ̀gbẹ́ni ọmọ ni Yìlátúndé. Wọ́n ní kí arábìnrin yìí ṣe ọ̀rọ̀ náà ní pátápátá làá fọ́jú kùnàkùnà làá dẹ́tẹ̀. Kó pe arákùnrin yìí àti ọmọ rẹ̀ kó sì jẹ́ kí wọ́n mọ̀ wípé òun ti ká wọn o. Kó wá jẹ́ kí ọmọ rẹ̀ àtàrákùnrin wọn tẹ̀síwájú nínú àrìn àjò ìfẹ́. Kóhun ó jáde kúrò nínú àrìn àjò ìfẹ́ òun kó sì máa bá ayé tiẹ̀ lọ. Èrò tiwọn nu.

kókó ẹ káàárọ̀ sà. Ní ìgbọ́ Sunday láti Ìkòyí. Ọ̀rọ̀ rẹ o. Kóbìnrin yẹn mọ́ tẹ̀síwájú kó fọ́ gbogbo ẹ̀ tútú. Ok. Ọkùnrin yóò lè yí padà kó mọ́ tẹ̀síwájú. Ọ̀gbẹ́ni YY sọ pé àṣìṣe ò lè mọ́ wáyé. Àìmọ̀ sọ bẹ́ẹ̀ àìmọ̀ mi ò nígbà yẹn láàyè fún yín. Kò sí àyè àti bu ẹnu àtẹlu ẹnikẹ́ni ní orí ètò yìí. Ẹ ṣe. Ẹ ṣe. Ẹ jẹ́ kí n fún wa ní ìkìlọ̀ yìí o. Ṣé ẹ rí lórí ètò àgọ́ láàjì kò sí ààyè láti bu ẹnu àtẹlu ẹnikẹ́ni. Èrò tiyín ni kẹ́ ẹ sọ kẹ́ ẹ sì kúrò ńbẹ̀. Ọ̀gbẹ́ni Sunday láti Ìkòyí. Ẹ pè padà o, tẹ́sítọ̀rọ̀ àforíjì lọ́wọ́ ọ̀gbẹ́ni YY. Kókókó. Orúkọ yín bo lẹ ti pè wá sà. Mi gbọ́. Ok, ẹ̀yin lẹ pè wá lákọ̀ọ́kọ́ ó yá o, ọ̀ ń gbọ́ yín. Ọlọ́run tí ò fẹ́ farapamọ́ jẹ́ ń yà ló tú àṣírí yẹn fún arábìnrin yìí. Ọlọ́run fi tú àṣírí yẹn. Kó fọ tútú kó mọ wulẹ̀ mọ káwọ́ àkásẹ́yìn kankan. Ẹ ṣe.

0: kókókó.
1: Ètò
0: ni o.
1: Ojúmọ́
0: ni.
1: Ọ̀rọ̀ tó wáyé yẹn, mo ń gbọ́ lọ, ṣùgbọ́n mo lè fa ṣé ìlẹ́ mi. Mo tó wá tó gbé lọ, wọ́n ń ka mi lára.
0: Ìyá.
1: Ṣé ọmọbìnrin yìí sáábì yìí sọ gbá wọn lọ́wọ́ ọwọ́ mu ni, àbí ó ń wò ó ni?
0: Kò rò ó, ó gbá wọn mú ni. Kódà, àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó lọ́lọ́kan òjọ̀ kan. Bí ká fi ohùn ṣọwọ́ síra ẹni látọ̀dọ̀ ọmọ rẹ̀ àti ọkọ tá à ń sọ yìí. Àwọn àtẹ̀jíṣẹ́ lóníranran, àwọn àwòrán lóníranran. Kódà, àwọn àwòrán eléyìí tó ń fi ṣe àfihàn ìbálòpọ̀ orí ìtàkùn ayélujára. Ó wà lára àwọn nǹkan tí arákùnrin yìí fi máa ń ṣọwọ́ sí ọmọ náà.
1: Bàbá abẹ́rànwí, ẹ̀jẹ̀
0: abẹ́rànwí.
1: Kì í sarákùnrin ló bí ọmọ yìí fún.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ẹ̀jẹ̀ wa kọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́ látara bí. Bí obìnrin bá fẹ́ kọ́kọ́, ọmọ rẹ obìnrin. Kó mi máa kó ọmọbìnrin lọ sílé ọkọ tó fẹ́ fẹ́.
0: Kò tí ẹ kọ́kọ́, ọkọ rẹ̀ àárọ̀ kú ni.
1: Ọkọ rẹ̀ àárọ̀ kú.
0: Bẹ́ẹ̀ ni.
1: Tí bàá tí wọ́n àyè fún ọmọ rẹ̀ obìnrin yẹn, kó máa gbégbé kan, ó yẹ́ bí bàbá tiẹ̀, àbí ìyá tiẹ̀.
0: N ló níbẹ̀.
1: Bàbá obìnrin yẹn. Kò fà kó jẹ́ bá jẹ́ bá ọmọ rẹ̀ ọkùnrin ló kú lọ, ọkùnrin sọ́kùnrin jẹ́ pé yóò rọrùn.
0: Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni.
1: Ọlọ́mba yóò ṣàánú, tọkùnrin ẹ ti ò dáa.
0: Ó kù díẹ̀ káàtó. Ẹ ṣeun.
1: Ṣùgbọ́n ẹ jẹ́ àfà lọ́dọ̀ lọ́wọ́.
0: Ó dà.
1: Ó ti nǹkan ti bàjẹ́ o.
0: Ìwà
1: ni ó filẹ̀. Ẹ bá ní wí ẹ fún ìrílẹ̀ fún ìlókọ rẹ̀ fún alágànnà. Ìṣòkùyà rẹ̀ bá ti wù.
0: Yóò sùn jẹ ni o, yóò sùn jẹ.
1: Ìtọ́rọ̀ dídùn kó sọ̀pù ọmọ rẹ̀ fáínálì. Kó náà ti ṣe kíni, kó náà bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀.
0: Ẹ ṣeun.
1: Pinnu láti fọkùnrin ẹ lẹ̀.
0: Ẹ ṣeun. Ojú bá kò ń kọ́ ọkàn. Ẹ ṣeun. Àmì. Ẹ ṣeun.

0: Kokoko.
1: Agulaji.
0: Agulaji.
1: Agulaji.
0: Orúkọ yín bo lẹ ti pe wa?
1: Sọ ya láti sọ yọ.
0: Mi ò gbọ́ o.
1: Sọ ya láti sọ yọ.
0: Sọ ṣan ya.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ rẹ o.
1: Agu eto.
0: Yes sir.
1: Àwọn Yorùbá ní Kọ́lọ́run bá ti bọ́tá ìwọ ni.
0: Kò lè pa ni mọ́.
1: Bẹ́ẹ̀ni. Kò ní ọ̀rọ̀ ara mi jẹ́ kó tẹ máa dúpẹ́ bẹ̀ lọ. Nítorí tá a bá ń ba lọ́bẹ̀ yẹn tí ò bá mọ̀. Ó sì ṣe kó máa obìnrin lórí kó fẹ́ lọ sẹ́yìn.
0: Kó mọ̀ sí pọ̀ ọmọ mọ́ lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni má pọ̀ ọmọ lọ́wọ́. Bẹ́ẹ̀ bí òun ṣe parẹ́ wọ pé kí ó yẹ pápá kọ́tà làkọjú. Ọkọ̀ rẹ̀ la dẹ́tẹ̀. Kò sí ìmọ̀ tó tó ń rìndì pẹ̀lú ẹ̀. Ìfẹ́ tí ẹgbẹ̀rin tẹ́nì ẹni tó ní pẹ̀lú ẹ̀. Kì í ṣe fẹ́ gidi, kì í ṣe fẹ́ gùnlẹ̀. Ẹ bá jẹ́ fẹ́ gùnlẹ̀ ni kò ní kọ́ rẹ̀ mọ́lẹ̀ kan abáyà lọ́jọ́ ṣe pọ̀.
0: Àbí kó tún máa bọ́mọ náà ṣe. Ẹ ṣeun.

0: kókókó
1: àgọ́lájọ
0: ẹ̀ka àròsà
1: ẹ̀ka àrò.
0: Orúkọ yín bolẹ̀ ti pè wá sà.
1: Orúkọ tèmi ni Elda S.T.O. Oyeniyi.
0: Elda S.T.O.
1: Látàkẹ́gbàdé.
0: Oyeniyi.
1: Oyeniyi látàkẹ́gbàdé.
0: Ẹ tẹ̀síwájú sà.
1: Mo fẹ́ fi wọ ilé àyẹn ni pé ṣíbí ìyá ìyá yẹn sì wà láyé.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyá rẹ̀ tó ń yọ lẹ́nu pípọ́ lọ lọ́kọ́.
0: Bẹ́ẹ̀ni, ìyá ẹ̀ wà láyé.
1: So kọ́kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn tó yẹ èyí tí wọ́n wá jọ sí lóko ọ̀rọ̀. Ọkùnrin yẹn bá ti àbúrò. Ìyá wọn ìyá rẹ̀ ọ̀ bá ipa ẹ̀jẹ̀ wọn fẹ́ rí. Níwà ìyá ọmọ yẹn náà ti sọ fún un pé mọ́mí wọn fẹ́ rí ọ. Báwọn méjèèjì wọ́n jọ wá lọ. Ìgbà táwọn mẹ́rin ẹ̀ ní bá wà pé síbẹ̀. Ìyá yẹn wà dálẹ̀. Lójú wọn. Evidences gbogbo wà lọ́wọ́.
0: Ó wà nílẹ̀ rẹpẹtẹ tọ́pọ̀.
1: So nígbàtí wọ́n bá ti sọ lójú ìyá wọn, ìyá náà wà bẹ̀, ìyá náà wà fẹnusí. Wọ́n wá tó questions mọ́ àyàn pé bóun ló ṣe ráàyàn yẹn sí. Kọ́ba ṣe pé wọ́n ní orílẹ̀ ìṣẹ̀lẹ̀ sí. Kí ni ká tó lè ṣe? Wọ́n kọ́kọ́ wá gbọ́n tó lè sọ. Tọ́ba sọ ló máa dìtà mí. So ní gbogbo ẹ̀ lọ, ìyá ọmọ yẹn ọ̀rọ̀ àwùjọ torí pẹ̀pẹ̀ tó láti rí bá tó bẹ́yẹn o. Pọ́sibílítì wà o. Bóyá wọn àti ẹ̀tí máa ríra wọn gan-an torí ẹ̀ńtẹ́ sọ lẹ́ẹ̀kan pé tóun bá dé látàbọ̀ bí ti wọ́n pera wọn.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Bóyá wọn àti ìjọ máa ríra wọn tí wọn ti ṣera wọn láṣọ wọn.
0: Kò
1: ṣeé ṣe o. Ètí kan pọ̀ kí wọ́n bá dé iwájú ìyá ìyá ìyá yìí.
0: Tí
1: wọ́n bá tẹ̀ nínú dáadáa.
0: Àwọn
1: méjèèjì tí wọ́n gbọ́ ju wọ́n sọ pé ǹjẹ́ nǹkan báyìí ti ń lọ láàrin ara tí ọba yìí lọ ó sì ṣe é lọ́pọ̀ sí. Ọkùnrin yẹn ò sì ní lè súnmọ́ sàkà ní ọmọ yẹn mọ́.
0: Ní
1: ọgbà tó ti ṣojú ìyá àti ìyá ìyá
0: mọ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Kò ní lè súnmọ́ sàkà ní yẹn mọ́. Bẹ́ẹ̀ni bí ti wọ́n mọ́. Ó dàgbà wọ́n jọ yẹ ara wọn jẹnìjẹnì tẹ́fẹ́tẹ́fẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: So lọ pọ̀ sí bùkẹ́ yẹn náà bẹ̀. Tí wọ́n bá wá mọ̀ pé ọmọ yẹn tí ọkùnrin ọba ti wá solution láti ṣe láàrin ìyá àtọmọ ìyá ọ̀rọ̀ àwùjọ.
0: Pé
1: possibility wà ká tó máa ríra wọn lẹ́yìn. Tí èmi sì ní dá ọlọ́run sí tí ìyá wọn ti lóyún fún tí ìyá bá yìí lóyún fún wàhálà.
0: Wàhálà ni o.
1: Ìṣòro yẹn náà ti wáyé lórí rédíò station yìí. Kan náà bẹ́ẹ̀ náà. Tí ó ṣe pé ọmọ mẹ́ta tí ìyá yẹn náà ń kó kiri. Nǹkan kan ò sí wọn papọ̀ mẹ́tì ó. Nígbà tó lọ́wọ́ a máa dá ìyá yẹn náà. Wọ́n wá lọ ìtọ́jú bàbá àgbà yẹn. Bàbá àgbà yẹn náà èso pọ́dà àgbà ló ti ṣe
0: sí
1: náà. Wọ́n wá lọ tọ́jú ẹ̀. Àwọn ọmọ ẹ̀ náà wá láìpẹ́ ìran náà wọ́n bá wá. Wọ́n bá bàbá wọn wá. So fún bí àbàbá yẹn wá ṣàgbéṣọ ẹ̀ súnmọ́ ìyá yẹn. Ẹ ṣe jọ ṣeré ìfẹ́ náà. Owó létí ẹlẹ́pẹ́ ọlọ́tẹ̀rẹ́ ti lé ńgbà náà ni.
0: Lẹ́kọ̀ mọ̀ sanwó mọ́.
1: Mọ̀ sanwó ni mọ́. Wọ́n á lo ilé lọ́fẹ̀ẹ́. Wọ́n ṣe wá lo ilé lọ́fẹ̀ẹ́ yẹn. So ọmọ àṣẹ ọmọ tí bàbá yẹn bí tọ́jọ́ pọ̀ ní
0: pásítọ̀
1: bàbá yẹn. Ó ti ń tún fẹ́ ọmọ ìyá yẹn.
0: Tó ó bá ti di bàbá láńlọ́ọ̀dù fẹ́ ìyá. Ọmọ bàbá láńlọ́ọ̀dù náà tó ń fẹ́ ọmọ.
1: Ọmọ yẹn ti lọrin ti ní ta. Ṣùgbọ́n tí wọ́n ti wá rí bàbá rẹ̀ òun ọmọ yẹn wọ́n ti jọ ń sọ̀rọ̀ wọ́n ti jọ ń déètì ara wọn. Tom díà by the time tí ọmọ yẹn máa tí ìyá máa gbọ́ tí ìyá yẹn máa rí ìyá yẹn bá bí ọmọ kí ni ìṣẹ̀lẹ̀ báyìí. Ọmọ yẹn wá sọ pé ẹni báyìí kàkà àwọn ní àpò tó o sì mọ pé òun fẹ́ bàbá yìí. Ọmọ wa bá bàbá rẹ̀ pé ọmọ yìí òun lòun fẹ́ òun lòun fún lọ́yún. Wọ́n parí bí bàbá ṣe kọ yẹn sí yanu. Gbogbo system change with kọ̀sọ́ kó ṣe dáná oúnjẹ ṣùgbọ́n bàbá yẹn ọ̀jẹ̀ ń jẹ rẹ̀. Oúnjẹ mọ́. Tó níta sá wọ́n sá ọ̀rọ̀ ìyá yẹn bá bà kú mi náà ni wọ́n pàtó dá ìyá yẹn sí.
0: Ló gọ̀ọ̀dù ìyá.
1: Tí ìyá yẹn bá ti mọ̀ kò bá ní ṣe é ṣe tí ọ̀bá sọ̀rọ̀ mi kò fẹ́ kan fi máa yẹn lè pàtàkì. Kò rọra àwùjọ ara ẹ̀.
0: Ẹ ṣe Elda. Ó dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe gan ni sà. Láti Akíngbadé. Àdúgbò wa náà nà ni. Ẹ ṣeun. Kókókó. Orúkọ yín bolẹ̀ ti pè wá òkè ṣe pápápá. Ok. Ẹ ṣe gan ni. Ẹ lómi ò gbọ́ yín dáadáa. Ok. ṣe rí ìpele yìí tí mo gbà tọ́yìn láàfin máa káàdì ẹ̀ ńlẹ̀ láàárọ̀ yìí. ṣùgbọ́n lẹ́yìn tí ètò yìí bá parí mo wà available láti gba àwọn ìpè tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí torí pé a gbọ́dọ̀ wà ojútùú sí. Nọ́mbà ìbáraẹnisọ̀rọ̀ tá a fi sọ̀rọ̀ rí o 08167782354 ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 08167782354. Agbé tí ń relé ìdárò àlùkò tí ń relé ìkóso lékelèké tí ń relé ìkẹfùn. Aminat Adetun Badmus lorúkọ tèmi mọ́tàlá yín ilé ìtúnṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa aka AAA alága ẹja pàdé bó balẹ̀ lọ́jọ́ mẹ́jọ ẹ ṣé o.
2: Flash FM 105.5.

0: Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo gbàdúà fún gbogbo wa pátá lórúkọ Jésù. A ò ní dá padà sẹ́yìn. Àìmọye ló ti sìn ìgbàgbọ́ lánàá, ṣùgbọ́n tí a dá padà sẹ́yìn. Bíbélì sọ pé ajá rẹ̀ padà sínú ebi, ẹlẹ́dẹ̀ sínú ẹrọ̀fọ̀ nínú amọ̀. Mo gbàdúà a ní dá padà sẹ́yìn. Ẹni tó dá ayé àti ọ̀run yóò mú wa dúró. Lórúkọ Jésù yóò dì wá mú. Títí tí ó fi di ọjọ́ alẹ́ wa, nínú Jésù a ò ní padà sẹ́yìn. Mami, ẹ̀yin ni mò ń bá wí. Títí tí ó fi di ọjọ́ ayé wa, lórúkọ Jésù a ò ní padà sẹ́yìn. Ogun tí máa mú èèyàn dá padà sẹ́yìn, lórúkọ Jésù ogun yẹn kò ní jà wá. Gbogbo ẹni tó ń sàmí, ogun tí máa sọ ní dá padà sẹ́yìn, lórúkọ Jésù ogun yẹn kò ní jà wá. Mo gbàdúà o, ìlérí àti májẹ̀mú Ọlọ́run ó máa ṣe fún ayé wa. Ẹ̀yin ni mò ń bá wí, ìlérí àti májẹ̀mú Ọlọ́run ní rere ó máa ṣe fún ayé yín. Ẹni tó ń jẹ́ èmi ni, ẹni tó bá Mose pàdé ní Exodus chapter 3, orúkọ rẹ̀ ni mo lò, ó ní èmi ni lórúkọ mi. Lórúkọ Jésù, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa ṣàánú fún yín. Gbogbo ẹ̀dá tó ń sàmí, ẹni tó ń jẹ́ èmi ni lórúkọ rẹ̀, ó ní mo wá sọ́dọ̀ yín. Lọ́sẹ̀ yìí, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa ràn yín lọ́wọ́. Nínú ìwé Second King ní chapter 7, verse 1, a rí èmi ni sí oúnjẹ èmi ni, ó sọ ọ̀wọ́n di ọ̀pọ̀ ní Samaria. Ní ọjọ́ náà, ó ní oúnjẹ tí wọn ò ní, ó yamùrá tó wá pọ̀ rẹpẹtẹ. Gbogbo ẹ̀yin tẹ́ saláìní lọ́nà kan àbí lọ́nà mìíràn, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa ṣàánú fún yín. Níbi tí a ti ní kò sọ́nà, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa lànà fún yín. Ẹlẹ́ẹ̀kejì nínú ìwé Luke chapter 7 ní verse 14, èmi ni tó ń jẹ́ èmi ni, ó fọwọ́ kan àga pósí.
1: Ó sì wá. Ó sì fọwọ́ tó àga pósí náà.
0: Ó fọwọ́ tó àga pósí.
1: Àwọn tí
0: a ń ru pósí dúró jẹ́. Ó wí pé ọ̀dọ́mọkùnrin, mo wí fún ọ, dìde.
1: Òkú
0: inú pósí dẹ̀ dìde jókòó. Ó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. Wọ́n wá fàlẹ́ ìyá rẹ̀ lọ́wọ́. Ẹ̀rú wá ba gbogbo wọn. Wọ́n wá yin Ọlọ́run lógo pé wòólì ńlá ó dìde láàrin wa, àti pé Ọlọ́run wá láti bá àwọn èèyàn rẹ̀ wò. Ẹnì kan ń ṣàmì lórúkọ Jésù, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa gbèjà yín jà. Èmi ò máa ń tó ti kú nínú ìṣẹ̀dá yín. Èmi ò máa ń tó ti kú nínú ayé yín. Màmá yìí sẹ́ máa ṣàmì gbogbo ohun tó ti kú mọ́ yín lọ́wọ́ láàárọ̀ yìí. Ní orúkọ èmi ni tó ń jẹ́ èmi ni, ohun gbogbo tó ti kú mọ́ yín lọ́wọ́, ó yá kó gba ìyè láàárọ̀. Mo bá a dẹ̀dá sọ, lórúkọ Jésù, gbogbo ohun tó ti kú mọ́ yín lọ́wọ́, ó yá kó gba ìyè báyìí. Ó yá kó gba ìyè. Gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá, ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́wọ́ ní ìlú Apatẹrẹ. Àwọn wo là ń pè ní soldier of Christ? Number 1, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ, orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà. Number 1, àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn. Gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè. Number 2, gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn, èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday. Orí òkè no more war nílùú Apatẹrẹ. Gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti Iwo Road. Tẹ́ ẹ bá ti dé Iwo Road, ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji. Ẹ wá sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, orí òkè no more war ní Lagelu. Ẹ bá ti sọ̀kalẹ̀ ní Apatẹrẹ, ẹ ti dórí òkè. Ẹ kà bèrè bàbá AK 47. Gbogbo ayé ló ti mọ bẹ. Àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago 9 sí aago 12, ó máa ń ní agbára. Lórúkọ Jésù yóò dára fún ọ. Ohun tó ń là kọjá yẹn, ó borí ẹ̀. Ó láǹfààní àti rí mi. Èmi àti ẹ ó jọ sọ̀rọ̀, a ó dẹ̀ jọ gbàdúrà papọ̀. Ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony. Jésù Olúwa wa. Mo sọ tẹ́lẹ̀, èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa ṣàánú fún yín. Èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa mú ẹ̀gàn yẹn kúrò. Èmi ni tó ń jẹ́ èmi ni, ó máa gbé yẹn sókè. Ní ọjọ́ kan, emi ni to nje emi ni ninu owe Luke chapter 13 ni verse 10 obinrin kan be nbe bibeli so pe o ti tetan
1: o si nko ni ninu synagogue
0: Jesu nko won no synagogue o nko won
1: sikiyesi o kan wa nibe
0: eh
1: so ni ele ilera
0: emi ilera
1: lati oju mejidinlogun
0: eh
1: yo eni to ti tetan
0: odun mejidinlogun 18 years lo fi bend ah aye ma ne ka o mo gbadura gbogbo eyin ti aye ti te ogo yin mole ayiraye gbeja yen ja ti o ti tetan
1: o le gbe ara re soke
0: bo se wu ko se nigba ti jesu ri o pe sodo
1: o wi pe
0: obirin atu osile lowo ailera
1: re
0: o fowo re le loju kan na
1: asoditito
0: o yin olorun logun iwo to ba nigbagbo nibi to wa o ya ko gbe owo re le radio nibi to wa yi mo ran oro olorun lati bi bayi oro re ki ta se ako wi pe o ran oro re o mu alarada o gba won ku ninu iparun won gbogbo en to sami nibi te wa loruko jesu e gba iye bayi gbogbo en to sami nibi te wa loruko jesu e gba iye bayi gbogbo eyin eyan to n gbo mi to n sami lona jejere e gba iye bayi lati oni lo ohun gbogbo ti aye ti gba lọwọ rẹ o ya ada pada bayi gbogbo eyan mo nawo mi si yin ninu emi lati bi ti mo wa yi mo ba eleda yin soro e gba iye pada emi ni to n je emi ni o ni ki n so fun yin pe ohun gbogbo to ti sonu a ma da pada fun yin ohun gbogbo to ti sonu a ma da pada fun yin emi ni to n je emi ni ninu owe Mark chapter 10 ni verse 46 to 52 Mark chapter 10 verse 46
1: won
0: wa si Jericho e ma gbo o
1: pelomo me yi re
0: en yo
1: ati opo awon eniyan
0: en yo
1: ba ti mi wa foju
0: afoju
1: omo ti mi
0: o ma ti mi ojo
1: o sagbe
0: nigba
1: ti
0: o gbagbo
1: Jesu ti Nazareth
0: Jesu ni
1: o bere si bi ki pelu ohun
0: ara bi
1: pe
0: Jesu
1: iwa omo Davidi
0: omo Davidi
1: saanu
0: fun mi
1: opolopo se ba wi pe
0: opolopo n ba wi pe o panu mo
1: ohun ki
0: gbe si
1: gbe
0: iwo omo Davidi
1: saanu
0: fun mi
1: Jesu
0: si dese duro
1: o si pa se pe ki a pe
0: wa o wi pe
1: e pa fojuna
0: won pe afojuna won wi pe
1: tujuka
0: dide
1: o
0: n pe o
1: o si bewu re sonu
0: o bewu re sonu
1: o si dide
0: o dide
1: o si to Jesu wa
0: o to Jesu wa
1: Jesu si
0: dawo Jesu dawo o wi pe
1: kini
0: won fe
1: kin
0: se fun o
1: afojuna si wi fun pe
0: afoju wi pe
1: raboni
0: kin le riran Jesu wa wi pe ma lo igbagbo re ti mu olada loju kan na
1: o
0: riran egbo oro oluwa gbogbo eyin te n gbo ohun oluwa nibi kibi te ba wa loruko Jesu o ya aye eyin riran iwo to ti foju ninu emi gbo oro oluwa laro yi aye re riran aye re riran aye re riran aye re riran aye re riran aye re riran aye re riran aye re riran aye re riran gbogbo ohun to ti fọ loju inu aye re o ya ko gba iriran emi ni to n je mi ni lo ran mi si o loruko Jesu o ya ko gbe o
1: dide
0: laaro yi emi ni to n je mi ni lo ran mi si o o ya e gba ira pada laaro yi emi ni to n je mi ni ran mi si o o ya ona ko la fun yin ninu owe John 21 o ni ati ri emi ni to n je emi ni to ti mu ina jade lati inu omi mo ran loni mo lo agbara re mo lo majemu re mo lo ase re emi ni to n je mi ni o ya ko gbe yin dide laaro yi ni John chapter 21 lati ri emi ni to n je mi ni o lo ba awon omo eyin lati verse 1 to verse 80 egbo nti bibeli so
1: leyin kan won yi
0: eh yo
1: Jesu tun fi ara re han fawon me yin re leti oku ti beria
0: eh yo
1: bayi no si fara han Simoni Petero ati Tomasi
0: se
1: pe ni Didimo ati Nathanieli ara kan ati Galili ati awon omo Sebede ati awon me yin re mejeji
0: miran
1: jumo wa po Simoni Petero wi fun pe emi lo peja
0: mo fe lo peja
1: won
0: wi pe awa gan lo
1: won si wa nu inu oko
0: ni
1: oru na
0: loru na
1: ṣùgbọ́n nígbà tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́
0: tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́
1: jésù dúró létí
0: òkun
1: ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn kò mọ̀ pé
0: jésù ni
1: nítorí náà jésù wí fáwọn ọmọ ẹ̀yìn
0: pé
1: ẹ̀yin ọmọdé
0: ẹni oúnjẹ díẹ̀ sórí àwọn ọmọ ẹ̀yìn mo lo peja leyin eku Jesu mo o reja kankan pa Jesu wa ka won somode eyin omode Peteru omo 40 something years Andrew omo 50 something years Thomas Didimu gbogbo won ni wa nbe ah Jesu ni eyin omode pelu gbogbo wahala te nse se lo nje kankan nbe won wi pe ah lo nje o e wa ma gbo sa Jesu le lo nje won ma po ga won lo duro leti omi ka bibeli si waju o wi pe eso si apa otun excuse sir eso sa apa otun apa left ni won ma nju awon si teyan ba fi awon apa left ni won o ju si sugbon this time around baba ni eso si apa otun boda ire to n wa kiri emi ni to n je mi ni lo mo bi to wa ibi to gba lesi ke se pe bere ni oda sugbon emi ni to n je mi ni ko mo nipa bi to wa yen to ba ti dari re dadan ni kiri o jade o wi pe o ye so si apa otun
1: eyo si ri
0: eh yo mo so mo le fajade tori opo eja eh o inu oko kan na ni wa o enikan sami iya e ma ko akopo ire lo se e ma ka akopo ire e ma ri iya ni gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun be yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru egbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain ejo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abi o fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu o tele orun mi leyin yo dara fun yin boda e mo man tu adua yin e je apade ni challenge ni aro Thursday to ba wa ni man tu adua lowo ma bo laaro Thursday ma fun oni kan to ma fi gbadua an gbadua meje lowo sori awon man tu yen mo gbadua o o ni ramaye e gbo eleyi bo ba n gbo mi lojojumo to ti faye re fun Jesu ese si joba nu okan re tete yi pada o ola le peju oh my gogo awon to nwo lo lokiki loni na ana ti gbegbe aye ese lana ri sugbon nigba ta ara aye won pada won wa de ni to ndi eleri won wa de ni to yin olorun mo gbadua pe aye ti e na o ma de testimony o ba ti nbo laaro Thursday ago meje si agogo mewa abo ni challenge ni badan ni o eh o ma tun lagbara lose yi irin ajo ayan ma re ko ni baje o eyin te nwa ise eyin te nwo mo eyin te nwo ko e jajo pade nu adua adua wakati melo yen ko di olowo ko ma serere o ri ti e se ona la fun loruko baba omo atemo Jesu oluwa wa.

0: kere to ika ko sile ninu ere yi o tun wa si wi pe ibi to ba pi olu ma ya si ki lo wa de titi le fowo pamọ re fi gbọdọ da yato
1: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun fesi ni ko si ijiya to ro mo yiyo owo re nigba to ba wu o o tun ni san owo kankan lori fifowo ranse tabi gbigba owo wole o si tun le je anfani edinwo to to ida mewa
2: 10% ni gbogbo igba to ba ra data
1: tenu la soko
2: ofin ati ilana an tele wa o
1: smart cash lati odo Airtel.
3: Jìyà mi, kó dí mọ̀ mi tò ní mọ́ ni mílíkì púpọ̀ nínú.
4: Àti tèmi náà.
5: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
6: Èmi máa kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Mortary ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
5: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin náà ra Golden Mortary ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ kàn fún mi sí kẹ́ pọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Mortary, jẹ́ kí gbogbo ènìyàn ti wúrà.

0: When it comes to 99.9% hygiene, you can be sure with Tushore. Manufactured by Summit Household Solutions Limited, the Tushore range is available nationwide.
1: Be sure with Tushore.
2: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà, oṣù rí ilé gbá, oṣù rí ilé gbá. Àìmọye ọjọ́ ọdún, oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgọ́, nígbà tí káàṣì ẹ̀ ti bí ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dé tó dọ́ọ̀lù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù. Ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala ọkọ ti ẹni báwí ní gàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bá-tù-bá. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí. Wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù pọ̀ tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí. Ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹtì Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yògbàyògbà. Owó látùn, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọjọ́ ti gaming board ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ló kàn láti dìmìnà ní àtúntún. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
3: Hello, superstars! Are you ready for the smartest showdown of the year? Kellogg's Superstars Quiz Show is back for Season 5, where Nigeria's brightest students will compete in an exciting test of knowledge, confidence, and teamwork. Catch all the action every Saturday and Sunday at 10 a.m. starting October 4 on ZWorld, DSTV Channel 166, and GoTV Channel 30. Who will become Nigeria's next Kellogg's Superstar? The countdown begins. Don't miss a single moment.
4: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: wa dominera
1: amen
0: wa ranuba
1: amen
0: jesu luawa
1: amen
0: e wo bi to ba se to ba ri omi odo iba jadagun to ba ri omi odo iba ma san to ba ri rara to ba ro me bo hu abi kaga o wa oke to ba wa si kankan bu omi nu le otan egbe dani a fi gbadura kan lola ah o le mo yi o mama ye America won ni gba ta bu mo ni ka bu mi sinu yepe o bu mi yepe bayi o bu mi si o bu mi o wa bu yepe sinu e mama ye wi pe ke soju ala o te ba ye pe time ti lo a ti fi gbadura nba ni ke gbo voice mama ye mama ni awon ri eku ninu palo won ni America ke se ko ta ba ni se lansin ekuleko eko ko e mo rule tan gbe nbe an de bomi si won ri bi to disappear si o won tu ri esi won tu bomi lu be o ti ye awon o to pare be eku ati esi si ye be opin be tele an jo gbe ru le yen ni won na wo kitchen won ri labalaba won ni eyin re to bi inu owo te to won mi yen na buru be o de disappear si be la soko apere igbagbo won yi se ni omi ti mo ni ka gbe sinu irimoju elomi si nbi bi gbo la sese mama yin o bere ko to ma lo bayi eni omi ta ba ti se o ti di miracle water fi se to wo e mama bere pe bo la se lo bo se le se lo mi o apere igbagbo o ye ko ti yi o omo se bi oba lati joyi kan gawo na gi anagara magu na gara zaka mo pa se ni to ba le sami owo awon agba to da aye re duro o ya gbina ba so pe ko gbina
1: gbina
0: so pe ko gbina
1: gbina
0: in the name of Jesus awon eyan foju ru to po odomo bere yi pe awon ati oko awon won de wo owo yara kan fun odidi odun meji yara kan to ma rent condition le de bi pe iyawo ngbele parent e oko ngbele parent e ogun da igba to ya oko lo ko ba iyawo ile ana ah so pe ah ori mi sanu mi
1: ori mi sanu mi
0: sugbon ni kai won ma dura
2: baba mi se bi oba emi na ti le o emi se lu ale yo pe emi lati omo jo wa fo so mi o mo dupe lowo olorun se bi oba oba to je yayo ni aye mi ni aye ko ma yo mo oba ti o fun sile ti o ko mi sile o aye aye olorun se bi oba o se dupe lowo olorun se bi oba ni aye ko mi mo ni se lo aye wa awa to je pe awa ti a o ba ta ka fi ati pa ta wa ya ti to mo pele awa n bale ki ni ale lo dukun ni le wa fun mi ka jade ale lo to se o se fa wa fun mi ka jade mo wa dupe lowo olorun se bi oba ijo ta ko de ni le kan gbe mo so so olorun se bi oba pe to to mo ni lo mo wo ijo se bi oba to lo ban te sa fe fe ni mo so fun olorun pe olorun se bi oba because ile ta gbe yi o din di odun meji emi ati oko mi la fe tun owo iya lakojo odun meji la fe tun owo iya lakojo mo tó pé wọ́n ti tayé wa èmi gba ọ̀dọ̀ ya mi lọ ọkọ mi gba ọ̀dọ̀ àwọn òbí tẹ̀lé èmi àtàwọn ọmọ wa lọ́dọ̀ àwọn òbí tẹ̀lé ìgbà tó yá ọkọ mi kò lọ́dọ̀ àwọn òbí ẹ̀ wọ́n sùn ti wà lọ́dọ̀ ya mi wọ́n sùn ní àná àlẹ́ yìí mú bẹ́ẹ̀ mo jẹ́ mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìjọ tá a gba ilé yìí wọ́n wá dún ní òbí n tó jẹ ilé kẹfà sínú àtọkọ mi máa gbà á gbọdọ sọ pa tó fẹ kó lọ ọgbà ilé mi tá a bá kókó nínú ilé yìí à ń kó lọ ilé wa ni òde sọ yẹn méjì lórí ọrùn lórí àdúrà yẹn wọn dúpẹ lọwọ ọlọrun ṣe bí ọba àwa tá à ń tọrọ jẹ tí ṣe wa tí kò tó wá jẹ tó yẹ pé tá a bá gbowó oṣù ká tó ṣẹjú pé ó ti tán tipátipá la fi ń rí nǹkan jẹ wọn dúpẹ lọwọ ọlọrun ṣe bí ọba pé tó àwọn náà ti wá lẹ ọlọrun ṣe bí ọba jẹ ìyá lẹ ìyá ìṣe bíbá ó jẹ ìyá ara ẹ àwọn náà ti wá lẹ àwọn náà ti wá lẹ oṣù tó kọjá ẹ lọ ra 500 pieces of block sí orí ilẹ̀ yẹn 500 pieces nínú àlúmọ̀ ìyá wọn akọmọ náà ti di ẹni tó ń san oṣù fún àwọn mẹ́fà tí mo lè tún gbàládùúrà pé kọ́lọ́n túbọ̀ ìdí ńlá kó sọ ẹdí ńlá kó sọ àgbègbè ẹdí ńlá kó túbọ̀ ní àwọn ọmọọṣẹ́ tó pé kó túbọ̀ ní mọ́mọ́ bit because it's into security stuff. Àwọn tó máa ń gbàyàn sọ security bí pé kọ́ máa báyàn ṣe employ life and properties àwọn kan tó ṣe ni àwọn security person ni wọ́n máa ń employ àwọn security person ni ojú pé lọ́wọ́ ọlọ́run wo mo ti ní ọmọ ṣe ní fàbà ọdẹ ń gbàládùúrà lójoojúmọ́ sọ́nà ṣe bí ọba pé kọ́ lọ́run ṣe bí ọba jọ kó tó gbàgbà nígbè lọ́wọ́ sókè ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kí mọ́mọ́ bí alágbàwí ká iṣẹ́ kékeré owó ńlá kó pèsè máa wọlé fún ọkọ mi ojú pé lọ́wọ́ ọlọ́run ṣe bí ọba o ìpè yí pé wá o.
0: Olúwa máa ra ilẹ̀ fún ọ. Ó máa kọ́lé fún ọ. Àti ilé ìgbàlódé. In the name of Jesus. Ó nílò wòlíì mo sọ fún ẹ. Ó nílò wòlíì. Ó nílò wòlíì. Ẹ gbọ́ ẹdẹ ọ̀sán ọ̀rẹ́ 50k ẹ gbọ́ tó lu àṣẹ fún.
3: Èmi náà ti lẹ́rìí bàbá mi o. Mo dúpẹ́ mo yan Ọlọ́run lógo ní oṣù bíi méjì sẹ́yìn. Mo wá sí Láfúàpẹ́ fún ìpàdé ìparí oṣù. Nígbà tí mo débẹ̀ mo lọ rí bàbá mi. Mo fẹ́ du ipò deputy provost mo ní kí mo dẹ̀ sọ fún bàbá mi ní kán gbàdúrà fún mi pé ipò tó lágbára láti dé ni nítorí ọ̀pọ̀lọpọ̀ àtakò àti àwọn alágbára tó wà níbẹ̀. Bàbá mi ní èmi ni mo fẹ́ congratulate ẹ lákọ̀ọ́kọ́ wọ́n dẹ̀ fi òróró yàn mí. Níjọ́ yẹn nígbà tá a padà sí chọ́ọ̀chì tá a bẹ̀rẹ̀ program wọn pé ọrẹ 50,000 mo dẹ̀ san ọrẹ yẹn. Mo ní Ọlọ́run jọ jẹ́ kí èmi náà lẹ́rìí. Mo dúpẹ́ pé níjọ́ Wednesday tó kọjá mo appoint mi as a deputy provost. Mo yan Ọlọ́run lógo Ọlọ́run tó ń gbé àdúrà Ọlọ́run ṣe bí ọba. Mo dúpẹ́ torí pé ìpè ìpè mi náà o. Gbogbo èèyàn bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Mo wá ṣeun.
4: Bíọ́ tí mo kúkú omi onídàmẹ́sàn-án yẹn láàárọ̀. So mo ti jẹun. Mo wá jókòó sí ṣíà tó wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì mi gangan ní yàrá. Bí mo dẹ̀ ṣe jókòó síbẹ̀, mo kàn ń mú fóònù mi dání kí n máa gbọ́ àwọn àdúrà tẹ̀ ń ṣe fún wa. So bí mo ṣe rí eku yẹn nìyẹn tó jáde ní abẹ́ bẹ́ẹ̀dì mi gangan. Àwọn àpò wà ńbẹ̀. Aṣọ wà ń bẹ so wọn jáde ní àpò yẹn ó jáde níbi ẹgbẹ àpò yẹn mo wá rí tó ń rìn lọ ekule lè omi tí ìdàwà náà yẹn ó sì wà lẹgbẹẹ mi mo ṣe ohun yẹn mo wá wọn sí ekule mo wá bú sí ekule lára mo ṣe bú sí lára báyìí ó pòórá lójú ẹsẹ ni mi rí mọ so mo tún lọ sí tọ́ílẹ́ẹ̀tì kí n lọ sí tọ́ílẹ́ẹ̀tì mo ṣe dé tọ́ílẹ́ẹ̀tì báyìí bẹ́ẹ̀ ni mo rí èṣìṣì yẹn tó ń fò káàkiri ó tóbi gan irú èṣìṣì omi lè mo dẹ̀ tí wọ́n mú yẹn láàárọ̀ kùtù nígbà tí mo ti wẹ̀ tán mo ti wọ́n sí gbogbo ilé bẹ́ẹ̀ ṣe ní káwọn sí nígbà tí mo tún rí èṣìṣì yẹn mo ní èṣìṣì omi lè mo wá sáré wá sí yàrá mo wá gbé omi yẹn mo tún lọ wọ́n sí gbogbo balùwẹ̀ so ìkẹta mo wá ń jẹun ní alẹ́ ní orí ìtàní tébù ní kíṣìnì wa wà mo kàn ń gbọ́ kìdí ẹ̀ṣà ń balẹ̀ wípé ìgbà tán bá ń lu òkúta mọ́lẹ̀ so mo wá pẹ̀jú ẹ̀yìn kí n wo níbi ẹ̀gbẹ́ stóòfù gbọ́dọ̀ tá a fi ń dáná mo ṣe tó ń wo labalábá pupa nìyẹn mi ò rí labalábá pupa rí o labalábá pupa yẹn ó tó ẹ̀ṣẹ́ tó bá balẹ̀ báyẹn mú pé kàn balẹ̀ ó ṣe balẹ̀ síbi stóòfù yẹn ó kúrò ńbẹ ó lọ balẹ̀ síbi tá a ń to kíní iwájú kọ́bọ́ọ̀dù tá a ń to kíní aṣọ sí kíní àwọn tá a fi ń jẹun ó lọ balẹ̀ síbẹ̀ ó tún kúrò ńbẹ ó wá balẹ̀ síbi orí dining table tí mo ti ń jẹun ó tún kúrò ńbẹ ó wá balẹ̀ sí ẹgbẹ́ ibi tí wọ́n gbé kíní omi tí a máa ń bù tá a máa ń mu sí so nígbà tó wá tún balẹ̀ síbẹ̀ yẹn mo wá ń wò pé kí ló ń ṣẹlẹ̀ so mo wá tún sáré wá sí yàrá orí ibo tí wọ́n omi yẹn síbẹ̀ láàárọ̀ o mo wá tún wá gbé omi yẹn ìgbà tí máa fi dé mi ò rí ńbẹ̀ mọ́ bẹ́ẹ̀ mi rí labalábá pupa bẹ́ẹ̀ rí láyé mi ó tó ẹ̀ṣẹ́ mo wá ní ìsòkè omi yẹn mo wá wọ̀n sí gbogbo ilẹ̀ bá lọ ilẹ̀ kíṣìn yẹn so mo tún jẹun oúnjẹ yẹn mo jẹ oúnjẹ yẹn tán gbà tó wá dàárọ̀ ojúmọ́ lọ́jọ́ tí kíní yẹn ṣẹlẹ̀ bá a ṣe gbàdúrà tán láàárọ̀ a máa ń gbàdúrà láàárọ̀ ní sitiroom bá a ṣe gbàdúrà tán láàárọ̀ bẹ́ẹ̀ ni ọmọ yín dìde kó fẹ́ máa lọ sálẹ̀ níbi tó máa ti lọ múra bí iṣẹ́ so bí mo ṣe ń wo ìṣìṣì yẹn ni orí ìka àtàǹpàkò mi ọ̀tún nìyẹn ìṣìṣì gidi so mo ṣe pé mo ní ṣadé mo máa kún ní o nǹkan tó wà ní ọwọ́ mi mo wá rí mo ní ìṣìṣì lónìí ẹ̀pá mo wá rẹ́rìn ní ṣe òkú lè ṣe ipa bẹ́yẹn ni mi ìdáhùn nígbà tó ní pápá mo ṣàfi sílẹ̀ mo jẹ́ kó fòlò mo ṣe fòlò báyìí mo kàn ń wọlé mo lọ tún lọ gbé omi ìdáyẹ mo wá bù mo wá fi fọ ọwọ́ mi ìyẹn ni kan mẹrin to sele loju koroju ni o baba mi ki se pe o so fun mi lo wa pelu God bless you sir
0: loruko Jesu.

ẹ̀yìn èèyàn pàtàkì nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹgbẹ́ PBAT látojúlé dojúlé máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójúkorojú nílùú Ọ̀yọ́. Ní Wednesday ọjọ́ kẹrìnlá oṣù October 2026, ikọ̀ wa máa ṣe ìwọ́de ojú títì láti ṣe ìpolongo fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì Ààrẹ Kashim Shettima. Pẹ̀lú ìṣísọ lójú àwọn mọ́tò àti àwọn ohun èlò ìpolongo wa mìíràn lọ́nà àrà. Máa bọ̀

0: tọ ìka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá márùndínlógún 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bá ra data
1: tẹnu lásán kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ airtel.

0: kẹ́yàkí kàbọ̀ padà ẹ ṣeun púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa.
1: Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti gba búrẹ́dì àti ẹyin yín ẹ lọ tò sọ́dọ̀ Desi òun ló ń ṣàfù ẹ̀. Búrẹ́dì àti ẹyin àti tíì là ń ṣàfù láàárọ̀ yìí. Owó Desi ni kẹ́ ẹ ti mọ gbà.
0: Ok, ẹ jẹ́ wọnú àwọn àròyìn lọ́lọ́kọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé ẹ̀ kalẹ̀. Pẹ̀lú ìgbìyànjú tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń sà láti rí wípé ọ̀rọ̀ mú yẹ̀sì fún àwọn tí wọ́n ń wọkọ̀ gbòòrò láti ibùsọ̀ kan lọ sí ibùsọ̀ míì tí ara ó sì dẹ̀mẹ̀kúnnù gbẹ̀dẹ̀mukẹ gbẹ̀dẹ̀mukẹ ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́wọ́ yìí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí nẹ́nẹ́ ti bẹ̀rẹ̀ ìgbìyànjú àti ìgbésẹ̀ ìfikùnlukù pẹ̀lú àwọn gómìnà ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ẹgbẹ́ awakọ̀ Transport Union àti àwọn tó jẹ́ wípé àwọn náà ní ọkọ̀ tí wọ́n fi máa kó èrò láti ibùsọ̀ kan lọ sí ibùsọ̀ míì tó jẹ́ ti aládàáni lórí ìlànà láti jẹ́ kí owó mọ́tò wọlé gbẹdẹmukẹ gbẹdẹmukẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá tí wọ́n ní wọ́n tún lo compressed natural gas tá a mọ̀ sí CNG nílẹ̀ yìí. Pẹ̀lú bí ìjọba àpapọ̀ ti ń bẹ̀rẹ̀ ìgbìyànjú tí wọ́n ní owó tí wọ́n ti pe amọ̀ sí àkàtà àyè yẹn náà ló ti lé ní bílíọ̀nù 2.5 owó orílẹ̀-èdè Amẹ́ríkà $2.5 billion ní àkàtà ẹ̀ka ti aládàáni o kọ́rọ̀ ó lè mú yẹ̀sì fún ọmọ Nàìjíríà. Ìgbìyànjú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí o ní láti lo àkàtà ti CNG àti àwọn ọkọ̀ tó jẹ́ wípé ó ń lo iná electric vehicles eléyìí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní máa ní wọ́n máa lọ stíkà mara rẹ̀ báyìí tá a bá ti rí stíkà hun ọmọ Nàìjíríà ó sì lè máa mà wípé ẹ má gbé amára. Ìgbìyànjú ìjọba àpapọ̀ lélẹ́yìí owó ọkọ̀ rẹ̀ gbúdọ̀ wálẹ̀ gbẹdẹmukẹ gbẹdẹmukẹ fún ọmọ Nàìjíríà. Wọ́n ní nítorí ìdí èyí ìwádìí tí ìwé ìròyìn punch wá ṣe káàkiri àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀-èdè yìí wọ́n ní ìgbìyànjú la rí o kò tí ì tunu kankan lára ọmọ orílẹ̀-èdè Nàìjíríà débi tí ó jẹ́ wípé àwọn tí ń wọ mọ́tò tó jẹ́ ti elérodé o kò tí ì mú yẹ̀sì ní apá àtọ̀dọ̀ wọn lórí ìgbìyànjú ìjọba àpapọ̀. Ẹni tí í ṣe olórí lẹ́ka ìròyìn ìyẹn fún ìgbìyànjú ìjọba àpapọ̀ lágbọn ti CNG àti electric vehicles Onyekachi Eke ó ṣípayá rẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú àwọn oníròyìn pé ìgbìyànjú ti bẹ̀rẹ̀ báyìí o láti rí àwọn ẹ̀ka láti pàṣẹ àwọn ìpínlẹ̀ kí wọ́n lè wo àwọn ààyè tí àwọn ọkọ̀ yìí tí wọ́n máa gbà ibi báyìí ibùsọ̀ kínní sí ibùsọ̀ báyìí iye báyìí ni wọ́n ń gbé iye báyìí sì ni ìjọba àpapọ̀ ni wọ́n fẹ́ kí wọ́n máa gbé láti lè jẹ́ kí ara dé ọmọ orílẹ̀-èdè ti Nàìjíríà. Ìgbà tí wọ́n wòye wọ́n ní àwọn ìpínlẹ̀ yìí kò tí ì ṣẹnure tó bẹ́ẹ̀ gẹ́ lórí ìgbìyànjú àmọ́ ní olúlu ilẹ̀ Nàìjíríà wọ́n ní wọ́n ti ń rí àkọọ́lẹ̀ bí owó ọkọ̀ ti ṣe ń wálẹ̀ láti pàṣẹ bí wọ́n ti ní àwọn ọkọ̀ náà ni wọ́n ti ń yí padà sí ti CNG tó jẹ́ ti ọkọ̀ ìgboro ni o bẹ́ẹ̀ sì ni àwọn ọkọ̀ tó tún jẹ́ ti ẹgbẹ́ awakọ̀ National Union of Road Transport Workers pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tiwọn wọ́n ní ìdálọ́nà 40 iná ọkọ̀ já wálẹ̀ wá sí àkàtà owó tí àwọn èèyàn tí wọ́n ń san fún ọkọ̀ bẹ́ẹ̀ sì ni ìgbìyànjú ìjọba àpapọ̀ yìí kó lè ṣe sóore fún ọmọ Nàìjíríà òun náà sì ni àfojúsùn ẹ̀.
1: Àwọn èèyàn wa tí ń gbọ́ wa láti apá Zaria wọ́n wà lórí Facebook assalamu alaikum ya jẹ̀mọ́ Hausa wa iná kúáná ó dá náà
0: bagejia
1: láàfíà kálám láàfíà láàfíà láàfíà wónà ni yaro wónà buga sí yaro wàláì wónà ni buga sí yaro bá Hausa akoyi Hausa kìrìmì Hausa kìrìmì ni ìwọ kò gbọ́ Hausa ńláńlá ìwọ kò gbọ́ Hausa títóbi na kìrìmì
0: kìrìmì
1: jẹ́ nkàròyìn ìráyè wọ́n padà wàá gba lẹ́sìn ní ìròyìn eléyìí tí mo gbá mú láti inú ìwé ìròyìn the nation ìní ṣàlàyé ọ̀rọ̀ wípé àjọ olómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò ńlẹ̀ wa Nàìjíríà ìyẹn pé bí ọ̀bá nídìí ẹ̀sẹ̀ kan kì í dédé ṣe o wípé ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ sí ní yanu háhàhá pé kí ló fà á tó kọ àwọn olùdíje kan tó fi rábá fó nínú àtẹ tí àwọn àjọ olómìnira yìí gbé bòde nípa àwọn olùdíje dupò sípò kọ̀ọ̀kan ńlẹ̀ wa Nàìjíríà wọn pé ń bèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́ o won ni ile ejo giga nile wa Nigeria in lo gbe idajo kankale ni ojo 24 osu kesan September 24 idajo yi ni awon si samulo re o leyi ti awon fi gbe atebode loju abameta saside to koja yi won pe lale ana oni iroyin di mimo wi pe eh ajolomi ni lati se ko kari eto dibo in lo salaye wi pe se ri idi ti awon kokan fi raba fu ninu ate ta gbebode ti se ate igbelewon fun gbogbo oko awon oludije won pe se ri idi to fa ti o fi ri be oni wi pe awon oludije ti ero oko won ninu ate ta gbebode hun o tumo si wi pe oko won ko si ninu ifokosile omo egbe ti awon egbe osilu won ti e fi sowo won ni ko si ninu electronic register submitted 21 days to the primary election won ni awon iwe ijomo egbe to je tori aye lujara tawon egbe osilu fi sowo si ajo lomini eto dibo ti e pe gbogbo egbe osilu in lo gbodo foko awon omo egbe won sowo si awon to ba ti ku ojo kokan le logun ti won seto dibo abenu 21 days to primary election won ni awon oko ti o wa si nibi ate ti e gbe sowo sawon pe awon omo egbe wa awon re o won nigba te wa wo be login nigin awon oko tawon ori nbe ninu ate ti e fi sowo sawon ni eto dibo abenu nu oku ojo mokanle logun pa won oko la won gbe yodanu tori wi pe e tele ilana ntele won pe ofin eto dibo todun 2026 electoral act 2026 o salaye be wi pe eni ti yo ba dije dupo lati dupo labe ase egbe oselu kan o gbodo ti di omo egbe un ko si foko le labe egbe un o kere tan ojo mokande logun si igba ti won seto dibo abenu oni tori idi eye te ba wa ngbo te ngbo ai ararai won ni e lori be oro ke to kan mo korin ti e mo lirisi e ma maimu won e mo wule maimu e je asala yoro fun yin ke le ba mo nto fa because won pe awon oko awon eyan ti ora ba fo ninu kini ohun in lati ri enikan je pe ni Isa Ali Pantami to je olujije dupo gomina ni ipile Gombe labi ase gboselu PDP won lo ko ra ba fo won ni enikan na ti e po ko ti e ni Olade Pupo Adebutu eyin olujije dupo gomina labi ase gboselu PDP nipinle Ogun won lo ko ti e na ko si nbe Abdul Salam Guazu to je olujije dupo gomina labi ase gboselu NDC ni ipinle Kano o ko ti e na won wa kini won lenin kan be te npe ni Danjuma Laha Danjuma Laha oni olujije dupo gomina labi ase gboselu NDC ni ipinle Kaduna o ko ti e na o si nbe won pe egbe oselu SDP atawon egbe oselu mi na ne ti be si ni kominu komi ode wi pe ha awon oko awon olujije wa ko si nbe igbadogoje rwaja nkan kan ati be be won pe yin te nbe pe ki lo fa tawon oko kan fi sadede ra ba fu e lo ri wadi e daada boya awon olujije te fo oko won so won boya oko won o sinu ifoko sile omo egbe te fi sowo si a loku ojo mokanle logun te seto dibo abenu boya lo fa to oko won fi ra ba fu e lo gba balance e ni oju iwe keji iwe oyin nation to jade fun ti aro yi o
0: okay oluwa de si sheka ma bo abi ka kebu lo
1: ma gbara kasida
0: eh
1: oni

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Hey, who dey greet?
2: Na everybody wey carry tom-tom.
1: Whether na traffic, long queue, or busy day.
2: No lele.
1: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: aṣalábàápín nínú ìsọdọ̀tun àtòkè wá ní the light of power evangelical ministries international ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú jésù 9 hours with jesus christ gbogbo ìjọ kristẹni láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ pastor ademola àti pastor mrs kehinde adeniran jp pastor olúṣọlá àti pastor mrs taiwo ọlàwọyìn jp àtàwọn ẹni àmì òróró ọlọ́run mi èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí jésù ń retí rẹ o ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ number 1 the light city ní àdójúkọ olóhùndé ẹlẹ́yẹlé road ìbàdàn wákàtí mẹ́sàn-án pẹ̀lú jésù wá kò di àṣẹ́gun.
1: ẹ kú ilé o ibi ń pa kàásì nǹkan sí mi la.
2: ẹ káàbọ̀ ìyá mi kí lẹ wàá jẹ báyìí o.
1: ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. mo sì fẹ́ ní kíákíá ṣe é lè ṣe é sà.
2: bẹ́ẹ̀ ni ìyá mi golden penny noodles ló lè ṣe.
3: golden penny noodles bí o ṣe fẹ́ ló ṣe rí jẹ̀gbádùn ojúlówó adùn golden penny noodles.
1: o ṣeun ọkọ mi bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí.
2: ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
3: golden penny noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
4: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely, she's going to bed. No! And now, she's live on TikTok.
5: Wait, did I finish? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
6: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
7: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
8: Sit up, supreme noodles.
7: Supreme noodles, boom boom. Supreme.

ẹ̀yìn èèyàn pàtàkì nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹgbẹ́ PBAT látojúlé dojúlé mà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójúkorojú nílùú Ọ̀yọ́. Ní Wednesday ọjọ́ kẹrìnlá oṣù October 2026, ikọ̀ wa máa ṣe ìwọ́de ojú títì láti ṣe ìpolongo fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì Ààrẹ Kashim Shettima pẹ̀lú ìṣísọ lójú àwọn mọ́tò àti àwọn ohun èlò ìpolongo wa mìíràn lọ́nà àrà. Máa bọ̀

0: everything about Jamusi. Jamusi. Òkè tíntín ló wà láwùjọ ìròyìn eré ìdárayá ńlẹ̀ yìí Adéronke Adéṣọlá olórí sport máa ń gbé wá débẹ̀ anytime anyday jáwọ́sí on Splash FM 105.5 Ìbàdàn àwòdì tó rè bára lọ rè yẹn ni lékèlèké tó rè kẹfún tún lọ mọ́ni gínigí sí ni o olórí sport tún ti padà dé lápọ̀tún ẹ ò ní wò ó tán.
1: Ó dà ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sport Ìbàdàn Kamal Vinga Mututide láti máa já yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìdẹ̀ ní já yín lẹ̀ ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kankújẹ ẹ̀ ní gògì àárẹ̀ ẹ̀ ní máa yan fónà ẹ̀ wọ ẹ̀ ní ṣàwúrẹ̀ igi ẹ̀ wà níbọ̀ sí òkùnkùn ààyè òkè ẹ̀sìn galo ẹ̀ má fọ̀ ẹ̀jẹ̀ amúra wa.
0: Ìbàdàn Kamal Vinga tó ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5 ẹ wò ó kò ṣe mọ̀gbọ́n ní jáwọ́ sí.

0: va travailler.
1: On va travailler.
2: Oh, Tidi Dada King, when you travel, yeah. My way, you never need me, need you, you're as usual. Correct, my mom, my tongue, Eh, oh, Nikon, it's on sorting one, so on. Oh, my wabi, Nikon, your mod wabi, and you tell me, Kony Badge. He did the UEFA Champions League. He did your big boys. Oh, to take part that day. City Mobile, St. Champion, or to a one. City Mobile, but Champion, or so well. You were loom. Eh, King Cobody Guide, the cover, so be a baby, when you ever lost Champions League. Yes, so. Eh so nba ta we gbe yin si se sa pe ki de yin si e se ara ada ri bi obi oloka e wa so e dakun Champions League football is back senu yin dun sara yin ya e fo ke ko ri yin o mo kan si ni e fo ke ka e fo jororo lo olon lo le mi ero e ko ojumo e ko ojumo e ko ojumo mo ni gbogbo bi te tin gbe kan ni /105.5 FM ile fun bala igbe felele nilu ibadan ile baba kade gangan ile oba akande ti ope meji lori eto ja won si iroyin ere idaraya lati ese kuku orilede nigeria ile adulawo ati jake jadu agbaye loruko lowo obotini fun owuro toni desmond to dj agbawo totota agbawo to fa se mu mi tun di olawo ale sexin lolo to eto ja won si o aderonke adesola loruko temi olori sport olori iroyin ere idaraya ibadan ka ma vinga ti gangan eyin temi oni lojo segun ka segun ku ka segun arun o ti wa suoju eh ni kan ku je eh ni gungi are eh ni mayan fona eh ni run gbe sonu bi o se bi omo oje eh ni sawuregi oya lo ni komo komo lo ni were were lo ni ki amosa lo ni waran sasa ko to di pe ma lo nu royin ti mo ko wa de laaro toni e je amu latori ka se e ma je sapo fi o catch cruise o wa lara awon ti o mo gbenu si emba Emba win is iwa lori cash e lori wipe kini o ka luku ni tin ko dun lo so pin o baba rere ki owo rere ki owo o le rogun sapo re o le rogun sapo re ogbe ni aya mi e tete e bere si ni ta iyen lati je *347*1004*1#* o na le fita lati je o oju opo cash e iyen laaro toni tabi www.cashier.ng eni ojo ori e ba wa labi odun 18 mota cash ko kojo kan to fi pe tin ye to ba ti pe tin ye so ti mo ko pe happy 18th birthday ma je rin yo ni di cash ko ba ko su kan mo de rin yo nbe e e ba dun ma pe tin ma je mi ati o mu kan le ebi december ni pe tin mo kan lu cash o ti pe tin 17 years and 12 oh sorry 17 years and 11 months ni o ti pe tin to ba ti pe eh wa ta ka se odun 18 soke ma je sajori o ton je ipa ni mo eh o odun 18 soke ohun na to le ta ka se eh o 500 naira pore less fita o e mo gbagbe bo ba se wo ni ko se wa ta emi o si buwo ta laaro e lori ija won si 50k in benle 25k 25k in benle *347*1004*1# tabi www.cashier.ng o de je wonu royin lo ni sansan laaro toni re pa tile adulawo ohun na ni ma ti ko be ile adulawo won ti setan lati gba lejo idije olympic qualifying tournament fere deraya handball nere deraya bolu alafowogba ti tawon okunrin e o e won gba pe pa kokoko re eleyi ti o lede ti ile adulawo ti o gba lejo idije na gege bi ajo ile to nse deraya bolu alafowogba ile adulawo confederation of african handball CAHB awon na ni mo ti je ko di mimo be o wipe e mo pe dije olympics ko ni pe bere road to olympics games eh ohun na fa awon okunrin agbode ile daraya bola lafowo gba ohun na ni o pe ile adulawo de ti setan lati gba leju e kan le ma won orilede ile ti o ja ticket lo kopa ile daraya bola lafowo gba ye lo di agbaye okay ejan lo sinu ile daraya ise kikan tori team nigeria o ni royin ti je ko di mimo won ti fo orilede ile won ti lo nothing more ati forilede ile lo sinu nairobi orilede kenya saju akoko oru e ile adulawo inaugural african boxing Elite Championships ele to ma waye iyen ni ojo 15 titi da ojo 28 osu kewa orun ta wa yi October 15 si October 28 lo ma lanfani iyen lati waye awon abese ku bi ojo omo orilede Nigeria mewa ototo ohun na ni won lo kopa nbe lawon osori mewa ototo iyen 10 weight categories ohun na awon orilede ra orilede Nigeria na ti kopa obirin marun okunrin marun ohun na ni won ti mo na mo kopa lawon isori ti won mo yato sira won besire gbogbo asoju le ti tele orilede Nigeria lo 19 ohun na ni won eyin awon delegate ile ti o tele awon orilede ra yayi lo silu Kenya silu Nairobi orilede Kenya oje orilede Nigeria ohun na ni won fi orilede awon asoju Nigeria won fo orilede Nigeria le yen ni oni ojo segun ojo ketala osu kewa le je pe ngba ti o ba ibola won ti de Kenya o kojo kan ti jo won o bere won ti de be to le je pe igbimo to ri sere dere lapapa lo rede Nigeria won ti sin won lo loruko baba tomo ati emi mimo e ja si a Nigeria o lo felele e se dada e je npa be yen wa sere dere ya bolu alafesegba ori ko nasaro Amazon oni royin ti je ko di mimo wi pe igbaradi fun sa tutun le je agbojo bi rede Nigeria iye NWFL Nigerian Women Football League ohun na o si n tesiwaju fun won leyin igba ti won da bobo ife eye gomina doyediri tawon obirin bola fisigba tawon obirin iye governor doyediri preseason tournament eleyi won lanfani lati kopa nbe eyin wa tan fi yaje delta queens ni yenegua ipinle bayesa pelu ami ayo kan si odo asikagbo ohun won si gbadije ohun lo wa jan mo wipe awon si n to le o iyen fun sa tuntun ligi agboje orilede Nigeria to de je pe leyin jijawe olubori ele tawon jawe olubori tawon gba idije yi imurale ni aroko na lo je fun awon to ku eyin awon akegbe awon ninu ligi agboje orilede Nigeria ko nasara Amazon awon onogere lanule awon osi rope ti wararo okay ẹjẹ ṣẹri wálé sílù ìbàdàn ní ìpínlẹ ọyọ nínú ikọ ẹgbẹ agbábọọlù shooting stars ìlú ìbàdàn ẹ mọ wípé lákòókò inú ikọ ẹgbẹ agbábọọlù shooting stars ìlú ìbàdàn olùkọlẹ salisu yusuf òun náà ló jẹ pé lẹyìn bíi ìfigagbága mẹjọ ikọ tí ìṣẹnu rẹ dáadáa fún ikọ shooting stars àmì mẹjọ péré òun náà ni wọn ti ní nínú ìfigagbága mẹjọ tí wọn ti gbá ní líìgì àgbọjọ orílẹèdè nàìjíríà ipò 17 òun náà ni shooting stars òun náà ni wọn dẹ jókòó sí ìyẹn ní àkókò yìí bẹ́ẹ̀ láti bí ìfigagbága mẹ́ta nu líìgì orílẹ̀-èdè nàìjíríà ẹ mọ̀ wípé goalless draw òun náà ni wọ́n gbá ìyẹn nílé ó wá rí pé kun khalifat ó bùkún ya wọn ó rọ̀yà kún wọn lẹ́nu bámú àmì ẹ̀yìn méjì sódò ni ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí october yìí lásán tá a ti ṣe wà inú oṣù kẹwàá ẹ̀ wọn ti jàwé olúborí rárá bẹ́ẹ̀ àwọn olólùfẹ́ gẹ́gẹ́ bá a ṣe sọ lánàá lórí ètò ìjà wọn sí wọn ti ń fi ẹ̀hónú hàn orúkọ ẹ̀ dákun olùkọ́ni tẹ́lẹ̀ fún super eagles team b ẹgbọ́n tó yọ ọlọ́run kí la fẹ́ ṣe sí báyìí ìyẹn ní kí la fẹ́ ṣe sórí ọ̀rọ̀ ẹ̀ láti rí dájú wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù shooting stars wọn ṣe dáadáa ẹ̀rẹ̀ mọ́ gbàgbé olùkọ́ni salisu yusuf ó ti fìgbà kan rí tukọ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù èyínba international bákan náà ikọ̀ home-based eagles orílẹ̀-èdè nàìjíríà ó ti fìgbà kan rí ó ti fi tukọ̀ wọn kódà nínú african nations championship chan wọn ṣe ipò kejì ìyẹn ní abẹ́ wa jẹ́ wípé wíwà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù shooting stars kò tí ì ṣe dáadáa ìyẹn fún un ṣùgbọ́n sáà líìgì ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbí ìfigagbága mẹ́jọ péré náà ni wọ́n ti gbà bíi 38 games òun náà dẹ̀ ṣe ń lọ ok ikọ̀ jẹ̀wẹ́ wí ọkùnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 15 ìyẹn nàìjíríà under 15 boys àwọn ìyẹn future eagles àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ ìgbáradì o fún ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin àwọn ọ̀dọ́kùnrin oje tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 15 ìyẹn under 15 tó máa wáyé o ní azerbaijan pẹ̀lú bí wọ́n ti ṣe pa àwọn agbábọ́ọ̀lù 23 ìyẹn wá síbùba ìgbáradì ìdíje yìí òun náà ló máa wáyé ní Baku ní orílẹ̀-èdè Azerbaijan láti ọjọ́ 22 títí da ọjọ́ 31 oṣù kẹwàá ọdún tá a wà yìí ibi tí àwọn agbábọ́ọ̀lù lẹ́njẹ́lẹ́njẹ́ tí wọ́n ti mọ ṣojú orílẹ̀-èdè wọn. Àwọn agbábọ́ọ̀lù eléyìí tí àjọ FIFA eléyìí tí àjọ NFL tí wọ́n kọ̀wé pé náà ni wọ́n ti ní kí wọ́n ti mọdé lọ lónìí ní pápá Sidemke Babakola tó wà nílùú Abuja oríbùba agbáradì ó ti sílẹ̀ fún wọn ìyẹn ní ẹyẹ òṣọ́kà lára àwọn ọ̀dọ́ eléyìí tí wọ́n pè wọn náà láti rí aṣọ lé méjì agbọ́wọ́ ẹ̀yìn méje agbọ́wọ́ àárín méje àtàgbọ́ iwájú méje Victor Wisdom Peter Linus ara àwọn aṣọlé tí wọn pè nù lára àwọn agbọwọ ẹyìn tán pè òun náà láti rí daniel ọlá omi prosperity amino novo timothy ijachi bákan náà david okusogo bẹẹ michael ibironke sanni bello mabo akinlabi àwọn agbọwọ àárín tí wọn pè ìyẹn fún future eagles láti rí abdulsala muhammed martin chukwu ayomide jekami mayowa salu basit bolaji abdullahi emmanuel olagoke láti ìlú ìbàdàn 3sc youth team nílùú ìbàdàn òun náà ni wọn ti pè ní ẹkọjọ ẹwẹ 3sc òun emmanuel olagoke tí wọn pè mọ future ìgbìn malik abdulkareem bákan náà ari samuel akinde bẹẹ àwọn agbọ iwájú ari abdulrazak muftau wisdom oche wisdom boniface samuel amadu bello shitu àti daniel panfe àwọn agbọ iwájú eléyìí tí wọn pè tí wọn lọ sojú orílẹ̀-èdè nàìjíríà tí wọn pè fún future eagles ìyẹn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́jọ́ wọn lábí ọdún 15 ìyẹn nílùú baku orílẹ̀-èdè azerbaijan okay ẹjẹ̀ ń lọ sínú ikọ̀ àgbọ̀jọ́ obìnrin orílẹ̀-èdè nàìjíríà ìyẹn ikọ̀ super falcons orúkọ super falcons orílẹ̀-èdè nàìjíríà òun náà ni wọn mọ fojú sọnà láti ṣiṣẹ ẹríjú wọn ni wọn parí ẹ ìyẹn lónìí nílùú kẹnẹ nígbà tí wọn bá ń gbá ìgbésẹ kejì ìfigagbága wọn ojú orílẹ̀-èdè comoros ẹ mọ̀ pé ní ìfigagbága àkọ́kọ́ orílẹ̀-èdè nàìjíríà wọn fìyà jẹ comoros o ìyẹn pẹ̀lú àmì ayò méjì sódò níbi tí michel alozie àti uche nakanu tó ti mi àwọn fún wọn nígbà pàṣẹ remo stars tó wà nílùú kẹnẹ ní ìpínlẹ̀ ogun tó dẹ̀ jẹ́ pé fún ìfigagbága eléyìí tí wọ́n kọ́kọ́ gba kojú comoros lára àwọn tí olùkọ́ni fìdí ẹ̀ wọ́n austin egovon tó lò láti rí glory ogbonna ìyẹn wingback ni chiamaka kanadoze ló wà ìyẹn ní ojú ilé fún wọn michel alozie ọwọ́ ẹ̀yìn ló dúró sí christy ucheibe àti shukura ọ̀ladì púpọ̀ bẹ́ẹ̀ joy igboku òun náà bẹ̀rẹ̀ ìfigagbága lọ́jọ́ náà tony pain jennifer echegini wọ́n wà ní àárín nígbà tí balógun wọn rasheedat ajibade gift monday àti kanu tí wọ́n bọ́ ìyẹn sí ọwọ́ iwájú orílẹ̀-èdè comoros mọ̀kúlùkọ ni wọn lánàá ti jẹ́ odi mọ̀ fún pàwọn máa ṣetán láti jáwé káwọn jáwé sóbì ẹ̀rẹ̀ wọ́n gbàgbé

0: ati Paul Onuachu won na mugo na muwaye o se e po papa se rigosi la kwabo ni ilu uyo o na si ni le iko super eagles o lede nigeria gba won yan wo pe ah a mo to le sele o ngba nigeria e ma fe gbalejo tanzania ni osu kokan la ojo kokan lo osu kokan la n ba ti pa iwa wa se te sin ba logo ka jo fifa ba ri buwo e se je adan ka se kini ka gbalejo fi gagaga yen ni ilu eko ipo atun mo lara ọkọ mara le laro tun ni
1: akoju mara le akoju ma toku
0: o da iye oro ta kokko boya we ko super falcons ole de nigeria ni won ti na ko muro za mi ti sodo ni igbese akoko igbese keji ka pari ise ohun na lo ko lo mo jari ko se daada ka ko muro si wa
1: so mu la wa ngba yen bayi
0: o mu meje o mu na o mu wa na ti gba meje tori pe ko muro si won ni bo mi tan fe lo papa sere super falcons ni na ni pe o mu la wa na fu ile la wa wa awon na ma wo pe igbese keji awon wa nle ile wa na mejeji ta ba ni ka ka wo
1: mi ri pe result to da
0: walk over ni ya ki fu gabago ni je bo se pele to kan o ka mo olomo je ari ko se daada
1: o ti na won ni ami ayo meji si
0: odo
1: odo emi ri pe igbese oko yen iye te oko ti se afihan oni yi ti won fe gba kojawe oluburi na ni tori pe kini eyan te ti na ni ami ayo meji sodo nile kan na te ti jo gba se to wa fe gba nbe e se won wa lajule ki ki komoros tu wa na won pada bayen mi ro boya yen yen
0: a le la mo boya komoros le ju koko se
1: lo ju ko ya iro iru kokoro ewo ni yo
0: oro nigeria ti gba ka mo sun ka mo wu ka mo didi
1: ka mo sun ka mo won to to sugbon won ti oko yanju kan na ni abala koko ami ayo meji sodo bayi ni si ko ti bo se ye ko ti se to o da ko jami ayo meji pe na na ba le gba kan gba pelu tikini o kan gba daada tori pe kini ite ti oko na yan lakoko nibi te ti gba ifigaroga se to fe gbele keji te wa lajule ti komoro si wa ti kabo won loju emi pe iyen ko kudie ka to fun ko super falcon ba yen o ti kudie ka to keje ko boya pe won ta omi lakoko ni
0: ben
1: awon gangan na jawe olubori bi kan oju kan na le re to ti fe gba emi ba yen na so mi o boya o ye ki kankan waye fun
0: fokan lo be yen na
1: ben
0: o da o le de nigeria ta super eagles ti bo ni o se lara re ta ba ti pada ngbalejo awon fi kaboga ni ilu eko iyen fun ko super eagles olede nigeria tori pe amoye tan ni won ti fi balẹ ni papa se ilu eko yen ko to wa di wipe ko se daada mo kan to wa se be ki ijoba to bere si ni se ijoba to wa nbe bayi kan to bere si ni se atunse iyen si papa isere lọpọlọpọ ni so ko ta tun se ba ti ba wa pasere tan eje super eagles o pada be mo fa gba fi kaboga won
1: cheri lakoko na ko ye ko je pe papa sere kan pere oni won ti ma gun ta ba wo nisin oko yen won ti ye pe won lanfani lati kuro ni orilede ti won lo sibe bayi nisin ti won ba gba ni ilu eko emi ri pe iyato ma wa nbe lodo temi o tori pe iru emi bayi gan ma lanfani la so pe ya pe o fe lo wo iko super eagles emi de ri pe energy ton ma lo si o ma yato to ja ba wo ipile eko wa ri pe orisirisi ni o po sibe ni eya to wa nibe so ko si pe boya pe boya ototo orisirisi awon eyan lo wa nibe ni to je pe nkan ta won gan fe a ma jade awon orisirisi awon eyan ti won se ma so se ma kori kiyin won ni edekede to wa nbe pe orisirisi ede lo wa nbe gbogbo ka so pe awapo nigeria lo wa ni ipile eko so emi ri pe atunse to wa oke pa oni won fe se yen
0: to
1: re mo ri to ti eda to wa oke gidi niyan
0: ok agbo waju ko super eagles olede nigeria taiwo awoniyi won na ni re ti je odi mimo wipe o donate 350 boots iyen fun awon agbabolu odo e ba ba tin soro awon agbabolu mi na to ba se dada nile adulawo biru sajo mani ta moro e wa just embe lo kan seyin awon ti wa na to ba nse dada a mo muroyin won a mo se kini a mo mu wa pe awon agbabolu lede nigeria awon ti won se dada ti won gbagbe ile o wa ye laarin won 350 boot ohun na lo file ni Kwara Kids League lati pase foundation iyen nilu ilorin ni ipinle Kwara eyin temi eyin ni edele mu a mo wi pe a nse ba se n pawo ohun na ni a nse iyen sile ajo sile dududu na ni eyan keyan ma ranti ile abi keyan wa gbagbe ile o ọmọ bo ba si gbagbe ile bayi a ko ya ohun na lo soko ṣugbọn taiwo awoniyi ohun gbagbe ile austin jeje okocha won ni gbagbe agbabọọlu orilẹede nigeria ohun lo ti jẹ ko di mimọ wipe ọdọ tohun o tọba nita ni ami ẹyẹ ballon d'or tọba nita lo tọ si o ni ẹyẹ meji o jaṣa o kylian mbappe ohun naa ni oye kan fun oni ṣugbọn fun idije UEFA champions league odun ta wa yi awon oko don ro gbo ma gba ona lati Man City Barcelona ati Bayern Munich lawon mete tayin nba pe kan nu mo se se o ko gba ori ninu royin leyi oniroyin kan lati ile de France ti won se fun ohun na ni jeje okocha o ti nowo to na wa si ipo egba wa bolu Man City Barcelona ati ko egba bolu Bayern Munich be ngba ton wa so pa won wo ni favorite fun idije ami eye Ballon d'Or oni Harry Kane Kylian Mbappe ati Lamine Yamal oni sugbon Mbappe oni na gbagba lo ye pop pe lawon group to minu dije fe ye agbaye dije UEFA Champions League ati dije Spanish La Liga oni mete tayen o ah e ko rorun eyan ni gbogbo nkan teyan ti kopa yen laarin odun ko ni leyan mi awon ju nbe ni Kylian Mbappe ohun na ni oye kan fun Austin Okocha ohun na lo n tawo lo nawo si Kylian Mbappe pa Mbappe pe Mbappe ohun na ni ki an gbe
1: Ballon d'Or eh seri opinion kalu ototo ni into ko so ohun ohun so jade agbabolu ti won de ni ko gbe fun ki se pe bi agbabolu ta ri awon ise to ohun na nse ẹgbẹ́ tí yóò bá rí tọ́ bá ń bèèrè pé ẹni tó ní kọ́ gbé fún yìí kí ni nǹkan kan tó ṣe gan tó fi rò pé ó wọ̀ tẹ̀ òun náà lòun náà ti ṣàlàyé yẹn pé àwọn pa tó kó nínú ìdíje ìfẹ́ ẹ̀yà àgbáyé tí wọ́n gbà lọ gbogbo ìnáwó náà rẹ̀ pé àwọn oríṣiríṣi rẹ́kọ́ọ̀d ti agbábọ́ọ̀lù ọ̀hún tó láǹfààní láti ṣe kíni láti ṣe kọjá bẹ́ẹ̀ so èmi rí pé tí jẹjẹ okosa tóun rí ó yàtọ̀ sí tẹ́lómi rí ìtóhun dẹ́ rí ó dẹ̀ mú kíni ó mú ọ̀rọ̀ wá sábẹ́ pé nǹkan báyìí òun ló fà tóun fi lè sọ pé agbábọ́ọ̀lù yìí ló yẹ kí wọ́n gbé fún.
0: Àmọ́ fọ́rọ̀ Champions League ó ní Man City Bayern àbí Barcelona ìkan náà mẹ́tẹ̀ẹ̀ta ni ó ṣe é ṣe kó gba ìdíje UEFA Champions
1: League. Ṣe rí nípa ìyẹn èmi rí pé opinion ti bàbá nìyẹn torí pé kí ni báyìí èèyàn sì lè sọ pé bóyá pé ìkọ̀ọ̀kan ni ó gba Champions League àbí kọ̀ọ̀kan kọ́ torí pé kí ni ìdíje Champions League ó yàtọ̀ sí ìdíje ó yàtọ̀ sí league tí wọ́n gbá èèyàn lè sọ pé bóyá bó ṣe ń ṣe nínú league o lè máa fi pìrìtì pé bóyá bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ó ṣe ṣe kó jẹ́ pé ẹni tó parí sí number 8 òun ló máa gbà ó ṣe ṣe pé ẹni tí ò ṣe dáadáa tí ò jẹ́ pé performance ẹ̀ ní group stage kò ṣe dáadáa o lè máa rí tó máa bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni tó bẹ̀rẹ̀ sí ní tọ́ná pé ó ya ò lẹ́wọ̀n pé a ṣe pé ikọ̀ yìí ò gbé agbábọ́ọ̀lù yìí ó ṣe pé wọ́n lè gbà àmọ́ ká sọ pé bóyá pé favorite ti bàbá òun ni bàbá ti sọ yẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà èmi ò rí èyí tí ò fi wọ́n sì tí ní good performance gan yẹn nínú league wọn ta fi lè sọ pé bóyá pé kínní bọ opinion bàbá ni ti bàbá ti sọ yẹn
0: pé Mbappe ni o bá ní òun ó tẹ̀ka òun ó tẹ̀ka òun fíù pé ó di sábúrò àmọ́ Man City gbé wí rí FC àtòun àti Barca àti Bayern àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìkànnì wọn ní Champions League yóò jà mọ́ lọ́wọ́ ó dẹ̀ jẹ́ àdágbò kò lè pọ̀jù owó tá a bá padà lè jáwọn sí tẹ̀síwájú ẹ má fojú òpó káṣẹ́ lẹ́ o 347-1004 1@ ẹkú kalẹ̀.
2: Your Nescafe is not just a drink, it's your

tó dára nípa ṣíṣe àtìlẹ́yìn fún yíyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ lẹ́ẹ̀kan sí. Àwọn èsì ti ń farahàn ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ tí kò ní èlé lórí fún àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ tó 2 million ní iye owó oṣù

0: kere to ika ko sile ninu ere yi o tun wa si wi pe ibi to ba pi olu ma ya si ki lo wa de titi le fowo pamọ re fi gbọdọ da yato
1: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun fesi ni ko si ijiya to ro mo yiyo owo re nigba to ba wu o o tun ni san owo kankan lori fifowo ranse tabi gbigba owo wole o si tun le je anfani edinwo to to ida mewa
2: 10% ni gbogbo igba to ba ra data
1: tenu lasoko
2: ofin ati ilana an tele wa o
1: smart cash lati odo Airtel
3: babe why are you frowning for me now?
4: Mama, make noodles for me.
3: This woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
6: Golden Penny noodles, now available in stores near you.
7: Àìrìnjìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.
8: Bẹ́ẹ̀ni tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbẹ̀dánwò àti lọ́jà lórí tábìlì kan ní ọmọlúàbí. Ẹ̀yin lólùfẹ́ wa ní àtẹ̀lujára ní àgbáyé àdúpẹ́ lọ́wọ́ yín o. Ogbovio Ambrose Eyabare ti wà ń bẹ̀ Ṣọlá Cross Ajibọlá àdúpẹ́ ní ọwọ́ yín. Ọlọ́run Fẹ́mi Ọmọnìyè Peter àdúpẹ́ ní ọwọ́ yín o. Àwọn ni yáyá àwọn náà ti wà níbẹ̀. Ẹ̀jẹ̀ lílà àtọ̀lárinwájú Jùmọ̀kẹ́ àwọn náà wà ńbẹ̀ hàn. Àdúpẹ́ ní ọwọ́ yín ẹ máa bá wa ṣe ni mẹ́wàá mẹ́wàá ẹni kọ̀ọ̀kan ni. Wáyé ẹ jẹ́ ká lọ tààràtà ara sákàtà àwọn ní ìpínlẹ̀ Edo torí pé gómìnà wọn ń bẹ̀. Ẹyin Monday òpin òbolo nígbà tí ó ṣe àlàyé ọ̀rọ̀ jáde o. Lánà òde yìí náà lówe ó ní kò sí ojú àánú kankan mọ́ fún ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ tó wá jẹ́ pé ó jingiri o nínú jíjẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tàbí wíwọ ìwà ọ̀daràn léyìí tó wù bó ti wulẹ̀ kó kéré mọ́ ní tìbútòrò ìpínlẹ̀ Edo. Nínú gbólóhùn gómìnà Monday náà ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀yá ẹ bẹ̀rẹ̀ sí ní wó ilé burúkú tí ń bẹ̀ ńlẹ̀ yìí ẹ̀já kíni tí wọ́n fi lé ọ̀hún ṣe o. Wọ́n ní ìwádìí alágbára ó tí wọ́n forí pé ilé tà ń sọ̀hún àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bí wọ́n ó ṣèpàdé ibẹ̀ wọ́n ti ń ṣèpàdé wọn wọ́n bá nǹkan jẹ́ máwọn èèyàn la ibẹ̀ náà wọ́n ti forí korí fukunlukun láti jáde lọ bẹ́ẹ̀ wọn náà ló lọ máa ṣe àwọn ìkọlù burúkú náà. Nígbà tí gómìnà pàṣẹ lánàá òde ní wàrà ṣọṣà wípé ọyá kí wọn ó wọ ilé ọhún bolẹ pátápátá porongodo ni o. Ó wá ṣe àlàyé nínú ọrọ rẹ nípé bá a bá ní ká wò wá ṣe ẹ rí àwọn ọmọ ẹlẹgbẹ òkùnkùn tá à ń sọ nípa rẹ yìí. Ó ní ọdọ ni ẹ pọ ju o wọn sì lé ní 500 léyìí tó jẹ pé kálukú wọn náà inú léyìí ibẹ ni ẹ fi ṣe ibùba kó wá wọn. Nígbà tí ó tẹpẹlẹ máa wí ìyanu rẹ ó ní ṣe rí ìjà yìí dé àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn wọlé kalẹ̀ síbẹ̀ ó ní àní parọ́ fún yín o ṣe ẹ rí bàbá kan ní ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá káàkà bẹ́ẹ̀ tàràtàrà tí ó fi lọ sí irínwó ọ̀tọ̀ ó ní ṣe rí alọ́gbẹ̀sán àgbẹ̀sán ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n ń pa àwọn ọmọ ọlọ́mọ ẹgbẹ́ wọn wọ́n sì rán wọn lọ sí ọ̀run àrèmábọ̀ kọ́lọ́hún ọba kó sọ̀rọ̀ à ń bẹ̀ o. ó ní bàbá wa ní pé ká wò ó oṣù kìíní oṣù kejì oṣù mẹ́ta sí àsìkò tá a wà níbẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ wípé ẹnì kíní ẹnì kejì ẹnì kẹta ẹnì kẹrin ẹnì karùn-ún wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún dá ẹ̀mí wọn légbodò. Gómìnà ni kò sáàyè mọ́ o àsìkò ojú àánú ó ti kọjá lọ o ojú àánú ti fọ́ báyìí ẹnikẹ́ni tí wọ́n bá gbá mú wípé ó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn bó ti wù kẹ́sùn rí ó kéré mọ́ ẹjẹ́ mọ̀ wípé ìjọba ṣetọ́ láti fi imú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kátà òfin èèyàn ní ìpínlẹ̀ ti Edo ọ̀rọ̀ náà rèé wọn kọ̀rọ̀ ojú sí bó ti wù ó kéré mọ́ wọn ò fẹ́ gbọ́n tí ń jẹ́ ẹgbẹ́ òkùnkùn mọ́ ìyẹn ní ìpínlẹ̀ Edo ojú ìwé ìkẹtàléníogójì ni ìwé ìròyìn The Nation.
9: Ó dáa tó lọ́dọ̀ tèmi ń bí ọjọ́ burúkú ṣòde parọ́ lójú ìwé kẹrin dúṣàn di ojú ìwé karùn-ún ìwé ìròyìn The Punch lọ́sàn-án tòní ó kà sí àràbí ìjọ àti ìrò kọ́lọ́njọ kó máa ṣọ́ níbẹ̀ ọjọ́ kan burú dàbí ìjọ mẹ́rìnlá ni níbi tí wọ́n ti wí pé agùnbánirọ̀ kan lẹ́ni tí kò tí ì sẹ́ni tí ó tilẹ̀ mọ orúkọ rẹ̀ àbí ibi tó ti wá gan ní pàtó ó náà ni wọ́n wí pé ní ọjọ́ ajé Monday òun náà ni ọkọ̀ àjàgbé kan èyí tí wọ́n ní ọ̀rárí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó ń bẹ ní agbègbè ti Agodi Gardens ní ọgbà ti Agodi. Ní òní tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà. Wọ́n ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí wọ́n ní ẹ̀mí agùnbánirọ̀ kan mà lọ sí o. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn bákan náà tí wọ́n ń bẹ níbi ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ní wọ́n fi ara pa yánnayànna. Ìwádìí lọ́lọ́kan ọ̀jọ̀kan látọ̀dọ̀ àwọn oníròyìn Punch Metro náà ló ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ wípé awakọ̀ àjàgbé yìí fúnra ẹ̀. Wọ́n ní òun náà ni ó fi ọkọ̀ rẹ̀ kọlu ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ní agbègbè ti Sango náà o. Ìyún tí ó jẹ́ pé ní ìjọba ìbílẹ̀ yìí kan náà láàmà pé kó tó di pé mórílé ọ̀nà ti Agodi Gardens níbi tí ọkọ̀ àjàgbé rẹ̀ tótó ti rárí mọ́ onítata gànràn kan yún ọlọ́kadà kan nu o léè tí ń gbé agùnbánirọ̀ yìí lọ jẹ́jẹ́ ǹjẹ́ ara rẹ̀ kó tó di wípé ojú ẹsẹ̀ ń bẹ̀ ni ó ti fi ọkọ̀ rẹ̀ kọlu àwọn ẹni ẹlẹ́ni tí kọ́pà yìí sì di ìrọ̀rùn àṣàǹtẹ lójú ẹsẹ̀. Gbogbo abiyamọ ẹ̀ mà ní fojú sunkún ọmọ
8: yìí
9: ó ní ẹnìkan eléyìí tí ó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣùgbọ́n tó ní kí wọ́n fi orúkọ bo òun láṣìírí nítorí pé wọn ò fún òun ní àṣẹ láti sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Nígbà tí báwọn oníròyìn sọ̀rọ̀ ló sọ̀rọ̀ wípé ọkọ̀ tá à ń wí yìí òun náà ni ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìkọlù tẹ́lẹ̀ ní gbogbo agbègbè Sango kó tó wá di pé aláwọ̀ àgbẹ̀mí yìí ṣẹ̀ṣẹ̀ tún wá wáyé. Àjẹ́ pé ti ń bá a bọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú aré burúkú. Bóyá ọkọ̀ wá bàjẹ́ ni nǹkan ṣe mọ́ lára ọkọ̀ ni àbí kẹ̀ kó jẹ́ pé bàbá ti mú nǹkan kọjá ọpọlọ kó tó máa wàwàkú alákòóbá alákòóbá bí obìnrin ẹ má bínú ọjà rè
8: é.
9: Obìnrin máa wá kó bọ́kùnrin lé ní ìtumọ̀ rẹ̀ nù ọkùnrin kó lọ bóbìnrin obìnrin máa kó ẹrù wá bọ́kùnrin lé.
8: Jẹ́jẹ́ náà kọ́ lóbìnrin dúró ọkùnrin náà kọ́ ló wá kó tiẹ̀ bá.
9: Ọkùnrin wo ló wá kó bá
8: afẹ́
9: ok alákòóbá méjì
8: ọlọ́run ṣàánú
9: ok tó wọ́n ní tó wọ́n ní ọkọ̀ tá à ń wí yìí o wọ́n ní òun náà ni ó ti ṣe ìkọlù sí àwọn ọkọ̀ kan tẹ́lẹ̀ ní agbègbè Sango kí ó tó wá mú ìkọlù aláṣegbẹ̀mí yìí wá. Kábíyèsí Olódùmarè ẹnìkan náà sí ìṣẹ̀lẹ̀ tó tojú rẹ̀ ṣẹ̀ òun náà sọ̀rọ̀
8: pé
9: ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó di ti ń gba ẹ̀mí ni o ó ní ní agbègbè ti Agodi Gardens náà ni ìkọlù yìí ti wáyé. Nǹkan kan náà gbogbo wọn sọ ẹ̀yìn oníròyìn àtọ̀túnṣọ yín ṣàpọ̀ lápọ̀jù tó wọn ní àwọn ọ̀kan lára wọn tó jẹ́ aṣojú àwọn oníròyìn ìwé ìròyìn The Punch ẹ̀wẹ̀ tí ó ṣe àbẹ̀wò sí ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún rí dájú nínú òwòye rẹ̀ wípé àwọn òṣìṣẹ́ àjọ ti ẹ̀ṣọ́ ojú pópó wọn ni àwọn náà ti wà ní kalẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún kó lè bá jẹ́ pé orúfọ́ ẹ̀mí tó bá tún lè fẹ́ wáyé kí wọ́n lè bá dẹ́kun rẹ̀ àbí kí àwọn èèyàn lè bá tètè mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ lápá ibẹ̀ yẹn o torí àwọn ẹlòmíràn máa sáré àsápajúdé bọ̀ ni nígbà tí wọn ò ní mọ̀ pé ọkọ̀ tí ń bẹ ń kalẹ̀ yìí kò kúrò lójú kan ó ti bàjẹ́ ọ̀rọ̀ má dọ̀rọ̀ àbí ọ̀rọ̀ ọ̀mùtí lọ́wọ́ alálẹ́ tó ti yó kánrin kése tó wá rí tírélà tó taná kankan kan tọ̀tún tòsí lójú títì tó ń sọ pé ọ̀kadà méjì ló ń bọ̀ yìí one on the right one on the left gbàárín wọn kọjá
8: ó rí dọ́bùdọ́bù
9: awo ìṣe gọ́nà ojú ìwé kẹrin sójú ìwé karùn ṣá ìwé ìròyìn Punch náà ló gbé ìròyìn ẹ̀ jáde lọ́sàn-án ni kọ́lọ́run máa ṣọ́ wa o.
8: Àmì àṣẹ Ìdùmàrè o. Ó dá lápàdọ̀ tèmi ọ̀ ẹ jẹ́ ká lọ tààràtàrà sákàtà iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àṣẹrè bẹ́ẹ̀ ò nítorí wípé wọ́n ṣe iṣẹ́ takuntakun. Wọ́n lọ tààràtàrà sí ìpínlẹ̀ Edo. Wọ́n ní pẹ̀lú àtìlẹyìn àwọn òṣìṣẹ́ elétò ààbò ní abẹ́lé ń bẹ̀. Iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà o. Wọ́n ní àwọn lọ àwọn ṣeré bẹ́ẹ̀ torí pé bẹ́ẹ̀ báyìí lọmọ ọkùnrin ṣe o. Nígbà tí wọ́n tẹ̀sí ọwọ́ iwájú wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn ikọ̀ ajínigbé ibùba wọn làwọn yá lu. Wọ́n ní báwọn ṣe débẹ̀ báyìí àwọn eruku àwọn náà gbéra tán ni o. Àwọn náà gbé jágámù lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n dojú ẹ̀kọ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò. Wọ́n ní ṣùgbọ́n ṣá o bí irin bá kọrin nǹkan ṣe tán láti tẹ̀ fún kan ni nítorí pé àwọn ọmọ mi tó dúró tán àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ọwọ́ wọn dunlẹ̀ púpọ̀ ju o. Bẹ́ẹ̀ ni ẹ̀rí báyìí bí àwọn ọkọ̀ ajínigbé ẹ̀rín wọn náà kàn ń bẹ̀ wọ́n dágbére fáyé mẹ́ta wọ́n mú wọn lóúnyẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ṣá àwọn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn tí wọ́n palẹ̀ mọ́ òun wọ́n ti dóòlà wọn o kúrò ní àkàtà ikọ̀ ajínigbé náà. Nínú àtẹ̀jáde kan èyí tí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún olùdarí ẹni tóun jẹ́ ama atoto meto nipa eto royin gbogbo to tun gbenu so fun le se omo ologun ti orilede Nigeria ne lo ti bini eyin Kennedy Ayawo nigba ti o te waju nu oro re onise re awon ise ologun orilede Nigeria batali awon marun derugba ni oni aduro to won lo taratara awon agbegbe eleyi ti awon iwadi alagbara to ti tu won fohun oni adebe ni debe ti an debe won ko lu awon iko ajinigbe meta lara won odigbe gbegbe won lule gbe won se be dagbere faye won lo be sajule orun ni ola ati do lawon eni eleni ti an jigbe o nitori na ile se omo gan orilede Nigeria jeje atileyin e wi pe ohun kan ti an pe ni iwa ijinigbe koni ba doweke o bo ti n wo ke o kere omo iwe iroyin the punch lo je ka ri gbo eyin na le nawo gan keka sowe waju
9: o alani waju je lila to laju mo ke so pe awon okunrin na tin lo ko ba obirin ba yi o se
8: njare
9: o se da ta mo ri an sinu
8: e na ni
9: ida alakoba
8: abike
9: o da to mo nte si waju
8: ka ma se
9: iroyin na tun leleyi ni apo odo timi iroyin wa lati odo awon molebi ologbe omowe Matthew Uwigbe to je olukokan ni eka ta tin ko nipa imo ijinle ayewo to ni se pelu ti imo ijinle aileto ilera ti science medical laboratory science ni ile eko nla Fasiti Ambrose Ali tin be ni epoma ni ipinle edo won ni won ti se o lori awon oro kan to n ba iroyin jade wi pe pepese ibalopo to se pelu arabirin kan eni odun mokanle ni ogun kan ohun na lo ti ibe ta ta pese lo si orun arimabo awon ebi so wipe iro ni o iku lo pa o pipa ni won si pa pelu eleye soro chantiri chi dona run ewe won ni awon molebi soro wipe awon lopa ohun na ni won se ayewo eleyi ti won fi mo iku to pologbe lara re lojo oni won si se ni ileri ati ideje bakan na wipe abajade ayewo yi yo di mimo fun gbogbo eniyan ninu oro to bode ogbeni etiosa odewingi to je agbejoro loruko idile ohun soro pe ogoro awon iroyin kan bi irande na lo n bode ti won ni oro kirika iku to pa oluko yi won ni pupo nu won na si re kiki da ero gburugbo ni atejade oro ohun soro sowo waju wi pe awon isele èyí tó rọ kìríkà ẹkú tó pa ọmọwé Matthew Uwigbe ọ̀hún náà ní tọ́ka sí wípé ó ní ṣe pẹ̀lú àwọn afurasí adẹ́mi ẹni légbodò àwọn ọ̀daràn kan ipa wọn ni wọn ó ṣiṣẹ́ ọ̀hún o wọn ní lọ́la náà làwọn ó sì máa ṣe àyẹ̀wò ikú tó polóògbé nígbàtí àbájáde rẹ̀ bá sì ti bóde àwọn ò ní fi pamọ́ fún ẹnikẹ́ni láti mọ̀ wọn ni ó dàbí ẹni pé wọ́n ti dọwọ́ rú láwọn apá ibì kan pàápàá látọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ nítorí wípé wọ́n jọ ní àwọn àjọṣe kan pẹ̀lú ẹnìkan ní ọjọ́ tá à ń wí tó dágbére fáyé wọn ní ìjẹ́ mọ̀ pé kò tó wákàtí kan lẹ́yìn ìgbà náà ní ìròyìn bá kan àwọn létí o wípé pẹpẹsẹ o ọmọwé Matthew Uwigbe ẹni àwọn jọ ń mí táwọn jọ ń mí táwọn jọ ń mí táwọn jọ ń rìn táwọn jọ ń sọ̀rọ̀ ó ti padà di ẹni kò ó sí ó ti di olóògbé wọn ní tí wọ́n sì sọ náà ni pé àwọn kan tí wọn ò tiẹ̀ mọ́ ni wọ́n sáré gbé pápápá ló bá di bi mọ́ṣúárì láì ṣe wípé àti ẹ̀rí ẹnikẹ́ni nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó wà ńbẹ̀ ńgbà náà wọ́n ní ẹni tá à ń wí sí rèé òun gangan ni olúulé o òun lolú ẹbí o ti ń bọ́ gbogbo ẹbí ọ̀bọ́mọbọ́yá ọ̀bọ́yàwó bọ́ gbogbo ẹnu pátápátá òṣìlẹ̀ kò gbowó nítòsí tí máa ṣe gbogbo ẹni lóore wọn ni ó súnmọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ púpọ̀ ẹ jẹ́ ẹni tí ń súnmẹ́ bí ẹ má tara yín nù sẹ́bì ẹ súnmọ́ ẹbí ẹ súnmọ́ ọmọ ìyá yín ọba púpọ̀ ṣèbẹ́ rógògbó ọmọ kú lódò ṣẹbẹ́ rí bó ti gba ètò gbọ̀ ẹ̀yẹ nílàró wọn ni bábá rẹ̀ tá a ti ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà wọn ni ńgbà tó wà ń sẹ́kọ́ńdìrì nínú ọmọwé Matthew yìí òun náà ni bàbá rẹ̀ kú ńgbà náà o ọdún díẹ̀ lẹ́yìn ìgbà náà ó náà tún níyà àti ẹ̀ náà kú òun tó tún wá kù gan tóun náà ń rọ́jú gbáyé ló dẹni tó gbọ̀nà ọ̀run lọ yìí tá a wá làá sọ pé ọmọwé Matthew Uwigbe ṣẹ̀ tí wọ́n fi kọ̀ tí wọn ò ṣàforíjì àbọ̀lọ́jọ́ ló tiẹ̀ dé ni ṣùgbọ́n wọ́n ní kì í ṣe nípa àrùnmọ́ àti ìjànjúrìtì pẹ̀lú ọmọ ọdún mọ́kànlé ní ogún kan torí kẹlòmíọ́ sọ ni pé ẹ̀jẹ̀ bàbá ló gbóná ẹ́ńjìnì ò sì lè ṣáàfù bíi kéèyàn wà lọ́dọ̀ àìwúdúndó torí wọn ò sọ èjì bàbá yìí síbẹ̀ ò kọ́lọ́mbá ni rọ àwọn mọ̀lẹ́bí wọn lójú ò
8: ṣe
9: ni láàánú pọ̀
8: kọ́lọ́wọ́n ọba kó jọ̀wọ́ kí ó bá wa rọ̀ wọn lójú ni ẹ̀yin náà jọ̀wọ́ jàre ẹ̀ máa lọ sí àtayérujára ní àgbáyé ojúpọ̀ facebook ẹ̀ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /fm105.5 ìbàdàn ẹ̀ like ẹ̀ love bẹ́ẹ̀ ni kẹ́ bá ní share comment ẹni kọ̀ọ̀kan yín ẹ̀ jẹ́ kí ó máa wà ní ìbámu pẹ̀lú ohun tí a gbé wá sóde lọ́sàn-án òní ẹ̀ máa bá ni pín mẹ́wàá mẹ́wàá ẹni kọ̀ọ̀kan ni wàyí ó dá ẹ̀jẹ̀ kẹ́mi ó gbé wa lọ sí ìpínlẹ̀ àti bauchi torí pé iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ ọ́ wọ́n ní ọwọ́ ṣẹ̀kú òfin oto géńdé méjì bí àwọn méjèèjì tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n ní ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n bàbálẹ́gbàá òun náà ni pé àwọn eléyìí o ìdá àwọn àdúgbò làwọn méjèèjì wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé wọ́n ń dalẹ̀ ẹrú ni o wọn ò járáàlú ó nísinmi bẹ́ẹ̀ wọ́n ní yàtọ̀ fún eléyìí wọ́n tó ń wùwà àwọn ọmọ ìgara àwọn ọmọ ìgboro àtẹ̀gòmọ́lẹ̀ máṣẹ̀jẹ́ wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé àwọn ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí àwọn méjèèjì o ní nǹkan bíi aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú márùn-ún-dín-ní-ogún èyí ní ọjọ́ ìkọkànlá oṣù kẹwàá ọdún tí a wà níbẹ̀ wọ́n ní àdúgbò kan èyí tí à ń pè ní wayama cafe wọ́n ní ọ lọ síbẹ̀ èyí ní ìpínlẹ̀ ti bauchi wọ́n nígbà wọ́n débẹ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní dalẹ̀ rú ni wọ́n ń dalẹ̀ láàmú kiri ayé ìjà ń bu ọ̀rọ̀ dé dúró wọ́n ní àwọn aráàlú gan tó jáde pé òní kété jìn lọ́fìn àná náà kété ó jìn ọ́fìn ọ̀la ohun tó gbéra bẹ́ẹ̀ ohun tó lọ jìn ọ́fìn kété kí ló ṣe kété gan-an kété wà troublesome ìwọ nìkan ló wà lù ná wọ́n ní ẹjẹ́ mọ̀ pé
9: inú
8: kété burúkú ni kété burúkú wọ́n ní àwọn aráàlú bẹ̀ sí ní pariwo pé ẹgbẹ́ ẹ̀dákun ẹ mọ́wọ́ wa ràn ẹ̀yin ọlọ́pàá ẹ̀ wá bọ́ sí bọmbọ báyìí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣàwọ́nlẹ̀ ní ṣàkúṣà wọ́n ní ẹjẹ́ mọ̀ ìpín táwí pẹ́ tí ó go àwọn òṣèlú ṣọ́ọ̀bù ọlọ́pàá wọ́n wọlé kanlẹ̀ o wọ́n ní ọ̀dà pé ẹ̀ jọ̀wọ́ jàre kí lẹ pọ́kọ ẹnì kíní ń bo lọ́wà ará abúlé wo ni níbo ló ti já wá tí òdúró gbokùn ọ̀run wọ́n ní ọfi kélé òfin gbé ẹnì kíní o ẹnì kejì ẹ̀ ń kọ́ ọ̀rẹ́ ẹ̀rẹ́ tẹjọ́ wùwọ̀ dáràn wọ́n ní ọpàlẹ̀ òun náà mọ́ wọ́n ní ẹjẹ́ mọ̀ wípé wọn ò fọ́kọ wọn tà o nítorí wípé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wọ́n ń dà láàfíà lù láàmú ni ìwé ìròyìn the punch ló jẹ́ àríyàn gbọ́ ẹ̀yà kálọ́mọ́ kìlọ̀ fọmọ rẹ̀ ni
9: o
8: bí wàá léèyàn bá pọ̀ jù gbogbo yẹn kọ́ ni ọmọ ní sùúrù pé ọmọ sí èso mọ òwò yẹn ràn ẹ jẹ́ ká máa fi àyè gba àlàáfíà ọlọ́run ràn wá lọ́wọ́.
9: Àmì ọ̀sán gangan lórí pápá kùtùhà ìlókò àrúgbọ̀yà ìyálẹ̀ta kùrù kẹrẹ alákọ̀rí ṣoṣo ń gíro
8: ìrọ̀lẹ́
9: pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ lọ́nà àjò
8: pẹ̀sẹ̀ ni o.
9: ọ̀rọ̀ wádọ̀rọ̀ ibùkúgbé ikú gbé ń pekú ránṣẹ́ níbi ìbọn gbé ń kù bí òdò tó rọ ọgbẹ́ mú wọn kárakára ń gbọ́ lójú àlùṣì ìjì tí ń gbé kẹ̀tẹ̀pẹ̀ ògì irú ìtúwo gangan lè kú kú èlùbọ́ lè pa
8: yóò gbéra tán lọ sápamọ́ ni
9: ọ̀dọ́mọkú ìyá ikú dun àmúṣeré eré burúkú eré gélé ẹni agbọ́dọ̀ okùnlé bí ọba ti jẹ ní agbá
8: ọlọ́dọ̀
9: ọ̀pọ̀lọ́ tí òjọ kọ̀ọ̀kan nu máa mú ẹ jẹ́ máa lọ tààrà báhùn sí ìlú Àbújá níbi tí iléeṣẹ́ ọlọ́pàá tó so mọ́ ti ìpínlẹ̀ Èkìtì wọn ni òun náà ni wọ́n mọ̀ rí fídíò kan mú eléyìí tó jẹ́ wípé wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kan jàre tí wọ́n so mọ́ ti àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ni wọ́n hàn nínú fọ́nrán tó gba ayélujára kan lásìkò tí wọ́n ń bá ọlọ́kadà kan fàá kájà kò sí méjì bẹ́ẹ̀ bá ti rí làrí aláṣọ ọ̀fọ̀ tí ń bọ́ ọlọ́kadà nírò náà fàá bí èrè bá ṣe pọ́ fẹ́ yẹ̀wé wò àjẹ́ pé ó fẹ́ yí àpò wò ni wọ́n ní ǹjẹ́ ẹ mọ̀ wípé ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ìlọ́nilọ́wọ́gbà owó ó náà ló bá dé ohun tí wọ́n fi kàn wọ́n o ọ̀rọ̀ wọn sì ti di ti àyẹ̀wò ọlọ́rin kí ni wípé ògan lẹ́sìn gbaṣẹ́ yìí wọ́n ti dèrò Àbújá báyìí olú iléeṣẹ́ ọlọ́pàá lábújá ń bẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ mi ò tiẹ̀ kúkú débẹ̀ rí àsìkò rí àǹfààní náà rí o láti lọ rè rí ọ̀gá wọn pátápátá tó ikọ̀ eléyìí tí ó máa ń jẹ́ ikọ̀ elétí gbàròyé ti iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka wọn ń bẹ̀ ọjàre

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Bankobi iroyin, iroyin agbosogbanu.
4: Bẹ́ẹ̀ni akínyìn òwe pé ẹ̀ka àbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí. Ìkànnì àdáni àkọ́kọ́ rèé, bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ ni tó ń gbòǹ sátẹ́gùn láti ààfin funfun Báláwú. Àdúgbò Fẹ́lẹ́lẹ̀ nínú Ìbàdàn tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun náà ni a ti ń kàn sí yín òwe pé ẹ kú ọmọ rẹ ṣe. Ó yá ẹ̀yìn tiwa ní àti ayélujára ní àgbáyé, a gbé òṣùbà káre fún yín. Ẹ rọ̀ mọ́, ẹ dúró pa síbẹ̀. Ojú òpó ìkànsíra ẹni ti ojú òpó Facebook ẹ lọ ṣe àwárí ẹ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ máa tẹ̀lé gbogbo ojú òpó wa torí pé yóò fi ní àǹfààní o láti mọ̀ ní kété tí àwọn ètò wa tó bá ń gun àti ayélujára. Ó dẹ̀ jẹ́ ká gbéra pápá ká tún wá wòógbà o. Géńdé kan rèé ẹni tí wọ́n ní pé ó ń kọrin o pé ẹlẹ́dàá ò ṣeun nítorí wípé orí ẹ̀ kò yọ. Wọ́n ní àwọn aráàlú tínú ń bí o nígbà tí wọ́n lé báyìí tí wọ́n gbà mú báyìí o wọ́n ní ẹ̀kọ́ kọ́ náà lẹ́yìn nínú ọ̀hún kọ́ bẹ́ẹ̀ làwọn kan ṣàlàyé pé ọyẹ gbé wá ta ló ní bá fi ń bẹ̀ un ta ló lépo rọ̀bí ń bẹ̀ ẹ fi wọn káàsì àjùná sí là láàyè ni o. Wọ́n ní ọpẹ́lọpẹ́ àwọn èèyàn kan etí ẹ̀ dìde ní agbègbè kan tí ẹ̀ ń pè ní Agbọ̀ntì. Wọ́n ní kálukú wọn ń bẹ̀ náà ní ọbẹ̀ sí làwọn ẹ̀ bẹ̀ pé ẹ ní sùúrù ẹ wádìí ohun gbogbo dájú. Wọ́n ní bẹ́ẹ̀ làwọn ọmọ oró tí wọ́n ń pariwo pa nígbà nígbà ń làwọn ṣàlàyé pé ń bo ta lè fẹ́ máa ṣàánú fún gbogbo dúkìá ìjọba lọ́tọ̀ ọ́ bọ̀ wọ́n ṣe fúlùú ni o fún ìgbáyégbádùn àwọn aráàlú. Ṣùgbọ́n ẹ̀rí kíní bojú kẹ́ńgẹ́ yìí gbogbo ẹ̀ lọ́tọ̀ọ́ bọ̀ gbogbo ẹ̀ ló ti jíyọ ó ti ba nǹkan jẹ́ mọ àwọn aráàlú lára. Wọ́n ní ọ̀pẹ̀lọpẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n tètè sáré pápá àwọn òṣèlú tó àbọ̀ ọlọ́pàá débẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó kọ́ wọn ṣòdí ASP Sunday Akata. Wọ́n nígbà tó mú ọ débẹ̀ ó ṣe àlàyé ọ̀rọ̀ pé ọyá ẹ kọ́kọ́ gbé nílẹ̀ jantona ó diwọ̀ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá o. Wọ́n ní ọpẹ́lọpẹ́ iléeṣẹ́ ọlọ́pàá o bí bẹ́ẹ̀ kọ́ ni àjẹmọ̀ wípé àfúrásì náà wọn bá ti dáná sun ìbá ti dàlejò ọ̀tún ní ọ̀run alákejì o. Ìjọba wa ni ọ̀rọ̀ òde dúró. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wa ṣe àlàyé ọ̀rọ̀ wípé ẹ dákun ẹ̀yin aráàlú ẹ yé ṣèdájọ́ lọ́wọ́ ara yín mọ́ ó ní àkọ́kọ́ nù ìkejì bí rẹ̀ o ẹ̀yin aráàlú ẹ máa gba àlàáfíà láàyè ó nípa bambari ẹlẹ́ẹ̀kẹta ṣe rí àfúrásì náà yóò gba ìbáwí rẹ̀ o níbàámu pẹ̀lú òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbọ́ gbáǹkọ́gbì lèyí tó jẹ́ o ìkànnì ọmọlúàbí òun náà lẹ ti gbọ fún tọ̀sán òní.
5: Ó dá ẹjẹ́ ká gbéra ká máa lọ sí ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti rí pé àjọ aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà the Nigeria Customs Service ẹ̀ka eléyìí tí ó ń ṣiṣẹ́ ìríjú ti ìjọba àpapọ̀ Federal Operations Unit Zone ní ẹkùn wọn bẹ̀ tí ó jẹ́ Zone A ní Ìkẹjà. Wọ́n sọ̀rọ̀ wípé tọ̀ àwọn náà ti rí odindi akíka ààyè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ gbà ó lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ ìríjú ìkọlù àwọn onífàyàwọ́ ní ẹkùn ọ̀hún. Agbẹnusọ iléeṣẹ́ ọ̀hún tó jẹ́ ti àjọ ti aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà ń bẹ̀ Hussaini Abdullahi ló ṣiṣọ́ lójú eégún ọ̀rọ̀ wípé èyí náà ló wáyò nígbàtí àwọn rí lára àwọn òṣìṣẹ́ ti àjọ náà tí wọ́n ń ṣiṣẹ́ lórí ìsínigbẹ́rẹ́ ìpàkọ́ àti ìtanilólobó eléyìí tí wọ́n fi jẹ́ kó yé wọn wípé ǹjẹ́ mọ̀ pé àpò ṣakaṣaka kan ń bẹ tó jẹ́ pé aka mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ní mà ń bẹ́ ńbẹ̀ tó sì jẹ́ wípé kódà gan yàtọ̀ sí pé ó wà nínú àpò kì í ṣe inú àpò nìkan ló wà wọ́n ti kọ́kọ́ fi àwọn kinní páńpẹ́ onírin alágò irin yẹn tá a mọ̀ sí páńpẹ́ oníwáyà wọ́n ní bẹ́ẹ̀ ni tó jẹ́ ti alágò irin yẹn wire mesh cage wọ́n ní inú rẹ̀ ni wọ́n wà ó kí wọ́n tó jù wọ́n sínú àpò. Wọ́n ní ẹni tí ṣe adelé adarí ti àjọ tí ó jẹ́ ti aṣọ́bodè ilẹ̀ Nàìjíríà ní ẹkùn ti Zone A ń bẹ̀ lọ́hùn-ún Ọládàpọ̀ Afẹ́ni ló ṣàpèjúwe ìgbìyànjú ikọ̀ ìríjú ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ mánigbàgbé tó sì jẹ́ pé ká kí wọn kó akin ṣe ni. Bẹ́ẹ̀ ni torí pé àwọn ìpolongo àti ìkéde tó ń lọ lọ́wọ́ báyìí o na lo je aselodi si sise firewall awon eranko bi won yi ka ma se firewall won ka ma gbon lati ilu kan lo si ilu bomi ka se mo fun won po gbogbo awon kan ba won yi won ni je mo pe iwo oran gba ni oran da gidigan ni a fe ni leni ton ni igba keji re ti o nbe ni eka to moju to ti imowo seya ni kole kole oluwa seun ogun tu ase ti o soju re gangan lo gbo osuba kare life fun iko osise asobodi ohun ele to ye pe won wa ni ipo ojula lakan fi sori ti won si yara kankan lati se ise na bo ti to ati bo ti ye leyin ti won gba isini ngbere pako won leyin ti italolobo ohun ti o kan won lara afe ni wa mu ikilo wa fun gbogbo koloran si awon ti won gbera won ni agbesuma oni fayawo ati awon alajo sise po won tori ngba mi bo le ba gbe pe laja bo ba re eyan gbe fun lati sale ko sibi ti o gbe lo abi o wa le so isale ki isayepo ma fo bi o se wa tata ni won fi so wi pe eni gbepo laja o jale bi eni to ba so kale won ni awon oni dekun ati ma se ikolo si gbogbo awon eni bi ba won yi o laarin ilu nitori wi pe kilode nigba te ba ko gbogbo nti a fi n pe ara ni orilede ta fi n se nkan amusoro te ba ko won tatan nitori ati je tiyin nikan
4: lagbara
5: aha ikani bo ba eteyin nti e ba fi mu ko gege bi ata ofin eyin yo ma faramo ni o lobo lobo te fa lo lo re
4: lo ni
5: odori yin nu
4: o bere gbe nle ni order ko je bi so si ma roke lore igba nkan gbe fun ti osun ni adupe lowo gbogbo eyin yan ti e ba wa rin ajo hun ni asai lu jada tabi lori radio yin agbe osuba kare fun yin o ago mesan ni owuro la ti fotedo royin ni awa yogbe wa ago meji osun la pelu ki a se ba ke ma rete igba nkan gbe royin lakotun nje titi igba na tola ni alade laja loruko temi ye royin ni awo kose re omo ton so ton so ton guraye a pere re omo lu abi wan ori yin o wa nbe
5: olare waju opele oro adewusi loruko ti mo nje elifanso loyin re okan soso ajana ku te gba gboje fun papojo g square arco sky giran global radio king of scoro continental and intercontinental ipin ni jojo ijojo ni maje ibogun ni bohun belele o ba lo ko gbodo fun lile sile omi tutu bayi ni tenu eja bo oro tutu ni o si ma tenu tawa bo la se ledun mare kole kole oni je ti wa o awon igba kan na mo kin ni ti kiki eyo lere kusu eko eswa
6: eni abalaba ni baba ori lori o ma je ajise bi oyo laari
7: ajise bi oyo laari
8: o fun omo jere iwa topolo lo nlo

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Your Nescafe is not just a drink, it's your

0: ẹ̀yìn èèyàn pàtàkì nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹgbẹ́ PBAT látojúlé dojúlé máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójúkorojú nílùú Ọ̀yọ́.
1: Ní Wednesday 14 oṣù October 2026,
0: ikọ̀ wa máa ṣe ìwọ́de ojú títì láti ṣe ìpolongo fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì Ààrẹ Kashim Shettima. Pẹ̀lú ìṣiṣọ́ lójú àwọn mọ́tò àti àwọn ohun èlò ìpolongo wa mìíràn lọ́nà àrà. Máa bọ̀ ní

0: ẹ̀ka àkọsílẹ̀ nínú eré yìí ó tún wọ́n sí wípé ibi tó bá pí ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
2: 10% ní gbogbo ìgbà tó bára dátà
1: tẹnu lásán kọ́
2: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
1: smart cash látọ̀dọ̀ Airtel.
3: We play only the hits.

0: ìwọ náà ro nígbà àkọ́kọ́ tí o jẹ shawama kí lo sọ.
1: Jẹ́ kí n kọ̀tọ́ o díẹ̀.
0: Ṣùgbọ́n báyìí.
1: Ẹ fi sausage kun, ẹ fi chicken kun, ṣé ẹ rẹran yẹn, ẹran kun, ẹ fi cream púpọ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe fẹ́. Méjì ni mo fẹ́ ra o.
0: Sori báyìí, ọ̀pọ̀ nǹkan tí o fẹ́ràn lónìí bẹ̀rẹ̀ nítorí pé o tọ́ wọn wò ni. Kí ló wá dé tí o ṣe ṣakara fún Jumia app rẹ? Tọ́ Jumia wò, o máa gbádùn ẹ̀, ra ohunkóhun níye tó dára ní rọrùn. O máa gbádùn ẹ̀, o tún lè sanwó nígbà tí wọ́n bá gbé ọjà rẹ dé. O máa gbádùn ẹ̀, o sì lè dá ọjà náà padà kí wọ́n sì dá owó rẹ padà fún ọ. O máa gbádùn ẹ̀, tọ́ Jumia wò lénìí kí o lè ra ohunkóhun tí o fẹ́ gẹ́gẹ́ bí o ṣe fẹ́. Jumia, ayọ̀ tí a gbé dé.
2: Social media today is live on the Splash Superdrive.

ìṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

ẹ̀yìn èèyàn pàtàkì nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹgbẹ́ PBAT látojúlé dojúlé máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójúkorojú nílùú Ọ̀yọ́. Ní Wednesday 14th October 2026, ikọ̀ wa máa ṣe ìwọ́de ojú títì láti ṣe ìpolongo fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì Ààrẹ Kashim Shettima, pẹ̀lú ìṣiṣọ́ lójú àwọn mọ́tò àti àwọn ohun èlò ìpolongo wa mìíràn lọ́nà àrà. Máa

0: bẹ́ pbat látòjúlé dojúlé.
1: APC Progress.
2: Ìgbà yìí tán, ó máa tún, ó máa tún, ó láà mi.
3: Ẹni tó ń wá owó lọ tó pàdé ọ̀la àti iyì lọ́nà, oṣù rí ilẹ̀ gbá, oṣù rí ilẹ̀ gbá. Àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri, ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀. Bẹ́ẹ̀ ló tún fi bí kò ṣàlàyé gbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọ láti yì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀. Kí wá ló dídùn dọ́ọ̀lù ẹ̀? Káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù, ó ṣe tán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí. Láti abala àkọ́kọ́ ti ẹgbẹ́wé ní ìgàlọ́ làwọn èèyàn ti ń gbọ́ bẹ́ẹ̀ back to back. Lélẹ́yìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí, wàyí o má dúró má rọsẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Oṣù Òtúbà yìí, mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí, ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ ni gàlọ́. Nínú oṣù Òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti ládìlú FM. Ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ pẹ̀lú káàṣì ẹ̀. Gbogbo ojú ẹsìn Friday gan ni ìjáwé olúborí oníbejì. Bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti Lágelú FM 96.7. Ó máa lágbára dò ní yóga yóga. Owó látún, owó ló sì nínú oṣù kẹwàá yìí. Ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashie.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí, èmi ó kàn láti dìmìnà ní àtúntún. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
4: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
5: Sit up, supreme noodles.
4: Supreme noodles, boom.

0: gbogbo ọ̀nà lílé tí tí fi fà ní mọ́ra lára àárọ̀. Kọ́ọ̀bù kan, bóòní kan, lásìkò kan náà.
1: Ọ̀rẹ́ mi, tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
2: Ìwọ náà kò ojúmọ́.
1: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
2: O dáná, sọ ká gbọ́.
1: Àbí.
0: Pẹ̀lú Lipton tea, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tea, ó wà fún ìṣọ̀kan.
3: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wà ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbí òfẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́.

0: ẹ̀yìn èèyàn pàtàkì nípínlẹ̀ Ọ̀yọ́ o. Ẹgbẹ́ PBAT látojúlé dojúlé máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ lójúkorojú nílùú Ọ̀yọ́. Ní Wednesday ọjọ́ kẹrìnlá oṣù October 2026, ikọ̀ wa máa ṣe ìwọ́de ojú títì láti ṣe ìpolongo fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti igbákejì Ààrẹ Kashim Shettima. Pẹ̀lú ìṣiṣọ́ lójú àwọn mọ́tò àti àwọn ohun èlò ìpolongo wa mìíràn lọ́nà àrà. Máa bọ̀ ní Liberty Stadium ní agogo mẹ́wàá òwúrọ̀. Ẹ jáde wá, ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ wa, ẹ kópa nínú ìfọ̀rọ̀jomi tó ru ọ̀rọ̀. High Chief Dr. Owezide Epemukolo, bàbá ìsàlẹ̀ àgbà ẹgbẹ́ ló ń fi ìwúrí ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ PBAT látòjúlé dojúlé.
1: APC Progress.
2: Flash FM 105.5.

0: The best and the best.
1: Ilé-iṣẹ́ rédíò ọmọlúàbí. Number one.
2: Nínísùn ọ̀lẹ́jọ́, ara ń tọ́ka. Nínú mẹ́wàá rẹ̀ bọ̀ látòdì ọ̀run ni. Àbínibí ò ṣe fi wá òṣè. Splash 105.5 FM, your Washington IB radio. Splash! Ẹ̀dì kọ́ta rédíò. 105.5 FM. Splash! Numero uno.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kì í ṣe ti ẹnikẹ́ni, tí ó ṣe é ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni ni.

fa fúri adétu níjọ tó ń lọ ṣohun rere ǹjẹ́ ìṣobìnrin ló bá rí wa ni ìṣọkùnrin lórí wa ni è ẹni rere làkàṣà ìjẹ́ lójú wọn ẹni rere ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ àtẹ̀wéta ti Evans Publishers tí wọ́n fún wa láǹfààní láti máa ka àwọn ìwé wọ̀nyí tó àyà bẹ́ẹ̀lẹ̀ ó bí ariwo bí ṣe ò bá pẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́ àdìtú olódùmarè ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ́n o ẹ kú kalẹ̀. Díẹ̀ nínú àtẹ̀yìnwá.

lẹ́yìn èyí ní àdì ìtúrí ẹ̀gbọ́n rẹ̀ kan tí ó ti kú. Inú rẹ̀ dùn púpọ̀ láti rí àbúrò rẹ̀ yìí. Ó sì ń fẹ́ láti fi ibi tí bàbá rẹ̀ wà hàn. Ṣùgbọ́n ó ní òun kò ní jẹ́ kí àwọn gba ọ̀nà tí àwọn ó fi tètè dé ọ̀dọ̀ obìnrin ayé. Nítorí òun fẹ́ fi nǹkan hàn díẹ̀ kí ó tó dé ọ̀hún. Bí wọ́n bá ń fẹ́ yára, yóò sá sọ fún dígí tí ó wà ní ilẹ̀ tí wọ́n ń rìn kí ó gbé àwọn lọ ni. Dígí ni yóò sún ẹsẹ̀ wọn gẹ́rẹ́gẹ́rẹ́ tí wọ́n ó fi dé ọ̀hún. Ẹ̀gbọ́n àdìyí tó yìí mú wọ inú ilé ńlá kan lọ. Ilé náà tóbi ju ilé kílé ní òde ayé. Ilé náà ni àwọn ará ọ̀run ń pè ní ilé ọpẹ. Gbogbo ẹ̀gbẹ́ ògiri ilé náà láti ilẹ̀ dé òkè pátápátá ni wọ́n kan èèkàn mọ́, tí wọ́n gbé àpò kọ̀ọ̀kan kọ́ gbogbo àwọn èèkàn náà lọ. Ọkùnrin náà dáhùn

nígbà tí ènìyàn bá ro bí ayé tiwa yìí ti burú tó, kò ní fẹ́ kí òun kú, kí òun tún lọ sí ibi tí ó burú jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ìwà ni, bí ènìyàn bá ń hùwà gẹ́gẹ́ bí ìsìn tí ó ń sìn ti wí, dandan ni kí ẹrù ìwà rere rẹ̀ tẹ̀wọ̀n ju búburú lọ. Ṣùgbọ́n bí ènìyàn dá owó títí, tí ó lọ sí ibi ìsìn títí, tí ó ṣiṣẹ́ tí gbogbo ènìyàn yóò fi rí títí, aṣọ ni wọ́n lè fi owó iṣẹ́ olúwa rẹ̀ rà, kò sì lè wúwo. Ìgbà tí wọ́n bá gbé ẹrù ẹ̀ṣẹ̀ sí apá kan, fìn ní ẹrù ẹ̀ṣẹ̀ yóò fa rere lọ sílẹ̀. Ó parí, fún olúwa rẹ̀ ní èyí ni, bí ẹrù ẹ̀ṣẹ̀ àti ìwà rere bá mọ bákan náà, irú ọ̀run tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí ni olúwa rẹ̀ yóò lọ. Ó dára ju ayé wa ní ìgbà ẹgbàágbòje. Bí ìwà rere bá tẹ̀wọ̀n ju ìwà búburú dáadáa, wọ́n á tún fi olúwa rẹ̀ ránṣẹ́ sí ọ̀run tí ó dára ju èyí tí àdì ìtúrí lọ. Olódùmarè nìkan ló lè mọ bí ọ̀run èyí ni yóò ti dára tó, nítorí èyí tí àdì ìtúdé dára púpọ̀. Ìgbà tí wọ́n kúrò ní ilé yìí ni wọ́n tún lọ sí ibòmíràn. Ibi tí wọ́n lọ yìí ni ilé àkùkọ ọ̀run, nítorí kò sí pé ilẹ̀ ń ṣú, òkùnkùn ń bo ilẹ̀, tàbí òṣùpá ń yọ, kò ń jẹ́ kí àwọn tí ó bá ṣẹ̀ṣẹ̀ tí ayé dé mọ̀ bí ọjọ́ ti ń lọ. Nítorí eléyìí, Olódùmarè ti ṣe ẹ̀dá kan tí a ń pè ní àkùkọ ọ̀run. Ìgbà tí wọ́n wọ inú ilé náà, tí wọ́n rí ọkùnrin kan, wọ́n wí fún un pé àwọn fẹ́ rí àkùkọ ọ̀run. Ọkùnrin náà béèrè, ó ní, wọ́n fẹ́ fi ẹsẹ̀ rìn ni? Àdìyí tú Olódùmarè dáhùn, ó ní, bẹ́ẹ̀ ni, ṣe ni ẹni tí ó mú un lọ àti ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ bú sẹ́rìn. Nítorí kí ẹnikẹ́ni tó lè rìn dé ibi tí àkùkọ ọ̀run wà, ìrìn oṣù mẹ́fà bámúbámú ni. Ilé náà ni ó ga ju gbogbo ilé ọ̀run àti ayé lọ, orí rẹ̀ sì ni àkùkọ ọ̀run gbé. Kì í jẹun, kì í sì kúrò nínú iyàrá kan títí láé. Àkùkọ ọ̀run yìí àti ojú àti imú rẹ̀ bíi ti ènìyàn lórí, ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ méjèèjì bíi ti adìẹ ni. Ó tún wá lọ ní ogbe lórí, ó sì ní ìyẹ́ lápá, ṣùgbọ́n ó ga tó ènìyàn dáadáa. Kì í kọ bí àkùkọ, nítorí ẹnu ènìyàn ló ní. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bí ó ti máa ń kẹ́ nìyí,

àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí àwọn tí ń rẹ́rìn ti fi àdì ìtúrẹ́rìn tán ni wọ́n ti kọjú sí ilẹ̀ lórí èyí tí wọ́n dúró, wọ́n sọ̀rọ̀ sí i.

0: won fere mai ti dakatan ti won ba ara won niwaju eda na ti o loju eniyan imu eniyan ti o si wa ni ogbe lori bi akuko o ki won daada o ki adi tukabo leyin eyi ni won wa si ibi ti won ti lo bi won ti jade ni adi turi awon enikan ti won pa ate ti won ta onje o ba wi fun enikeji re ki o mu ohun lo si odo won bi o ti de ibi ti awon alate won yi wa o ni
1: nkoro pe eni nkan ti o wu mi je
0: gbogbo awon ti o tun wa nibe gbe okiti erin enikan ninu won si dahun oni awa ti wa ki aye to wa lati ojo iwa ko si onje ti a ko ni ri kilo feje adi tu fesi oni iyan ati obe adie ni o wu ohun lati je ko fesi oro yi ti iyan ati obe adie fi bo si waju re ṣùgbọ́n nígbà tí ẹni tí ó ń ta ọjà fẹ́ gbé àwo fún àdìtú àwo kò ṣeé gbé ó lẹ̀ mọ orí nǹkan tí wọ́n ti ń ta ọjà ẹni náà bá béèrè ó ní tàbí o kò tí fi ara ènìyàn sílẹ̀ òun náà dáhùn pé
1: ó ti o
0: onítọ̀hún bá dáhùn ó ní o kò lè jẹ oúnjẹ ọrùn nígbà náà mo ṣe bí o ti kúrò láyé ni lẹ́yìn eléyìí ni ẹ̀gbọ́n àdìtú mú un lọ sí ọ̀dọ́ bàbá rẹ̀ ó bá ilẹ̀ sọ̀rọ̀ báyìí wẹ́rẹ́ ni wọ́n bá ara wọn níwájú òbírí ayé bàbá àdìtú olódùmarè àdìtú kò mọ bàbá rẹ̀ mọ́ kì í ṣe pé ara bàbá rẹ̀ ti yí padà sí dígí bí ara àwọn ará òde ọ̀run nítorí kò pẹ́ tí òun dé ọ̀hún ṣùgbọ́n ara rẹ̀ ti yí padà di ti ọmọdé orí tí ó ti kún fún ewu kò ní wóró ẹyọ ewu kan ṣe ni irun orí rẹ̀ dúdú mìnìjọ tí ó ń dán gbogbo ara tí ó ti hunjọ́ ti yí padà ó ti di dídán òbírí ayé di ọmọdé padà ìgbà tí ó sì wòye pé ọmọ òun kò mọ òun mọ́ ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ ó ní
1: àdìtú olódùmarè ọmọ mi èmi òbírí ayé bàbá rẹ nìyí èmi ni èmi náà ni mo dúpẹ́ púpọ̀ fún ẹ̀yìn mi àti ìyá rẹ tí o ṣe dáadáa ìgbà tí a dé yìí la tó rí i pé o ń fi owó púpọ̀ ránṣẹ́ sí wa kí a tó kúrò ní ayé àwọn tí o fi rọ́pò fi jíṣẹ́ fún wa rárá wọn kò tilẹ̀ fi tọ́rọ́ lásán jíṣẹ́ fún ni ọjọ́ kejìlá tí èmi àti ìyá rẹ ti fi ẹnu ba oúnjẹ mọ ni a kúrò ní ibùgbé àwọn ọmọ ènìyàn tí a wá sí yìí tiwa ní gbogbo eléyìí a sì ní 50 ìránṣẹ́ ẹnì kọ̀ọ̀kan ní 25 èmi àti ìyá rẹ ni a sì jọ ń gbé ìyá rẹ ṣẹ̀ṣẹ̀ jáde nísinsìnyí ni ó lọ kí ọ̀rẹ́ rẹ̀ kan tí ó wà ní 2000 síhìn ní ìṣirò ọmọ ènìyàn ṣùgbọ́n yóò ti dé ọ̀hún báyìí ó ti tó ìṣẹ́jú kan tí ó ti lọ ìwọ ọmọ mi bí o ti ṣe hùwà ni kí o ṣe máa hùwà lọ ìwà òtítọ́ tí mo fi lé ọ lọ́wọ́ lóde ayé má ṣàì máa fi ara rẹ sí ipò ọmọnìkejì ki o to ma huwa si omo ni keji anu ko ta pupo lode aye sugbon o ta lode orun bi eni kan ba wa ninu iyonu ti o fa ayo ninu iyonu bi o ti le kuro ninu iyonu tan ti ko mo Olorun oba ti ko eleyin ni sile fun o o wa ninu apo pe ko si ni sai mo ki ise rere re wuwo daada ni ojo ti a o ba won si wo omo mi eni ti ise rere re ko ba te won oluwa re yo tun lo si orun ti o buru ju aye lo iwo yoju wo ibi ti opolopo eniyan ba pejo si ni ode aye yala ninu ile isin onigbagbo tabi ninu mosalasi awon onimole tabi egungun pataki kan jade eniyan wo tele ki lori enikookan ninu won ni o ni ohun ti o n beja labi aso ti eleyi le je lakurege ti onitohun le je ori fifo ti enikan le je eyin didun aiso elomiran ko se so si ode beeni ko si bi ogbon eniyan ti tobi to tabi ti ologun eniyan ti gbo to ti olodumare ko le wipe ki iku lo mu wa nigba ti o wu idarudapo ero okan nko ki okan ma se nkan ti aya ko fe ki aya ma mo eke si oko ki olowo fi owo reni je ki olola fi owo olagbeni loju leise leiro ki enikan ma dede binu eni ki aso eni eleni leyin ki aba oruko re je patapata iru nkan beyi lokun inu aye lo wo to awon elomiran ma yo ṣùgbọ́n ayọ̀ ayé kò ń jinlẹ̀ rárá ẹni tí ó bímọ lè ṣàìrí owó jẹun ẹni tí ó rí owó jẹun lè ṣàìbímọ ènìyàn lè rí owó jẹun kí ó rí ọmọ bí kí ọmọ ya òpè tàbí kí ó ya garawa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ wá wò ó ọmọ mi ǹjẹ́ kí ló burú bíi pé kí ẹnìkan tún lọ gbé inú ayé tí ó burú ju èyí lọ bẹẹni ibẹ ni yóò wà títí olódùmarè yóò fi ṣe ìdájọ ohun gbogbo ìgbàwó ní àmọ tí eléyìí yóò jẹ ẹgbẹrún ọdún ọmọ ènìyàn ìgbà kan lásán ni ní òde ọrùn ẹlẹdà pàápàá mọ èyí ó sì ti ṣí gbọ̀ngàn ìdájọ́ nísinsìnyí kọjá ìgbà méjì dáadáa èyí ni ní ẹgbà ọdún ọmọ ènìyàn tí wọ́n ti bẹ̀rẹ̀ ìdájọ́ síbẹ̀ wọn kò ì tí ì parí ẹjọ́ ìdajì àwọn ọmọ ènìyàn tí wọ́n ti fi ayé sílẹ̀ kí a tó bí olúwa wa nítorí ẹjọ́ ẹlòmíràn ń pẹ́ òmíràn ń gbàjọ ọdún ọmọ ènìyàn kan nítorí ayé ni èké wà àìṣòdodo kò sí ní òde ọ̀run ọmọ mi múra sí ìwà rẹ ó tó nísinsìnyí kí o máa lọ níjọ́ mìíràn wọ́n tún pè ọ́ wá wọ́n sì ti gba ìwé sílẹ̀ dè ọ́ tí o lè fi lọ wòran díẹ̀ ní gbọ̀ngàn ìdájọ́ olódùmarè nítorí náà máa lọ ní ti òní náà ó dìgbà o mo gbàgbé o kò ì tí ì rí ìyá rẹ jẹ́ kí n ránṣẹ́ sí i yóò dé ní ìṣẹ́jú kan dúró díẹ̀.

0: ìgbà tí ó wí báyìí ni àdì tí Olódùmarè dáhùn. Ó ní.
1: Bàbá, mo ṣe bí ẹni ibi tí ìyá mi lọ tún ẹgbẹ̀fọ́ mẹ́ẹ̀lì. Báwo ló ṣe lè dé ní ìṣẹ́jú kan?
0: Òbírí ayé rẹ́rìn ní òde ọ̀run. Ó ní.
1: Èyí ni kò ṣòro fún àwa tí a wà ní ẹ̀mí. A yàtọ̀ sí ẹ̀yìn. Àwa lè gbé ẹsẹ̀ ní Èkó kí a fi balẹ̀ ní Kánò. A lè gbé ẹsẹ̀ ní Sokoto kí a fi balẹ̀ ní ìlú ọba.
0: Bí ó ti wí báyìí, ó sọ̀rọ̀ sí ògiri kan. Ìṣẹ́jú kan pẹ́, ìpọ́njú dìran, ìyá àdì tí Olódùmarè yọ jáde. Ṣùgbọ́n àdì tí kò mọ ìyá rẹ̀ mọ́, àti pàápàá tí ìyá rẹ̀ wọ irú aṣọ tí bàbá rẹ̀ wọ̀, ara ìyá náà tún ti yí padà púpọ̀. Kò húnjọ bíi ti àtijọ́, ó ń dán gbáà ni. Irun orí rẹ̀ tí ó sì ti ń funfun díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ rí, kò ní funfun kan rárá mọ́. Ṣé ni ara rẹ̀ ń dán gbọ́rọ́, tí ó tutù níní, tí ó fanimọ́ra. Ìgbà tí ìyá rẹ̀ sì tilẹ̀ tún wí fún un pé ìpọ́njú dìran ni òun, tí ọmọ kò tún ṣe bí ẹni gbàgbọ́, ni òbírí ayé bá fi hàn án pé ara ọ̀run ni àwọn. Ó wí fún ìpọ́njú dìran ìyàwó rẹ̀. Ó ní.
1: Ìpọ́njú, jẹ́ kí a yíra padà sí bí a ti rí láyé fún un.
0: Kí ló wí bẹ́ẹ̀ ṣe? Wéré ni ara àwọn méjèèjì yí padà tí wọ́n rí bí wọ́n ti rí láyé. Ẹ̀wà kísà ọrùn òbírí ayé, ṣòkòtò jálajàla ìdí rẹ̀ lóde ayé. Ẹ̀rẹ̀kẹ́ rẹ̀ tí ó ti gbẹ, tí ó rí pẹlẹbẹ nítorí ebi. Ara rẹ̀ tí ó dàbí ara ọ̀pọ̀lọ́ nítorí àìwẹ̀ fún àìní owó ọṣẹ. Gbogbo ìwọ̀nyí ló fi ara hàn gédégbé. Bákan náà sì ni ìpọ́njú dìran. Aṣọ ìdí rẹ̀ fàya lápá kan. Gèlè tí ó wà lórí dàbí okùn ṣòkòtò lọ́wọ́ àkísà. Ara gbogbo rí bàgìbàgì. Parí ẹ̀rẹ̀kẹ́ rí pẹlẹbẹ. Iṣanrun yọ, orí ṣanranṣanran. Ojú jìn sínú, wò ń wò. Ọwọ́ rí jọwọ́ lọ, ẹsẹ̀ rí jọwọ́ lọ. Igbá àyà rí kẹkẹrẹ. Egungun ọrùn, egungun ẹ̀yìn, egungun ihà, gbogbo wọn lènìyàn lè kà láti òde ara. Ìgbà tí àdì tún wo àwọn òbí rẹ̀, ó bú sí ẹkún.

0: nítorí ó tún ràn létí ìyà tí ó jẹ wọn lóde ayé ṣùgbọn ó wá mọ wọn pé àwọn ni gan ìgbà tí bàbá rẹ tún pa ara dà sí ipò wọn ọrun tí ìyá ṣe bẹẹ ni wọn tún bẹrẹ ọrọ sísọ bàbá rẹ ní.
1: àdìtú ayé ara padà bẹ́ẹ̀ kí ó bá lè mọ̀ wá ni ṣùgbọ́n kò sí nínú ìyàmọ́ nǹkan ayọ̀ sì ni fún wa nígbà tí a bá ń rí i pé ayé tìrẹ dára ju tiwa lọ. Mo mọ̀ pé o kò tí ì ní obìnrin ìgbà tí o bá máa ní àbúrò ọ̀rẹ́ rẹ kan ni obìnrin náà yóò jẹ́ òun ni olódùmarè dámọ̀ bí ó ti dá ìyá rẹ mọ́ mi. O tún ní nǹkan láti béèrè bí nítorí àkókò ń tó kí o máa lọ.
0: Àdìtú dáhùn ó ní.
1: Bàbá ìbéèrè kan ni mo tún fẹ́ ṣe ìgbà tí ẹ wípé ẹlẹ́dàá ti bẹ̀rẹ̀ dájú àwọn ọmọ ènìyàn àti pé ó ti bẹ̀rẹ̀ tó lé ní ẹgbàá ọdún kò sì tí ì parí ìdájọ́ ìdajì àwọn tí ó ti wà ní ayé kí a tó bí olúwa wa kí ni ṣe tí ó pẹ́ tó bẹ́ẹ̀.
0: Obìnrin ayé bá tún dáhùn ó ní.
1: Ọmọ mi kò sí ìrẹ́jẹ lọ́wọ́ olódùmarè aláṣẹ ohun gbogbo gédégbé ni ó máa ń ṣe ohunkóhun tí ó bá ń ṣe kí èmi ìdájọ́ tó dá ẹjọ́ ẹ̀bí fún ẹnikẹ́ni ó ní láti fi hàn gbogbo ẹ̀dá ọ̀run pé òótọ́ ni ẹni náà jẹ̀bi gbogbo ẹlẹ́rìí ni yóò pè jáde fínífíní bẹ́ẹ̀ ni àti ohun tí ó lẹ̀mí àti èyí tí kò ní ni ó lè sọ̀rọ̀ níwájú olódùmarè ohun tí ó ń jẹ́ kí ó pẹ́ ni èyí igi ajáde ajẹ́rìímọ́ ẹlòmíràn a ní òun ni ó fi ṣe kùmọ̀ tí ó fi fún ẹni ẹlẹ́ni lórí awọ adáhùn a ní òun ni wọ́n fi ṣe ẹsẹ̀ bàtà tí ọkùnrin mìíràn fi ta ìyàwó rẹ̀ ní ìpá títí tí oyún fi ṣẹ́ ìṣó a ní òun ni wọ́n bá mọ́ orí olórí mọ́lẹ̀ tí àwọn ọlọ́ṣà fi kó nǹkan rẹ̀ gbogbo lọ okùn a ní òun ni wọ́n fi de obìnrin kan mọ́ igi tí wọ́n fi kó ohun gbogbo tí ó ní àdá a ní òun ni ọkọ kan fi ṣẹ́ ìyàwó rẹ̀ pa egbò igi gbogbo a kó ara jọ wọn ní àwọn ni ìyálé kan papọ̀ tí ó fi pa ìyàwó àwọn mìíràn a ní àwọn ni obìnrin kan papọ̀ tí wọ́n fi yí orí ọkùnrin ọlọ́kùnrin ata ọbẹ̀ ń jẹ̀rí ẹ̀fọ́ ń jẹ̀rí ilá ń jẹ̀rí ẹ̀gúsí ń jẹ̀rí iyọ̀ ń jẹ̀rí àlùbọ́sà ń jẹ̀rí tòmátì ń jẹ̀rí bẹ́ẹ̀ ni ohun gbogbo ń jẹ̀rí mọ́ ohun aráyé nǹkan tí ó ń jẹ́ kí ẹjọ́ ẹnì kọ̀ọ̀kan pẹ́ nìyí ọmọ mi.
0: Ìgbà tí obìnrin ayé ti fèsì báyìí kò tún sí nǹkan tí ọmọ sì tún fẹ́ béèrè mọ́ ó bá kí i ìyá ọmọ náà kí i obìnrin tẹ̀lé ọmọ rẹ̀ jáde bí ó ti jáde tán ni ó fà á lé ẹnìkan báyìí lọ́wọ́ pé kí ó fi ránṣẹ́ sí inú ayé ẹni náà bá gbé àdìtú lé èjìká ó bẹ̀rẹ̀ sí fò lọ ìgbà tí ó ṣe ó dé etí odò ńlá kan tí ó dàbí òkun ṣùgbọ́n tí ó mọ́lẹ̀ gaara ibẹ̀ ló ti mú àdìtú tí ó kó ẹsẹ̀ rẹ̀ méjèèjì sí òkè tí ó sọ sínú omi ìgbà tí àdìtú máa jáde nínú omi yìí ó bá ara rẹ̀ lórí ibùsùn rẹ̀ àṣé àlá ni ó ti ń lá.

òǹkọ̀tàn olóyè D. O. Fagunwa olóòtú àti olùdarí ìtàn Ọlárẹ̀wájú Adéwùsì àwọn ẹ̀dá ìtàn àkùkọ ọ̀run àdìtú olódùmarè ọ̀kan lára àwọn ará ọ̀run òbírí ayé Ọlárẹ̀wájú Adéwùsì tó agbé ń lọ sílùú ọmọ ogún ọdún àlùkò ń lọ sílùú ọmọ oṣù mẹ́fà òdìdẹ̀rẹ́ ń lọ sílùú ọmọ oṣù mẹ́rìndínlógún wọ́n ń jó kí wọn wọ́n ń yọ̀ kí wọn ìrejeje lọ̀gbàrá sá lọ bódò kọ̀ǹkọ̀ kì í ríbi láàlẹ̀ odò ire ni kọ̀ǹkọ̀ ń rí láàlẹ̀ odò ire owó ire ọmọ ire ayé ire oríire ni ká máa rí láyé wa o ire o ó dìgbà.

0: bẹ́ẹ̀ dúdú fi bí kò ṣàlàyé dò ó nígbà tí káṣe ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ tó mọ̀ kí wá ló dé tó dọ́ọ̀dù ẹ̀. Káṣe tó ń fúnni ní ayò tó ga jù ó ṣe tán láti dẹ́rẹ̀ pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹgbẹ́wé ní ìgà lọ làwọn èèyàn ti ń gbọ́ pé bá lẹ́lẹ́ ìjókòó fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàṣí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún. Ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káṣí ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹgbẹ́ ni gàlọ́. Nínú oṣù òtúbà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lájẹlú FM ẹ̀wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káṣí ẹ̀. Gbogbo ojú ẹ̀sì Friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn mílíọ̀nìyà tuntun. October 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lájẹlú FM 96.7 ó máa lágbára dùn ní yògbàyògbà. Owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. Lórí lágẹlú fm *347*1004*2#. Ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashier.ng. ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ojo State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Nínú ẹgbẹ́ wọn ní gàlọ́ yìí èmi ló kàn láti dì mí lọ ní àtúntò ní àtúntò. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: LifeMate Furniture Ember Season Sale is here. From 1st September to 31st October, get ready for incredible deals. Enjoy an amazing 55% off all regular products. You can get vouchers worth up to 1 million naira. Follow LifeMate Furniture on Instagram, spend any amount, and get free throw pillows. More shopping, more savings, more rewards. Visit any LifeMate Furniture showroom nationwide or call 081-2000-6000 for more inquiries. LifeMate Furniture Ember Season Sale. LifeMate Furniture. Your life mate forever. Terms and conditions apply.
2: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
2: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: So gbalanja gbalanja la sanwo la gbalanja gbalanja la sanwo la atola atola ko ma ba wa gbe ninu e kaluku wa
1: mi o ko joko ti a
0: ni wa owo ti nigba
1: kokan mi o ko wo se ru wa
0: ni wa ilera ti nigba kokan
1: alaafia se pataki
0: atoko ati yawo atawon omo ati ebi lapapo alaanu ko ni jina si gbogbo wa
1: mi o
0: gbogbo ohun to nje ko si ko si koto koto koka koka ko fi aye wa lorun sile
1: ami o igbo rere ase ramu
0: tele ko wa adu abo
1: je o ba je tala ka
0: akoko nlo die die sugba dupe lowo olorun to fun wa lara yi da ibeji meji ti ki jara won niyan an soro nipa Samuel Nsan won ti pada de nibi ta mu won lo lekan o si da mi loju pe eni anfani lati ma gbo eto wa tun lo lowo nibi ti won mu yin lo se n gbo radio ni e soro eyin mo ba we e n gbo radio nbe abe gbo radio
2: e ma n gbo radio nbe
0: te n gbo radio o le n gbo lage lu eyin o mo bo se n lo ni ibeji meji ni awa ga o le je ke ma gbo ati pati splash o ti ye ehe ibere akoko e je kin lo si ibere akoko ta bi eni keji re eyin o kin ti ju bi li li lori radio agbo fe special lo n lo lowo o
3: turaka
0: won ni bayi kasha bayi kawodi bo ba se ri ina ni ewe won ni alaki bani leru ko ha le ro bo ba ti wi ni e ko ba ti ri bo ba ti ri ni ewe ibere akoko leleyi ta lagba ninu eyin mejeje ta wo keyin de omo nsam abi ko sagba ni di okere ro dada o ta ni se bi agba ta lagba awa na mo pe ojo kan soso ni eyin awon baba mama yin no bi yin saye a de dupe lowo olohun pe nse leyin mejeji jora yin loju lara ni gbogbo afi bi momo
3: oya papa papa
2: e se atoku awon eyan man o man so nipa ta mejeji pe taye ni agba kehinde lagba but fun mi o
0: tani taye eleyi ta nso ni isin tani taye
2: eni to siwaju
0: ani ki lo ruko awon omo nsam to nje taye
2: Isaac
0: ohun la gba se o de gbedi fun agba waju abo gba fun yo ore mi se to ba pase tabi to ba ran nise so ma nje eyẹ ka lọ sí ibeere keji tori akoko teyin mejeji ti e ba n je ounje aro o si le je ounje osan tabi talẹ mo bere nigba teyin o ti de Samuel Nsan mo bere lọwọ Isaac Nsan wipe ta lo ma n kọkọ jeun tan ti o se papapa ti o ti yọwọ kuro nu awo
2: e se atokun emi nu ma ko jeun tan
0: ibere kata iwọ lo ma koko jeun tan
2: iyẹn
0: ni pe bi igba pe eyan ba n sare jeun iwọ la koko to koko jeun tan oda ibere kata orin wo ni o jina si enu enikankan yin yẹn oyin orin tẹ ẹ fẹràn láti máa fi panu nígbà míì yàtọ sí ti oúnjẹ àbí ìpápánu àti pé orin wo ni wọn nífẹẹ sí ìwọ gẹgẹ bíi Samuel Nsam àti Isaac Nsam orin wo ni ẹjọ nífẹẹ sí kò ṣàlàyé méjèèjì fún wa pé tó bá ti jẹ Isaac o orin báyìí ló fẹ óyá.
2: Ẹ ṣe atọ́kùn mi ò kí ń gbọ́ fuji mo dẹ̀ kí ń gbọ́ secular music.
0: Ti ẹ kọ́ ẹnì kejì rẹ mo ní kò bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ẹ.
2: Ok.
0: Ẹ wọ́n jẹ́ ada lórúkọ mọ́ ṣàpà.
2: Orin tó nífẹ̀ẹ́ sí is a worship song.
0: How can you describe something you refer to as worship song? Are you referring to gospel music?
2: Yes, sir.
0: You have to pay me for that because I just decided to assist you, you know. ele wo ekule ele ewo lo kan baba bada elekerin njo le so die fun wa nipa oriki beji
2: mi o mo sa
0: e wa wo beji ti o mo oriki beji eyi galola
3: oriki beji
0: le do ga tun ya to pupo ju wini wini loju orogun beji wa
1: oro loju ye obe bi si kese
0: wa wa le alakisa odo nigba iso obe kise be kese ase ti e mo oriki ara yin o se mi la o ye kin yo ma kin seyin
1: di
0: e
1: si mi bo mi ki re leki mi ki mi pada seyin po kin toju ti e mi ntiru
0: ibere ke lo lo ku baba babada ikarun lo bayi mo bere lowo enikeji re I say concern we pe bread ele lo lo le yo enikokan yin te ba fe je bread ka ma paro to ma te yin lorun ti le bo npe ni satisfaction
3: ni do ara lara re bayi
2: e se atoku
0: aha
2: e bere pe bread to le yo wa
0: to le yo enikokan
2: to le yo wa okay bi oni 2001
0: ti o ba je 2000 ko
3: se te pin je abi ti e mu nkokan
0: okay to ba je pe ni kokan yin lo fe je bread la je yo
2: okay
0: e ja kokan so bayi pe bread ele lo le yo iwo bread ele lo le yo eni keji e
2: 1000 lo le yo
0: wa e wo ni ti e na so 1000 na
2: be ni sir
0: okay baba badan
3: ka to ka di ele ele ke fa
0: kini bere yin le ma ju bere yin si
3: bere le ke to ka di pe ninu aso ibile ati talakowi iwo ni edibo fun dadi
0: te man saba wo
3: te man saba wo
0: se aso alakowe
3: abi aso alakowe abi
0: tiwantiwa biro ele ite wo ni ale yin nisin eyin ti en wo wa lori social media ikani banidore Facebook ati TikTok
3: e ri
0: pe se e mo pe yoruba lele abi ti ebo ni
2: Yoruba
3: mo le ban si like le
0: fe na mo ti so pe Yoruba ngbe so Yoruba ni
2: ti Yoruba la ma saba wo tori ile Yoruba na la wa
0: okay ki le yin so nsin boya baba bado gbo ki le so
4: na so English dress
3: alakowi
4: ben
3: won ya wa ewo ni e mo ntera mo wiwo
0: ale wo le ma saba wo
4: ju ta ba to ba pe an lo church a ma wo aso ibile
3: ṣùgbọ́n alákọ̀wé lè máa ń sábà wọ ojú àbí
0: síbẹ̀ náà ta bá fi méjèèjì wéra wọn ṣé aṣọ alákọ̀wé tẹ̀lé ìbò lè máa ń wọ̀ jù ní àbí tìbílẹ̀ tiwantiwa ru eléyìí tẹ̀wọ̀ wá sórí ètò lálẹ́
4: english dress la máa ń sábà wọ̀ jù
2: english dress náà la máa ń wọ̀ jù
0: bàbá àbàdàn báwo ni àwọn àlejò wa Isaac Insam àti Samuel Insam láti
5: nínú ìbéèrè mẹ́fẹ́ fata bi àwọn èjì rẹ̀ mo kàn fẹ́ bi àwọn méjì ìlérè pé nípa olóúnjẹ déun ṣé tó bá jẹ mọ́ alámọ̀làdé nkankan ni máa tẹ́ fi mọ ẹni tí máa kọ́kọ́ jẹ ń tán jù lẹ́ẹ̀rin méjì àbí tó bá jẹ mẹ́wàá àti búrẹ́dì náà ni máa dá wà láàrin.
0: búrẹ́dì àtẹ̀wà yìí ṣá
5: ṣé wàá rí rò ní àbí lámúlùkẹ́.
2: mo kì í sábà jẹ ẹwà but amala.
5: Àtàwa ní kọ́kọ́ máa bá búrẹ́dì ìkànlẹ̀ inú ẹ̀yìn méjèèjì tí ó kọ́kọ́ gba ọ̀rá lára rẹ̀.
2: èmi ni mo máa kọ́.
5: ẹ̀yin náà nǹkan ẹ̀ kọ́kọ́ jẹ́ ìwà táwọn ọkọ̀ jẹ búrẹ́dì tán ní òfin tàṣí
2: àbí. èmi láìkẹ́ wà dáadáa.
5: ìyá
2: òun fi bẹ́ẹ̀ láìkẹ́.
0: ọ̀dà náà bó ni àwọn àlejò wa ìbejì méjì tí ìyára wọn níyàn.
5: ọlá pé wọ́n sọ pé
0: ìbámi ìbájọ́ ó wọlé alákìsà ó sì do ní gbaṣọ àbẹ́wárí
5: ẹdùn gbalanjẹ agbórigi ṣe bí ọlọ́ba ẹdùn ògbólókọ ẹdùn yàgbàdo ayé ẹ má pẹdùn lólè.
0: ọlọ́run bá jẹ́ kẹ́ ẹ ṣàṣeyọrí ṣayé o aláàánú láti ha gúúsù àgbáyé aláàánú láti wọ oòrùn aláàánú láti àárín gbùngbùn àgbáyé ọlọ́run á jẹ́ kí wọ́n máa rántí yín fún àánú iwájú lẹ máa lọ ẹni padà sẹyìn bàbá àbàdàn mélòó ni wọn gbà nù mẹfà.
5: ẹ mọ bá gbéwọ pé mẹfẹ ẹfà náà wọn gbà torí ìbéèrè ẹlẹẹkejì tó bá tà sí wọn wọn là á méjèèjì dìbò fún búrẹdì àtẹwà sẹsìn mọ pé ẹnìkan lè kọkọ lọ ẹwà mẹtàn kí búrẹdì ọmọ ti tàn lẹ.
0: ìwọ ṣé wọn máa ń lọ ẹwà mi.
5: tó bá jẹ́ wà tó fọ́ ẹnìkan lè kọ́kọ́ jẹ búrẹ́dì kan ẹwà ọmọ ti tàn lẹ tó látẹ̀kọ mẹ́fà nù mẹ́fà wọn gbà tán.
0: wọn gbìn ẹ jù. so ẹ̀yin èèyàn wa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àwọn àbúrò wa tí wọ́n wá láti ìlú Èkó tí wọ́n sì fi fẹ́ hàn sí àwa náà
5: lórí ètò agbófẹ́
0: special
5: nede di asiko yi
0: ni ikanni omoluabi splash 105.5 fm ile funfun bala onifelele mbadan
5: akiyan akiyan o
0: to ba je po si ma se die ke to pada seko tori e so fun mi pe e se fe ki awon eyan kan ni badan won fun yin ni pillow meji enikan wa to ti n satileyin fun wa ti pe oruko ti won ni akim opasola ni ile itaja aso 5x10 loja agbagi tuntun ni new ife road niluu ibadan won ti so fun mi pe te ba ti raye ke to pada lo si eko ma fun yin ni number mi ma juwe bi ti e ti ma gba won de ko pillow to se dende meji dada fun yin atokun lere si tutu n soro oni ka dupe lowo yin pe ati e fi fe han si eto wa o je kinu wa ti edun iwe eleyi ti atokun eto to ko lere si ti omo paki atomo nu radio eni kokan yin jo ko mejeji lo yato si eleyi eyin na tun ti ni anfani lati le fowo soya fun awon mi ti ba fe kun wa sori eto wa tori ife te fi han wa ni ale tuni isori isori lawon alejo ta le gbe wa sori eto ore meji bi omo ya
5: odi meni
0: ati beji meji bi tiyin ti ijara won niyan
5: meji
0: yato si eleyun na ti ale ti yawo
5: odi meta
0: odi oko kan na daddy and son
5: beni odi merin
0: mommy and daughter
5: odi marun
0: tegbon taburo eyin na e le recommend ke fowo soya wi pe awa ta wa sori eto agbo fe special ni splash 105.5 fm felele nibadan ni nigeria awa na ni awon kan ta fe kun won wa o si le je pe ibadan la won wa
5: eyin na
0: e ti je ara kan na pelu wa bo le se ri eto wa si loni e je kin bere lati odo Isaac Nsan
5: se gbadun e
4: be ni mo gbadun o wa la
0: bo le se le so nipa studio wa bo se selenke yi
4: is it okay
0: abi ka yi oye yen soke ju bayi loni o ti da bayi
4: yes
0: okay oya e je n lo sodo re mi Samuel Nsan bo le se ri eto wa ti studio wa si leni
2: e se atokun
0: e de so kokon le kan o ti wa gbagbe eni as oni ni gba kokko te ma wo radio studio
2: beni sir
0: se de mo pe wa na n se kisa ninu ise radio
2: beni sir
0: adupe lowo olohun adupe lowo olohun ko de ni baje lai lai
2: amen
0: so eyin olugbo wa ti en te ti bele je gbo wa kaakiri orilede agbaye ateyin ti e sumo radio ti en gbo gbogbo nkan ti a nso nipa ko
5: mo eto
0: eto wa ta pe ni agbo fe special ko ti tan sibe o eyin eyan wa
5: o to ku o to ku
0: ohun ta fe gbe ye wo leni iyen wa nbe oko to ife ni fere jogi ele to ma wa kadi gbogbo e
5: la pe ni kotu
0: oloka ka to ma lo le nitori pa awon are eko wa nbe ajo nlo ni ile je e ma so fun mi pe imo ba dadada o agbara olohun ajo wa papo ninu moto ta ma lo le ni abi eda baun o awon pa wa yo ba la ma ngba lejo dadada gan o si ye ko ri niyan so
5: adele
0: ba baba bada awon ta wo kehin de nsam abela de kan vislik lady e mo lo si iyara agbalejo
5: o dori ambe
0: e wa tan phone yin e ma gbo wa nse o ta ba ti se tan bo wa ba yin ka ma lo le loko
5: irorun
0: e se gan dupe lowo igbimo alase splash won je ke wa sori eto e ma so fun mi lekan pe igba kokoro re te soro radio e mo pe ti break record la to ni lo ni
3: boye si so lere to yin ka ba yin tu
2: adupe
0: oh you want to speak in English it is our lingua franca you are free to do so if you cannot communicate effectively in Yoruba
3: ha ba yin tu
0: oya
2: adupe lowo splash fm because eni je ojo
0: oluwo ni because yen ga
3: ebi enikan ni
2: nitori eni je ojo akoko ti a ma wa si ori
0: radio
2: ori radio
0: oda
2: ta ma de
0: kini afikun kini nkan to wo yin lori ke to ma lo si yara agbalejo bi ta ti wa ba yin ta ba se tan sun. What has really impressed you concerning our special station, one of the most popular radio station in this part of the country, if not in Nigeria generally? It is well. Abiola Adekunfi, you are more lossy, be a rag by Legion. A show. Ẹyẹ lọ sí ẹka polówó jàbí.
6: Flash FM 105.5.
7: Òórùn dídùn tó peléke, kí ló ń sí ọ̀rẹ́ mi? Èyí ni àṣírí bí mo ṣe ń se àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi. Sedap Supreme Noodles ni o. Ìtọ́wò yìí yanrantí, kí ló wà nú ẹ̀? Adìẹ lódi gidi, òun sì ni èlò àṣírí adùn tó kọ yọyọ nínú Sedap Supreme Noodles. Bẹ́ẹ̀ni o, noodles aládùn ti wa, èyí tí a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ lódi gidi, ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé, jẹ́ ojúlówó ọmọ bíbí Nàìjíríà.
8: Ọjọ́ iwájú pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama àbí ò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A levels. Ààyè wà fún ọ ní WMOU. Ààyè àti kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ sọ HND di BSc náà wà, ìyẹn HND conversion àti BSc top up. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà, wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ikeja, nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni ìtayé ń wárí fún láwùjọ.
9: In a fast-paced world,
10: Funke
9: is always prepared. Introducing new SoClean with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. SoClean, it's your time to shine.
11: Kale sinu Ibadan nibi ti igbala iwosan fun gbogbo en ton saison ti gbogbo en to wa ninu igbeku yo ma gba itusile loruko Jesu for his glory evangelistic ministries pelu ajosepo gbogbo awon ijo Olorun to wa ninu Ibadan ti agbe kale Jesus Ibadan City Mega Crusade eni ti Olorun yo ma lo ni evangelist Rob Wet are fun for his glory evangelistic ministries atawon iranse Olorun mi bi Archbishop Francis Wale Oke, Bishop TV Adelakun, Reverend Dr. Eliza Ogudia, Reverend Samson Ajetomobi, awon olorin emi ni Lillian Inej, Esther Igbekele, Pelumi Debra, Voice Olorun, atawon the Dentons, Ojoru Wednesday, Ojo Kerin, Tiji Ojo Sunday, Ojo Kejo Osu Kokola, lo ma waye ni Obafemi Awolowo Stadium, Ibadan.
12: Lago merin abo irole lojojumo.
11: Oko ofe to ma gba awon eyan debe wa, onje ofe, ilera ofe, ati bebe lo. Fun ekunrin alaye, e pe 0803-579-4064. Jesu Loluwa.
13: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
10: ẹni tó ń wá owó lọ tó pàdé ọlá àti iyì lọ́nà oṣù rí rẹ̀ gbá àìmọye ọjọ́ ọdún oṣù tó ti fi ń wá owó kiri ṣùgbọ́n gbogbo ìgbà ni wọ́n máa ń gbọ́ nípa káàṣì ẹ̀ bẹ́ẹ̀ ló tún fi bíbọ́ ṣaláìgbọ́ nígbà tí káàṣì ẹ̀ ti gbé ọlá àti iyì fún ọ̀pọ̀ èèyàn tó súnmọ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ kí wá ló dé tòun dọ́ọ̀dù ẹ̀ káàṣì ẹ̀ tó ń fúnni ní ayọ̀ tó ga jù ó ṣetán láti dẹ́rìn pé ìké ìwọ náà ní oṣù kẹwàá yìí láti abala ọkọ tí ẹ bá wí ní ìgànlọ làwọn èèyàn ti ń gbọgbẹ́ bá léléyìí tó kún fún owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń jáwé olúborí wàyí o má dúró má rosẹ̀ nítorí pé ọkọ̀ ojú irin náà tún ti gbéra lákọ̀tún ìyẹn nínú oṣù òtúbà yìí mílíọ̀nù gbé mílíọ̀nù kan tí káàṣì ẹ̀ kó wá nínú oṣù yìí ìwọ náà gbọ́dọ̀ gba ìpín tirẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́ nínú oṣù ọ̀tọ́bà yìí kan náà ni àjọyọ̀ ọdún kọkànlá àti lágelú fm ẹ wá wo bí ọ̀gọ̀rọ̀ ènìyàn ṣe ń fowó ṣèfàjẹ́ pẹ̀lú káàṣì ẹ̀ gbogbo ojú ẹsẹ̀ friday gan ni ìjáwé olúborí oníbejì bẹ́ẹ̀ la sì tún máa ń ṣe àfihàn àwọn omi lọ ní àtúntún october 28 ni ayẹyẹ ọdún kọkànlá ti lágelú fm 96.7 ó máa lágbára dò ní yògbàyògbà owó látún owó ló sì nínú oṣù kẹwàá yìí ó yẹ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*#. lórí lágelú fm *347*1004*2#. ẹ sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.kashe.ng. ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ ti gémi bọ̀d ló fò tẹ̀lú káàṣì ẹ̀ nínú ẹ bá wọn ní gàlọ́ yìí èmi ó kàn láti dìmí lọ ní àtúntún ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀.
14: Save big the Madea way. Deal so sweet, you'll want to join the line. Buy any Madea product from now till Black Friday and get any of these products free. A 20 liters microwave, a 10 kg bag of rice, a carton of Indomie, a blender, a 5.6 kg of detergent. It's more than shopping. It's comfort, innovation, and rewards all in one. Hurry now. Promo available at all leading electronic stores nationwide. Madea, trusted by the best.
15: Flash FM 105.5.

0: ire kiti yo dire kita wa na o dere laye ewe rere ko wa gbere wa pade gbogbo lori re tire tire tire tire
1: tire tire am opo nlo
0: ah oju wa yo ma rere mere ni o
1: iwo ni ri bi
0: so ti ye yin kan ta so
1: oye ke ye ke
0: to se pe oka awon eyan o bale
1: o lo soke fi ofi oni
0: awon obi to lomo ni ile ewe ta nso yi
1: ah
0: ati awon oluko oga ile eko igba keje oga ile eko won ko gbogbo won
1: odiwo laginju
0: odiwo sinu aginju igbo kiji kiji iyan gan ko ni bi tan lo leni se mo pe oro olorun kan so pe if the foundation be destroyed what can the righteous do bi ipile ba baje
2: kini olododo
0: yo se
1: o si agbara kankan fun
0: nigbati ajoko ti a bere si ni bi olorun pe ori eto ta fe se lale yi agbo fe special nipele oko to fe ewo ni ka so keto wa sona
1: beni o
0: tori mo olorun oju ti eniyan lo
1: ah lori ife na den gugu e wa
0: to wa ninu oro on benu alquran o sin benu bibeli
1: ana
0: oni gege bi orun bo se gaju aye lo oni beni ona ohun olorun to seda wa saye
2: o gaju eyan lo
0: ni ona ohun gaju ona awon eyan lo o tu wa so ni da keji o wa nu bibeli benu alquran o tun so pe oni gege bi orun bo se gaju aye lo be gege ina ni eru ohun olorun se gaju eru awon omo eniyan lo ona lo koko so nipa tawon omo eniyan eru
1: lo fi se keji
0: yeah the thoughts of human beings oni ko se fi we to mu
1: aye di jam sama jina le
0: ta ba ni opolopo awon ni computer ta ba ni ka shiro igba ti awon omo atoluko won ton lo ninu igbo lai fi kun lai yo kuro
1: ojo merin odin lo su
0: ojo merin din logota 56 days olorun de wa se wa laanu awon omo won gba idande
1: abi ninu otun
0: olorun oba otun je ki awon kankan ku mo
1: ninu ojo ninu oye
0: awon na to si je pe molebi won won so awon eyan nu olorun oba a derin peke yin ani riru e mo sugbon ibi ta nlo lale iko niyan imisi olorun to won pe ni inspiration to wa nipa ipele oko to fe ta wa lale yi na ni pe kini joba nse so po de ni
1: odime ni
0: ẹgbẹ́ òbí àti olùkọ́ tó ń ṣe àkóso ilé
1: ìwé
0: ẹni sùúrù ẹ sọ pé
2: òdìkejì
0: tó bá wá jẹ́ pé olùdásílẹ̀ tó dá ilé ẹ̀kọ́ aládàáni sílẹ̀ odi mélòó
1: odi mẹ́ta
0: láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ burúkú yẹn tó ti ṣẹlẹ̀ tọ́lọ́wọ́n bọ̀ ní jẹ́ ká rírú ẹ̀ mọ́ láéláé kí ni ìgbésẹ̀ tí ìjọba ń gbé ẹ sọ pé
1: odi méni odi méni
0: lórí wípé gbogbo ilé ẹkọ tó jẹ tìjọba ǹjẹ gbogbo àwọn ilé ìwé wọnyí ilé ẹkọ alákọọbẹrẹ tó jẹ tìjọba ilé ẹkọ girama tó jẹ tìjọba ilé ẹkọ gíga tó jẹ tìjọba ǹjẹ ìjọba ń tọpinpin ṣé wọn ṣe àmójútó pé ṣé wọn mọ odi yíká gbogbo àwọn ilé ìwé wọnyí.
1: o lè jẹ́ ọ̀nà ètò ààbò.
0: láti ìgbà yẹn tí ìdáǹde yẹn tọ́lọ́run ti gbé ilé wa lọ́wọ́ táwa tá a rojú kókó tẹ́lẹ̀ ta dẹ̀ ń rẹ́rìn-ín tá a yọ nítorí pé àwọn ọmọ wa àtolùkọ wa dé.
1: ara ti
0: yé àìmọye ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ bàbá àbàdàn sọ pé
1: ní
0: àwọn ilé ẹ̀kọ́ girama tó jẹ́ tìjọba àti ilé ẹ̀kọ́ girama tó jẹ́ taládàáni ǹjẹ́ wọ́n ní odi tí wọ́n mọ yíwa ká nítorí ààbò àwọn ọmọ ọlọ́mọ nítorí ààbò àwọn olùkọ́.
1: àbí èmi tí yóò pè méjì.
0: ṣé ẹ mọ̀ wá wò nínú ẹ máa gbọ́ yàtọ̀ sílẹ̀ ìta sọ yẹn ẹgbẹ́ òbí àtolùkọ́ PTA
1: ìpàwọ̀ wọn ń kó
0: parents and teachers association kí ni wọ́n ń ṣe
1: ṣé
0: wọ́n lérò pé ètò ààbò tó gbẹ́nu òkè tí ò fi wá lọ́kàn balẹ̀ ṣó ti wá tán lẹ̀
1: báyìí
0: ṣèbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ bàbá àbàdàn
1: adébúlọ́lá nínú ìkámi lára ẹ̀
0: tí nǹkan bá ṣẹlẹ̀ níbìkan ṣé kò yẹ ká kẹ́kọ̀ọ́ láti bẹ̀ tá a bá kẹ́kọ̀ọ́ láti bẹ̀ ó yẹ ká lè ronú pé ìgbésẹ̀ wo ló yẹ ká gbé ká má bàa ríru
1: ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ mọ́
0: wàhálà bẹ́ẹ̀ mọ́
1: tó wá yásùn tẹ́tẹ́rẹ́ ń tẹ́ bó ti tán náà nù.
0: bọ̀sùn aláyẹ̀dẹ́ ṣé kò yẹ ká rọra ẹ rọra ṣé kò yẹ ká rọra lórí ọ̀rọ̀ yìí báyìí ẹ dẹ̀ ń ṣèpàdé ẹgbẹ́ òbí àtolùkọ́ nílé ẹ̀kọ́ ìjọba ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba ilé ẹ̀kọ́ girama ìjọba ilé ẹ̀kọ́ gíga ẹláwọn náà dàgbà ṣé tó bá dàgbà ṣé àwọn atiláwí tójú wọn le koko yìí ṣé wọn lè fo kinní kan lọ jí àwọn èèyàn ohun tó ṣẹlẹ̀ yìí bí ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà láàyè ẹni tí a lè ṣe ká má kó bẹ́rẹ́ fún àníríru ẹ̀ mọ́ lágbára lọ́wọ́ ọlọ́run
1: aláṣùgbà wẹ̀ dá
0: ẹṣẹ́ ẹ̀gbọ́n tí mò ń gbọ́ létí mi wọ́n ní bí ọdún ṣe ń parí lọ yìí wọ́n ní àjálù jálu jálu bàbá má jẹ́ kó jálù
1: àwọn lórí
0: wọn ibikíbi tí ẹ bá wà ẹ má sọ pé ọmọdé ló ń sọ̀rọ̀ ẹ̀yin náà sọ di àdúrà pé olúwa pẹ̀lú àánú rẹ̀
2: mi
0: gbọ́ dáadáa olúwa pẹ̀lú
1: àánú rẹ̀
0: àjálù jálu jálu
1: jálu jálu
0: kò gbọ́dọ̀ jálù wà lórí bí ọdún ṣe ń parí lọ kò ní jálù gbogbo aráàlú
1: kò ní jálù gbogbo
0: aráàlú ẹbí wa kò ní jálù ibi iṣẹ́ wa kò ní jálù òṣìṣẹ́ wa gbogbo ibi tá a bá ti léèyàn sí kí àgbo ọlọ́run kó máa wà lórí
1: wọn
0: ẹ jẹ́ rọra tí nǹkan bá ṣẹlẹ̀ níbìkan yẹ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ká dẹ̀ gbé gbèsè ibi tá à ń lọ nìyẹn kò dẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ ibi tá à ń lọ nìyẹn kò jù bẹ́ẹ̀ yẹn lọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ níbìkan ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ ká dẹ̀ ṣàtúnṣe kí irú ẹ̀ kó má ba wáyé mọ́
1: ká rọra o
0: ẹ jẹ́ rọra ẹ rọra ẹ rọra ẹ rọra.

0: ló dé tí kò ṣàlàyé fún mi pé ìyàwó òun ló ń bọ̀ wá aṣojú òun ní kóòtù.
1: Olúwa mi èmi àti ẹ̀ náà lájọ gbéṣẹ́ fún kápẹ́ńtà.
0: Wọ́n ní olùpẹ̀jọ́ ǹjẹ́ mo lè mọ nǹkan tí bàbá káfin kátà ká wá fowó ẹ̀ ṣe nǹkan rí tó ń pè ní kápẹ́ńtà. Kápẹ́ńtà yìí náà ni wọ́n tún ń dà pé pé tó sì gbowó iṣẹ́ rẹ̀ kápẹ́ńtà. Àṣàlàṣà wálé àṣà ni káfíńtà tó o sì gbowó iṣẹ́ rẹ̀. Kí ni ẹ̀sùn tó o fi kọ́ bàbá káfíńtà lọ?
1: Káfíńtà mo ṣe ń bọ̀. Àṣẹ olúwa mi bọ́ ṣe ń bi ni nìyẹn o. Agbéṣẹ́fù ni o, a rí i pé ká ṣe wọ́n lànà o pé gẹ́gẹ́ bí káfíńtà o. Tọ́dẹ̀ wà bá wa pé àwọn máa ń gbaṣẹ́ o, a dẹ̀ ní ó da. Ẹ bá wa wo òkè yìí o, a fẹ́ kanlé o. Kẹ̀
0: sì ṣe àkọọ́lẹ̀ àròbájọ àwọn igi tẹ́ ẹ nílò,
1: páànù tẹ́ ẹ
0: nílò,
1: gbogbo
0: èròjà èso.
1: Nǹkan tẹ́ máa lò dọ́bùdọ́bù ni káfíńtà ń gbélé wa lọ́wọ́. Ibi tó yẹ ká sí ló.
0: Èwo lẹ fẹ́ fọwọ́ mú ń bẹ́ o? Torí nǹkan tí mo rí nínú ìwé ìpẹ̀jọ́ ni wípé wọ́n ní gbogbo àwọn èròjà tí ẹ fẹ́ fi kan lé yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Torí pé wọ́n ló ti pẹ́ tí ọkọ rẹ àti ìwọ tẹ́ ti wà nínú ilé mẹ̀háyà.
1: Bẹ́ẹ̀ni olúwa mi.
0: Kí ló wá dé tó jẹ́ wípé èdè àìyedè wá bẹ́ sílẹ̀ láàrin ìwọ àtọkọ àti bàbá káfin kátà káfowó ẹ̀ ṣe nǹkan rí?
1: Olóòní mo ń bá bọ̀ olúwa mi. A ní kó bá wa kan òkè ibi tó yẹ ká sí lo ìṣó méjì. Ó ní ìṣó 24 la máa lò.
0: Káfíńtà ló ṣe ohun tí lèbò ń pè ní estimate.
1: Òun ló ṣe gbogbo ẹ̀ fún wa.
0: Ìṣirò pé pátákó pẹlẹbẹ kinní kan 2x6 kinní kan òun ló ṣírò gbogbo ẹ̀. Kódà òun gan ló tún sọ iye owó tí wọ́n ń ta ìkọ̀ọ̀kan.
1: Ó tún sọ pé ibi báyìí ni òun ti fẹ́ rà.
0: Ọ̀dà ohun tó wá ń sọ ni pé iye tí wọ́n ń ta àwọn pátákó oríṣiríṣi àti páànù ìbò ilé lóríṣiríṣi ẹni ó wá gbé iye tí wọ́n ń ta ìkọ̀ọ̀kan sókè ní ìlọ́po márùn-ún.
1: Bẹ́ẹ̀ ni olúwa mi.
0: Bó o ní àkàrà ṣe wá tún sepo?
1: Bá ṣe wá lọ sí ọjà. Bọ́kọ mi ṣe wá lọ sọ́jọ́ ọ̀rẹ́.
0: Ok, ọ̀dà ọkọ rẹ àti káfíńtà.
1: Àtẹ̀mí náà àjọ lọ sí ọjà. Ìgbà tá a dí ọjà, ó ti sọ fún àwọn tó ń ta fẹ́ ra ọjà lọ́wọ́
0: ẹ̀. Ó ti lọ wá kọ́sítọ́mà.
1: Ó ti lọ wá pé tó bá sì dé o.
0: Iye
1: báyìí ni kẹ́ ẹ ta fún wọn o. Wọn wàá mọ̀ pé ọkọ mi wàá mọ ẹni tó fẹ́ rajà lọ́wọ́ ẹ̀.
0: Ọ̀dà bó o làkàrà ṣe wá tún sépo tí àṣírí fi tú. Wọ́n ní àṣírí olóko bó tú gbogbo aṣọ ya tòbí tún fàya egungun tẹ́ wọ́n gbaṣọ lára egungun kọ̀tá.
1: Òun náà ni
0: mọ̀ ń bọ̀ sọ́dọ̀ bàbá káfíńtà.
1: Ẹni tó fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ òun àtọkọ mi jọ lọ skul ni.
0: Ọ̀tán.
1: Bọ́ ṣe rí iná padà, ṣẹ́yìn lẹ fẹ́ rajà.
0: Ṣúgà já àṣàlàṣà kọ́lá olóòtú. Ṣúgà já.
1: Bó ṣe tú gbogbo ẹ̀, bó ṣe tú àṣírí lé wa lọ́wọ́ nìyẹn o.
0: Bàbá káfíńtà.
2: Mò ń jẹ́ olúwa mi.
0: Ẹ jọ kí lorúkọ yín.
2: Orúkọ mi ni ọ̀gbẹ́ni káfíńtà kòkòrò jowójowó.
0: Ẹ tiẹ̀ tún mọ orúkọ yín.
2: Kòkòrò jowójowó. Kòkòrò jowójowó.
0: Ọ tó ọdún mélòó tẹ ti ń ṣiṣẹ́ káfin kátà káfowó ẹ̀ ṣe nǹkan rí?
2: Ó dín ọdún kan lé ní ogójì.
0: Orúkọ ti ń yàtọ̀ káfin kátà káfowó ẹ̀ lu jìbìtì àbí?
1: Bẹ́ẹ̀ni.
2: Yàrá mi ò jẹ́ báwọn.
0: Ní ìlú sọ pé bẹ́ẹ̀ ni ṣe.
2: Mi ò jẹ́ bẹ́ẹ̀ o, mi ò jẹ́ báyìí, má kò
0: sí
2: lẹ́nu
0: olú bàbá wa.
2: Bọ́yá òun lọ mọ̀ mọ̀ gbé rẹ lọ síbẹ̀. Èyí ti iṣẹ́
0: kí ni ṣe fún ìdílé yìí.
2: A náà fẹ́ kan ilé.
0: Ọ̀dà
2: gbogbo igi tẹ̀mí sì sí fún
0: ọ. Ọ̀dà ṣé ẹlẹ́rìí ọkàn ni.
2: Mọ̀ lẹ́rìí ọkàn àṣìbẹ́ lẹ́rìn ara èmi náà sì ń fowó ra nǹkan ń bò mí. Ihun tí mo sí fún wọn àwọn igi tó jẹ́ pé o lè bẹ́ẹ̀ mí díje tó bá wà lọ gọ̀rin ọgọ́rùn ọdún lórí òrùlé wọn yóò máa ká lè sí tí ó sì máa gbẹ mẹ́jì sí ni.
0: Ọ̀dà bàbá káfíńtà.
2: Mò ń jẹ́ olúwa mi.
0: Tó o sì gbowó iṣẹ́ rẹ.
2: Wọ́n gbowó iṣẹ́ mi.
0: Kò da báyìí.
2: Kí ni ṣé èyàn bá ti ń ṣàtojúbọ̀ ohun tí ọ̀mọ̀ ń pa rẹ̀.
0: Ọ̀dà
2: irú ti máa já sí nù.
0: Ṣé mo wí pé àwọn kan ní máa ba àwọn ẹlòmíín jẹ́.
2: Èmi ò bá ṣe tèmi jẹ́ ó dín ọdún kan lélógójì tí mo ti ń bá ṣe káfíńtà bọ̀.
0: Káta káfowó ẹ̀ ṣe nǹkan.
2: Bẹ́ẹ̀ni.
0: Ojú kòkòrò iná ló sun yín débi tẹ́lẹ̀.
2: Àwọn igi tó gbó tó gbẹ tó jẹ́ pé àwọn igi tó da ìlèmí fún wọn ní ìṣirò rẹ̀.
0: Kálẹ̀ ẹlẹ́rìí ọkàn ni. Nígbà tí wọ́n ti tẹ́tí kọ iye tí wọ́n ta kinní kọ̀ọ̀kan.
2: Mo ti kọ́ fún wọn.
0: Pákó ìṣó páànù gbogbo ohun tẹ́ nílò. Àṣé iye ìṣirò tẹ́ ṣe sórí ìwé tẹ́ fún ọkọ màdámù. wa lowo madam.

0: bi won se de ase e ti salekun ye ton ta ikokan awon eroja won yi ni ilopo marun
1: alekun
0: njo le di ogbagba kafinta
2: alekun ta se ibi ati ije ni ibi ati lati ije
1: ugbo
2: e ti won pada lo yowo re awon gi gbagba fufu ti o ni funna ti o le donu agi ti ma pada ko yesu ile ti pada lo no
0: se salekun ye ti won ta awon eroja ti babo ni baba to ti ndagba to ndogbo lo to fe fi kanle ti won wa so pe o da o 3005 fun ni kini kan ni 25000 si
2: ah le se se ka ma pa nkan lambe awon ni a pada lo
1: so ti o se ko gbowo ise
0: so gbowo ise re
2: gbowo ise mi to pe gbowo ise mi be ni gbogbo
0: so si gbowo ise re
2: gbowo ise mi sugbon bi a se lati je ilopo marun en ti a lo ba igi gbagba fufu ti ma ko isu ilo pada so ye fun won
0: ika awon eyan ti nbe laye itipoju
1: emi o si ka o se rowo ba se tunjo
0: sori kafinta to si gbowo ise re yen o ni itan kan to jade nbe
2: emi o si kan le kategori
0: ogbere ni nigbati asiko to lati pada sode dumare won wa lo re ra igi olowo oyebiye won ni ki kafinta ko se abo fun eni to ti lo o wa je awon igi to lagbara lo fi sepo si bi olorun se nbe ti emi re wa laye agbara eni ta duro le oro po si oro ankirun siyan lara ko ni sele seni kokan ninu wa bayi emi kaluku wa ore ofe olorun oju rere abo re yo wa lori aye
2: mi aja mala pepepe
0: ase olorun nigbati won wa lo ra awon eroja iyebiye ton fe fi bo oku mole ohun ta so yi itan ro mo lasiri oloko bo batu gbogbo aso ya tobi tun faya loru ganjo laago meji oru kafinta to se gbogbo e to da to lohun se eye ekeyin gege bi mole bi se fe fun baba oni baba ti won ti pe sodo lodo baba god o tun wa wo pe owo oye biye la won fi ra gbogbo eroja yen o tun wa lo ntu lokan jo oro yen lo bi kafinta
1: o si gbogbo ise
0: baba eleri okan
1: o ni o
0: ki lo de te fi ni lati salekun awon eroja nkan ti won ni ke ra ke ka won fi le ni le lori e wa yi iye ti won ta ikokan di lopo
2: oluwa mi owo oluwa mi owo die die la fi le latari pe n ta ba ba loja loni ka ba loja lola
0: alagbata ti soja adon
2: to sele nu intensive ba si fun wa je po su meji ni ese ni won to raye na la to ba
0: o se yin ti e fe se se ni gba lowo won ni
2: eh se n wa pada fowo se temi kowo ogi fun ani ti n fi gorule
0: ki lo de ti to je pe opolopo eyin kafinta le ma n se isekuse ba I am sorry to say this
2: won wa kan le ki ategun okari o awon ni a fe satuju won ti won mo pa
0: re kafin kata ka fowo e se nkan re
2: o ku so wa awon asibaje
0: e dakun awon kan lo ma n ba oruko elomi je o
2: awon
0: kafinta
2: ayemoyele to ti ka lo
0: kaakiri igboro ti won je eni ti won paya olorun lo po nu ise kafin kata kan
2: ayemoyele to giri e ti ya lule
0: sugbon laye ode oni
2: latari ise ajabako
0: ti pada ogbagba
2: o ti kun be tori ta je
0: po ninu ise awon kafinta
2: tori ta je ka mo ba ta je je
0: sugbon alagba
2: mo n je oluwa mi
0: mo fe ke tun ironu ro to sun la leyi bo te ye pe igbejo koto lo ka le nikan la wa ma nse ti wa eji a fo to se gbogbo ohun ta ba nse ewo ni ka ma wa fi wadu wadu wa owo e ti e fi ra yin si ipo eni ti o ti n dagba to ti darugbo to se n gbin eju to n tiraka to n lakaka pe kohun naa nile lori e wa mayele fun baba agbala
2: aye ti kuro ni bo se le ri ori
0: eyin ti e n gbo wa nile ko to di pe a ka di igbejo yi nle njeje mo pe asiri oloko bo tu gbogbo aso ya tobi tun faya nigbati won wa de bodija ton ti fe ra gbogbo awon eroja ton fe fi kole eni to wa je oko madam yi o wa so fun kafinta wi pe ohun fe yoju si aburo ohun ko le wa ba won ni bi ti awon wa ase babo n baba nse lo lo kaakiri oja to lo tun gbogbo awon eroja ikole o lo tun wona lo wa ri pe ilopo marun mefa lo
1: siro
0: owo yen si ase ogbagba lawon elomi baba
3: bo se jenu
0: etora aforiji lowo olohun
3: emi o seyin olohun dari jin gbogbo
0: eni eseyan bi
3: emi o seyan sugbon olohun dari jin gbogbo wa
0: se gbowo ise yin ni
3: lenu ntaje tamu olohun lori ntaje tamu olohun dari jin wa
0: e dakun eyin eyan wa ko to di pe a ma kadi gbogbo e nle
3: iṣẹ́
0: ti kaluku ba ṣe kó rántí ọmọ kó rántí ìyàwó
3: ká máa yẹwò rántí ọjọ́ ọ̀la
0: nítorí àmọ́ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la
3: èmi
0: kàn fẹ́ sọ fún wa ẹ̀yin káfíńtà ẹ̀yin bíríkìlà
3: ẹ̀mọ́ kẹ́bìtì láwọn èèyàn ló
0: bẹ́ẹ̀ mo níjẹ̀jọ́
3: àwọn káfíńtà ní báyìí
0: ẹ jẹ́ ká máa fi ìbẹ̀rù ọlọ́run ká máa fi ṣe gbogbo ohun tí à ń ṣe torí gbogbo ohun tí à ń ṣe láyé ló wà ní àkọọ́lẹ̀ nínú fáìlì ọlọ́run
3: ká máa kẹ́bìtì láwọn èèyàn ló
0: rí ẹ má jẹ́ á fa èpè àti ègúnlé àwọn ọmọ tí a bí lórí kárántì àtubọ̀tán kò jẹ́ bó ti jẹ́ o ẹ jọ̀ọ́ baba
3: ǹjẹ́
0: ọlọ́run tó wà lẹ́yìn ọkọ àti ìyàwó ni ò jẹ́ kan kówó wọ́n dẹ̀ ti dà wọ́n láàmú pé káàṣì ni ó kó fún wa o kí ni ti yín láti ra èròjà
1: ṣe
0: bí ẹni tó ní ilé tó fẹ́ bolé òun ló yẹ kó ṣe kinní ọ̀hún
1: torí pé wọ́n ní
0: àwọn aládá ìgbìmọ̀
3: bẹ́ẹ̀ni àwọn aláàlá lò
0: ó àwọn aládá ìṣòwò àwọn aládá ìjì wọn.
3: ńgbọ́ ọ̀rọ̀ ti rí bá a lọ yọ̀ síra wọn.
0: lẹ́yìn ìgbà tẹ́ ti gbá wọn ọ̀gbágbá
3: kọ́lọ́ sáà
1: náà wà kọ́lọ́ kówó ọwọ́ wọn a ṣe mọ́
3: owó tó ti fi gọrin lọ.
0: ẹ gbọ́ ṣe é gbọ́ ohun tí ìyàwó bàbá onílé sọ
3: kí ló sọ
0: wọn láwọn
1: wọn
0: ní
1: ká
0: ẹdáwó
1: padà ní
0: àwọn èso ra gini
3: àwọn èso tá a ti rà lẹ́ǹkan
0: ṣe ti ra páànù
3: a ti ra páànù a ti rè so
0: ṣe bí bàbá yẹn sọ fún ìgbà tẹ dé ọjà bódìjà wípé òun lábúrò kan tó ń ta nǹkan òun ń bọ̀
3: èmi ti sanwó dajì lẹ́nu owó tẹ́lẹ̀ a kò gi bẹ́ẹ̀ náà ni o.
1: olúwa mi a fẹ́ mọ́
0: ẹ̀yin èèyàn wa ó tún di ọjọ́ mẹ́jọ lórí kóòtù olóòka
3: àbádé bíi ọlá àpẹẹrẹ fún tàlẹ́ yìí
0: ṣùgbọ́n mo bẹ ẹ̀yin káfin káta káfo
3: lọ́dọ̀ọ́wọ́ yìí o
1: ẹ
0: jẹ́ ká máa ṣe àwọn èèyàn tó ń tiraka làkàkà láti nílé lórí ká máa ṣàánú wọn ẹ má di ọ̀gbágbá tí ó máa gbá àwọn èèyàn
3: káàkiri owó tí wọ́n nà lẹ́ẹ̀ka wọ́n máa nà lẹ́ẹ̀mẹ́fà
0: mo ti ẹ̀ gbọ́ àwọn ìrírí kan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n ní kí káfíńtà kan kóra kínní páànù tí wọ́n fi bolé wọ́n ní ìdí bíi mẹ́wàá ló bá ra ìdí 100.
3: kí ló fẹ́ kí la fẹ́ dẹ́
0: wá lọ ta
1: èyí
0: tó kù lẹ́yìn kí ló dé táwọn èèyàn bẹ̀rù ọlọ́run takula
3: ká bẹ̀rù ọlọ́run ká rántí ọjọ́ kan ṣoṣo tí ó kú wa.
0: tó wá jẹ́ pé àwọn èròjà wọ̀nyí wá ṣẹ̀ṣẹ̀ ń lọ ń tà fáwọn èèyàn kan mo mọ àwọn káfíńtà tó ṣe pé ó ra igi kọjá ayé tí bàbá onílé àti ìyá onílé tó fẹ́ lò.
1: òun náà ni bàbá yìí ṣe.
0: àbẹ́rẹ́
3: bí wọ́n ṣe ń fọkọ̀ jálẹ̀ wọ́n tó ń fọkọ̀ ọkọ̀
0: padà. ẹ máa gbọ́ ọ káfíńtà yìí wá ń sọ wípé igi tó ṣẹ́kù yìí ẹ jẹ́ ń kó síbi orí òkè o torí kẹ́ ẹ lè bá a rí i lò kílẹ̀ ò tó mọ́ níjọ́ kejì àwọn tó ń kọ́lé bàbá káfíńtà ti kó lọ ó ti lọ ta ẹ ti ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin oníṣẹ́ ọwọ́ àsọ̀rọ̀ ti bíríkì là bọ́n ṣe ń gbá wọn bọ́n ṣe ń gbá àwọn èèyàn lórí
3: ti káfíńtà lọ́kàn lọ́sẹ̀
0: káfíńtà lọ́kàn lágbá ọlọ́run níjọ́
3: mẹ́jọ
0: a fi pamọ́ ẹ jẹ́ kó díjọ́ mẹ́jọ
3: tó àlewà báre o
0: iṣẹ́
3: àbáwá ṣe ó sì dànù
0: bóde
3: adigun bí wa mọ́lẹ̀
0: ọlọ́fin
3: kò ní jẹ́ kán fún wa níran níta wa ajẹ́kóyalé
0: ìkọlùkù
3: wa
0: ìkọlàbà
3: akọ́lá àtọ̀làbà bákan náà
0: láfihàn
3: àfiwá àsunwó sọmọ àìkú baálé ọ̀rọ̀
0: ọ̀gán
3: kò ní jẹ́ kán rí wa gàn níta wa
0: ìmọ̀ba
3: ajẹ́kílẹ̀ rí má bá wa lókè èpẹ̀
0: òkè òǹkọ́
3: ajẹ́ká máa hó ìwà ayọ̀
0: ìjò ńkọ́
3: ajẹ́ká máa ju ìjọ ìdùnnú
0: ajé lọ́wọ́ àní ṣòjòjò ẹgbà lọ́wọ́ ọlọ́run ìkànnì ọmọlúàbí splash náà ló ń kíyìn pé ìta ṣe lónìí ó tó gẹ́ bọ̀ sún aláyẹ̀dẹ́ we want to appreciate you for doing a yeoman's job tonight God will bless you beyond your imaginations
1: amen.
0: In Jesus and Allah's name
3: amen.
0: So ó ara ojo tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ apẹ̀rọ bí ẹni ó sùn alágbẹ̀dẹ èdè apèdè gbayì mídò mídò lérò ìṣítù ló ń kí yín o baba badan
3: dabe to do pe fota le oni pe oroke iwo yi jo mejo a ton bo pelu ara totun olagbenjo ademola yin ni baba badan lo si ni gudube odaro
0: atawo kain de insam e se o ku ife te ni fun wa lateko ehn
1: abiolade come so pe ka supade ni ojo mejo ni ago kan na
0: a je pe o
3: dabo
0: emo
3: emo run kan yen
0: orun re laosun e se ti en gbo wa
4: Flash FM 105.5
5: Ile se reti omalu abi
6: Number one
7: Ika to bad stand out to yato. Oun na ma npe na. Ida gagare to yato si dagida. Ida gaga. Arabo wa jalala eto lori ikani omoluabi Splash 105.5 FM Ibadan. Ti salaye pe amoyan na oun ta npe ni ere idaraya. Ida gaga. Eto ida gaga ti wa gbara mi o tun wo wa yi. Gbogbo eyo lolufe eto ida gaga. E mo pade awon atoko eto ide gangan ti won wa lo dede ta cover danu latojo aje monday titi dojo eti friday bayi
8: lago mewa sa go mewa bo ale 10 to 10:30 pm
7: ide gangan e mo pade ti jani oloko dana the sport actor to wa active iyen latojo aje monday dojo ru wednesday bakana le mo pade sikiru aide oju itere omo ma titi kori iyen lojo ala mesi thursday this dojo eti friday lati ago mewa sa ago mewa abo ni ke magbagbe ida gangan leleyi wura ni ko se fi wegude lai lai ida gangan o ye gbe wa debe gbe wa koja be let's go